fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Gbogbo ẹni tí ó ní orí ọ̀fẹ́ àti àǹfààní láti gbọ́ ohun tí mò ń sọ ní àkókò yìí, lórúkọ Jésù, àwọn ìka èèyàn ò ní dáwọ́lé o. Mo bá ẹni tó ní ayé àti ọ̀run sọ̀rọ̀, àwọn ọ̀dájú ẹ̀mí wọn ò ní dáwọ́lé o. Gbogbo ẹni tó mú ọ̀bẹ ayé lọ́wọ́ tí ń wẹni tí yóò fi gún, lórúkọ Jésù wọn ò ní fi gún o. Gbogbo ẹni tó gbé ìbọn ayé lọ́wọ́ tó ń wẹni tí yóò yín mọ́, lórúkọ Jésù wọn ò ní yín mọ́ o. Mo bẹ́ni tó ní ayé àti ọ̀run sọ̀rọ̀ láàárọ̀ yìí, gbogbo ohun tí òkùnkùn plan fún ayé àwọn ọmọ rẹ ayérayé yí dànù. Ẹ̀gbọ́ eléyìí ní ẹnu mi, mo bá ẹni tó ní ayé àti ọ̀run sọ̀rọ̀, níbi tí ayé ti yàn ọ́ jẹ, ayérayé kó gbéjà rẹ níbẹ̀. Ẹ̀yẹn kan ń gbó mi láàárọ̀ yìí, wọ́n ti lo agbára èèyàn jẹlé yín lórí. Ṣùgbọ́n mo gbàdúrà lónìí, níbi tí ènìyàn ti yàn ọ́ jẹ, Ọlọ́run Ábúráhámù, Ísáàkì àti Jákọ́bù, ó yá kó lọ jà fún ọ níbẹ̀. Sọ́ọ̀lù pọ́mísì wípé ẹnikẹ́ni tó bá pa Gòláyàtì, irú ẹni bẹ́ẹ̀, a ó da láre, a ó da lọ́la. A da ilé àti ọ̀nà ọba sí méjì fún, a sì fún ní ọmọ ọba. Dáfídì borí lóòótọ́, ṣùgbọ́n kàkà kí wọ́n dá nǹkan sí méjì, wọ́n kọ̀ láti fún Dáfídì ní ti ń jẹ́ ẹ̀tọ́ rẹ̀. Wọ́n tún mú ọmọbìnrin Míkáìlì, wọ́n lọ fi fún ẹlòmíì gẹ́gẹ́ bí ìyàwó. Ìyàn gẹ́rẹ̀ o. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run Ísíráẹ̀lì dé, ó gba gbogbo ilé Sọ́ọ̀lù, ó gba ipò ọba, ó sì gba Míkáìlì padà sí ọ̀dọ̀ Dáfídì. Àti ipò ọba o, àti gbogbo ilé Ísíráẹ̀lì, gbogbo rẹ̀ wá padà sọ́dọ̀ ọba. Ta ló sàmí níbi tí ayé ti yàn ọ́ jẹ? Mo bẹ Ọlọ́run Ábúráhámù, Ísáàkì àti Jákọ́bù, ó yá kó lọ jà fún ọ níbẹ̀. Àwọn kan ti ṣiṣẹ́ níbì kan, ṣùgbọ́n tó jẹ́ pé a lo agbára fún wọn, a yàn wọ́n jẹ níbẹ̀ ká tó tì wọ́n jáde. Olúwa ni sọ fún ọ pé lónìí ó lọ gbẹ̀tọ́ rẹ fún ọ. Màmá mọ́ ni kí n sọ fún ọ náà, màmá tó ń lo agbára lórí àwọn èèyàn. Gbọ́ eléyìí, tí ọmọ kan bá bá ọ ṣiṣẹ́, tí ọmọ yẹn bá jẹ́ olóòótọ́ pẹ̀lú rẹ, mọ́ yẹn jẹ́ o, tó bá jẹ́ olódodo pẹ̀lú rẹ, tẹ́ ẹ bá yàn jẹ, kọ́ má jẹ́ pé ọba lọ́la lẹ̀ ń yàn jẹ lọ́wọ́ yẹn. Àǹtí, má jalè níbi tó o ti ń ṣiṣẹ́ o, má pa wọ́n lẹ́kún níbẹ̀ o. Tọ́ ọ bá jalè pàápàá jùlọ lọ́dọ̀ àwọn ọ̀gá tó jẹ́ pé wọ́n ní má jẹ̀mú Ọlọ́run lórí. Tọ́ ọ bá jalè, gbogbo ìràwọ̀ àtògbo tí wọ́n gbé lọ́wọ́, ó dẹ̀ máa dúró sọ́dọ̀ tiwọn. Torí wípé o ti gba owó ìràwọ̀ rẹ lọ́wọ́ wọn. Ọjọ́ tí Jákọ́bù ti fún Ísọ̀ lóúnjẹ ni òjò Ísọ̀ ti bọ́ sọ́wọ́ Jákọ́bù. Ẹni tó bá jà lólè, tí má jẹ̀mú Ọlọ́run bá ń bẹ lórí rẹ̀, gbogbo àsìkí àyànmọ́ ìràwọ̀ tí wọ́n gbé wá, á dẹ̀ bọ́ sí ọ̀dọ̀ ẹni yẹn. Ìdí nìyí, má pa ẹnikẹ́ni lẹ́kún níbi tó ti ń ṣiṣẹ́. Má pa ọ̀gá rẹ lẹ́kún. Ẹ̀yin ọ̀gá, ẹ tọ́jú àwọn ọmọ tí ń bá yín ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọmọ ara yín. Kí ni ìdí ẹ̀? Oró ọmọrú ọmọ tí ó jẹ́ lọ́la. Wọ́n fi yà jẹ Jósẹ́fù o, nílé Pọtifari. Wọ́n yàn jẹ́ o. Ìyàwó ọ̀gá, ó dalẹ̀ ọkọ rẹ̀. Ìyàwó ọ̀gá, ó ṣèkà fún Jósẹ́fù. Ọ̀gá náà dé o, ó dalẹ̀ Jósẹ́fù. Ó lóun gba Jósẹ́fù gbọ́mọ́, ó ló ní ṣekúṣe ni. Wọ́n rán Jósẹ́fù lẹ́wọ̀n gbére. Bàbá ọmọ o, ìyá ọmọ. Ṣùgbọ́n nígbà tá a yan Jósẹ́fù jẹ, Jósẹ́fù padà wá pàṣẹ lórí ọ̀gá rẹ̀ tó yàn jẹ lánàá. Ẹnìkan ń ṣàmì níbi tí wọ́n ti yàn ọ́ jẹ, bàbá mi á mú ọ pàṣẹ níbẹ̀. Jefta, ó jẹ́ ọmọkùnrin kan tó dára, ará Gileadi kan. Bàbá rẹ̀ tó bí kò ráyè láti sanwó orí ìyá rẹ̀. Nígbà tí bàbá Jefta kú, Bíbélì wípé àwọn arákùnrin Jefta, wọ́n lé Jefta jáde wípé kì í ṣe ọmọ ọkọ. Ìyá ni wọ́n fi jẹ Jefta yìí o. Ṣùgbọ́n ẹni tí máa ń tun dá, ó mà tún ẹjọ́ dá. Lẹ́yìn ọjọ́ púpọ̀, ó ró Jefta ní agbára. Ó sọ dá kọ́ ní ènìyàn, ó sọ dò lókìkí, ó sẹ́dẹ̀ ẹni tí gbogbo ayé fẹ́ rí. Àwọn tí ẹyàn Jefta jẹ lánàá, àánà tún padà dé yìí o. Wọ́n bẹ Jefta, lọ́wọ́ àjọba lórí wa kọ́ ọmọ gbèjà wa. Lọ́wọ́ àjọba lórí wa kọ́ ọmọ gbèjà wa. Níbi tí wọ́n ti yàwó màmá yìí jẹ, mo dúó inú má jẹ̀mú Ọlọ́run. Mo dúó inú àṣẹ ìpè tá a fi pè mí. Ọwọ́ tó yàn ọ́ jẹ, ọwọ́ yẹn ó yá yóò padà tẹríba fún ọ. Gbogbo ẹ̀yin tí ó yàn jẹ láyé, ọfà ìyàn jẹ, ó yá kó jáde lára rẹ. Gbogbo ẹ̀yin tí ó yàn jẹ láyé, mo gbàdúrà, ọfà ìyàn jẹ, ó yá kó jáde lára rẹ. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá, ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run pè yín. Ẹgbẹ́ ìgòrórò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agogo 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agogo 3:30. Lórí No More War Prayer Mountain ní ọ̀gànjọ́ òru, agogo 3:30.
si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu tele oro mi leyin yo dara fun yin se be ma pokun kan be won poruko re ni Juda

ọmọ rẹ̀ ló pa àwọn ọmọ méjì. Àṣé kò sí ológo kan láyé tí ó ti kọ́kọ́ jìyà fún ògo? Àṣé Júdà tí gbogbo wa fi ń gbàdúrà? Ẹni hún àwa ẹ̀yà Júdà, Àtúndé, àwa ẹ̀yà Júdà. Àṣé Júdà náà ti rí ìpọ́njúrí? Nígbà tó máa tún tó bí oṣù mélòó, ìyàwó Júdà gangan náà kú. Ó wá jẹ́ pé Júdà ọmọ rẹ̀ méjì kú, ìyàwó rẹ̀ náà kú. Júdà náà wá wà láì níyàwó, ó wà mú mọ́ra. Kàkà kí Júdà lọ márì ẹ̀sà. Júdà ń wábi tí ó ti máa tura. Ó fẹ́ gbọ́ èèyàn gidi níwájú àwọn èèyàn. Ṣùgbọ́n níwájú Ọlọ́run, ó ń bara rẹ̀ jẹ́ ní kọ̀kọ̀. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ rí láyé òde òní. Oh my God, santi, o ti wọ 60 years. Lọ wọ́kọ, o kì í sopó, o kì í sopó, o kì í se opó. Bíbélì wí pé má ṣe kọ orúkọ àwọn obìnrin tí ò bá tí pé 60 ọdún gẹ́gẹ́ bí opó. Mami, 59 years ni ọ ò tí dopó. Lọ wá ọkọ, sista, ọkọ rẹ lè lọ tàbí kó sáláìsí. O tí di opó tó bá tí pé 60 years. O tí di opó, má jẹ́ ká pè ọ ní opó. Ẹni tó sì lè máa bọ́ ọ sàdúrà sí kinní yẹn, ó sì wà láyé. Lọ wá kó o lọ gbé fún. Ẹ jẹ́ kóbìnrin yẹn ọ lọ wẹ́ ni tó fẹ́. Àfi tóun fúnra rẹ̀ bá sọ pé òun lè dádúró bẹ́ẹ̀. Torí obìnrin kan bẹ nínú Bíbélì. Bíbélì sọ yí pé ó gbá ọkùnrin gbé fún ọdún méje. Ọkọ rẹ̀ sì kú, ó sì dúró bẹ́ẹ̀ títí ọdún alẹ́ rẹ̀, kò sì súnmọ́ ọkùnrin mọ́. Ṣùgbọ́n tí ẹ̀mí rẹ̀ ò bá ti gbé, ẹ fi bàbá yẹn lẹ̀. Ẹ jẹ́ ọ lọ márì. Ẹnìkan ní ó dẹ̀yìn ọdún 5, ó dẹ̀yìn ọdún 8. Tí ọkọ ò bá sí láyé, tíyàwó ò sí láyé, tó bá ti pé 41 days, ilẹ̀kùn ti sí sílẹ̀ fún ọ. Òfin èèyàn lásán, wọ́n kàn fi ọdún òde ni. Bíbélì ọ̀sọdún mẹ́ta, kò sọdún méjì. Lẹ́yìn 40 ọjọ́, o ti free láti lọ wá olólùfẹ́. Bó o ṣe ayé ọ sọ̀rọ̀, bó o ṣe ayé ọ sọ̀rọ̀. Wò mí, ayé ló fi ọdún òde o, kìí sọlọ́run. Ayé ló fi àjẹ ọ, kìí sọlọ́run. Kàkà kó o máa ṣàgbèrè kiri, kàkà kó o máa lọ káàkiri. From one hotel to another, lọ wá ẹni tẹ́ ẹ̀gọ́ máa gbélé ayé yín pẹ̀lú ìrọ̀rùn. Júdà ó ń pretending, kò fẹ́ káyé ó mọ̀ pé òun ṣàgbèrè. Bíbélì sọ pé ó wà lọ ṣe ìkórè, ó fẹ́ lọ rẹ́nu àgùntàn rẹ̀. Níbi tó ti ń lọ, ó wá rí ọmọbìnrin aṣẹ́wó kan lójú ọ̀nà. Inú ẹ̀ dùn, kò mọ̀ pé ìyàwó ọmọ òun ló daṣọ bojú. Ìyẹn daṣọ bojú, ìyẹn ò fẹ́ kúrò nínú ẹbí yẹn. Ìyẹn mọ̀ pé wọ́n ti yan oúnjẹ, wọ́n ti lé jáde nínú ilé, ó wá daṣọ bojú. Júdà tíyàwó rẹ̀ ṣaláìsí, òun náà wá rí ọmọbìnrin lẹ́gbẹ̀ẹ́ títì. Ó bá súnmọ́, ọmọbìnrin bá ní kí ló fún mi kó tó bá mi sùn. Ó ní mọ̀ wọ́rì, màá fi ọmọ ewúrẹ́ kan ránṣẹ́ sí ọ. Obìnrin yẹn sọ pé ọ̀dà náà kẹ́ ẹ tó fi ọmọ ewúrẹ́ ránṣẹ́ sí mi, kí lẹ fi ṣe kòlátírà? Ẹ fún mi ní kòlátírà kí lè mọ̀ pé lóòótọ́ ẹ ràn ọmọ ewúrẹ́ sí mi. Ó wá ní kí láwọn àfọ̀nsìn. Ó ní ṣe bó o kànà lọ́wọ́ yẹn. Ẹ mọ́ gbàgbé o, ọmọbìnrin yẹn náà ló yẹ kó gba òòkà yẹn. Tó bá jẹ́ pé ọkọ rẹ̀ tó jẹ́ àkọ́bí Júdà ò kú, ó ní ṣe bó o kànà yẹn. Ọba gba òòkà lọ́wọ́ rẹ̀. Ó léléyìí òkú ọ̀gá mi. Ó ní ń dá náà gba bẹ́ẹ̀tì mi. Ọba mú bẹ́ẹ̀tì olówó iyebíye tí bẹ́ẹ̀ bí ẹ̀. Ó fi lége ẹ̀yìn lọ́wọ́. Ó ní ń dá náà tún kù kan o. Ó ní ó ku ọ̀pá yín kí n lè ṣú ọ̀pá ẹ̀ padà wá. Bẹ́ẹ̀ ni Júdà ń gbọ̀n. Torí kinní yẹn ti bà nílẹ̀ lọ́jọ́ yẹn. Júdà bá gbé ọ̀pá náà fún. Ó di nǹkan mẹ́ta. Mo gbàdúrà ọ̀pá àṣẹ tí ń bẹ lọ́wọ́ rẹ, ayé ò ní gbà sọnù. Mo gbàdúrà o, èdìdí rẹ, ayé ò ní gbà lọ. Lójú ẹsẹ̀ tí Júdà ti fi mẹ́tẹ̀ẹ̀ta lẹ̀, ó

lóyún o júdà náà máa pa ni ẹ mọ òkúta wa kẹ ẹ lókúta pa ó ní ẹ má ti pa mí mo mẹni tí mo lóyún fún wọn ni ta ló lóyún fún ó lẹni tó ni ọpá yìí ẹni tó ni òrùka yìí ẹni tó ni èdìdí yìí ó ní mo lóyún fún júdà ni yé àsí o solódodo ju èmi ti kára mi lọ lẹyìn yẹn obìnrin yẹn wá bí ọmọ méjì tó bí ó ní ìbejì ìbejì ẹlẹ́ẹ̀kejì nínú bíbélì ṣe é máa kó ọkùnrin méjì ó ló kú lórí rẹ̀ ọmọ méjì náà ló wá bí padà gẹ́gẹ́ bí ìbejì fún júdà bọ́dá ohun tí ẹ gbà lọ́wọ́ rẹ̀ tán àfẹ́ kó ní lọ́jọ́ kìíní àná ó wá padà sọ́dọ̀ rẹ̀ ẹnìkan ṣàmì níbi tí ẹ ti yàn ọ jẹ ohun tí ẹ ní kó o mọ́ ni ó yá gbà padà láàárọ̀ gbà padà láàárọ̀ bẹ́ẹ̀ alágbára ọlọ́run mo ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọ lọ bó o bá ti dé tọ̀run rí yá àjọ lọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti rán wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bá a bá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí èkejì tá a bá ti jáde nínú jọ́dánì olúwa ní dalẹ̀ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ jẹ́ ká òbí rẹ ọ lọ wo ẹnìkan tó o mọ̀ pásítọ̀ kan tó o mọ̀ tó o fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóríire kó o ràn lọ sí Jerusalem oore rẹ wà ńbẹ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ òróró méjì lọ yóò dára fún ọ fóònù nọmba yìí ẹ pé tàbí kẹ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalem wọn jọ èmi mọ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọ́wọ́ o oore rẹ o ṣe bẹ́ẹ̀ jésù olúwa wa fóònù nọmba ẹ lo fóònù nọmba 08 16 48 14 55 08 16 48 14 55 gbogbo ẹni tó ń sàmì ẹ pàdé mi lórí programu tá a máa ń ṣe lọ́gàn ẹjọ́ òru aago mẹ́ta àbọ̀ gẹ́gẹ́ ní nigerian time 3:30 a pè ní òru àwọn áńgẹ́lì wákàtí méjì ní o 3:30 to 5:30 olúwa ló tú àṣírí ojoojúmọ́ ni sà mo gbàdúrà ibi ò ní bá ọ àánú kò ní sá fún ọ àwọn kan sọ pé wọn fẹ́ tẹ̀lé mi lọ Jerusalem oṣù kẹsàn-án là ń lọ on the 7 lágbèrà ní nigeria ìwọ náà tètè pé ọ̀kan nínú àwọn nọ́mbà wa kò bá wa lọ sílùú Jerusalem bó o bá tí ì dé tọ̀run rí jẹ́ àlọ́ owó tayé gbòsèrí lórúkọ jésù yóò dára fún ọ ọ̀run

0: Ebora ati alijonu. Ekaabo sinu iwe itan aroso o boju ode ninu igbo irunmole irunmole o boju ode ninu igbo irunmole
1: eroboramba mi o.
2: Hi guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
3: Yay!
2: I like to have my golden morn in a bowl first. Then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
3: But when did you add milk?
2: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
4: So delicious, mommy.
5: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.
6: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní gbòòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́rìnjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ẹ ló dìde ìbọn kan so. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport.
7: Mid-Year Cashport
6: inú oṣù kẹfà yìí owó tó lé ní 1,150,000 naira 50,000,000 naira ní àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sísí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM tẹ *347*1004#. Lórí Lágelú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti Cashier, ọmọ mo ti Cashier.
8: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Splash FM 105.5.
1: Ìdọ̀rùn máa fẹ́, ìdíàlú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sù Dr. SM Mustafa JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, Seat of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kìlómítà 54, Lagos Ibadan Expressway, Lufowapẹ́ Ìpínlẹ̀ Ògùn, Apọ́sù Oya.

0: Let me ask you a question.
1: Jackie, baby, baby, lo worry.
0: Did you believe that God can change your situation overnight?
1: Ṣé o gbàgbọ́ pé Ọlọ́run lè yí ìtàn rẹ padà ní ìṣẹ́jú àyá?
0: Jẹ́ sọ fún ẹ pé.
1: Let me tell you that.
0: O lè ṣe.
1: He can do it.
0: Ooru kan soso.
1: Within the night.
0: A dẹ̀ yí ìtàn rẹ padà.
1: I will change your story.
0: Àwọn èèyàn máa wò kó báwo ló ṣe.
1: People will be looking, how do you do it?
0: Ẹni tá a mọ̀ lánàá kan ni.
1: The one we know yesterday.
0: Wọ́n lè dá ẹ mọ̀ mọ́.
1: They can't identify you again.
0: Ọlọ́run dé sáyé ẹ.
1: God has proven himself.
0: Ó dàbí ìbò Nàìjíríà.
1: Is that Nigeria election?
0: Ooru kan soso.
1: Just at
0: night. Nìbò Nàìjíríà mọ̀ yí.
1: Nigeria election will change.
0: Ẹnì kan rí mi gbọ́.
1: Somebody can hear me.
0: Ní orúkọ Jésù ti Nàìjíríà.
1: In the name of Jesus Christ of Nàìjíríà. Kí ilẹ̀
0: ò tó mọ́.
1: Before the day break.
0: Sí ọ̀la Wednesday.
1: Ọjọ́
0: àánú. Wà ní testimony rẹ.
1: Testimony.
0: Ìtàrẹ́ máa yí padà.
1: Your story will change.
0: Ó máa yí padà.
1: It will change.
0: Ayí padà gan.
1: Tremendously.
0: Ayí padà gan.
1: Tremendously.
0: Ayí padà gan. In the name of Jesus. Tó o bá lè ṣe àprogramu. Ní ìgbà mẹ́ta. Èmi sọ fún ọ pé. Ní òru kan soso. Ọlọ́run á yí ayé rẹ lẹ́nu. In the name of Jesus. Wà á dẹ̀ mẹ́rin ẹ wá. Jésù Olúwa wa. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run. Ọlọ́run ní agbára gan o.
1: God is so powerful.
0: Ó dẹ̀ tó láti yìn.
1: And he's not to praise.
0: Ẹ kàn bá mi sọ pé Olúwa o ṣeun.
2: Olúwa o ṣeun.
1: Say thank you Lord.
0: Ìyẹn náà ni.
1: Is it?
0: Ẹ gbọ́ mi sà.
1: Listen sir.
0: Mo fẹ́ gbàdúrà fún ẹ.
1: I want to pray for you.
0: Mo fẹ́ kí ìtàn rẹ ó yí padà.
1: I want the story to change.
0: Ní òru kan soso.
1: In just an night.
0: Mo sọ lánàá nípa ẹ.
1: I said it yesterday about.
0: Ìjọba àwọn ọmọ Israẹli.
1: That the Israelites.
0: Ìmí ìpebi sòtẹ́lẹ̀ ni.
1: Some they stay with hunger.
0: But.
1: But.
0: Nígbà tí ohun òní jáde.
1: When the voice of the
0: prophet. Wọ́n dẹ̀ gbàgbọ́ láti béèrè. Nígbà tí wọ́n béèrè.
1: When they have.
0: Àbá mi tí ẹ kẹ.
1: Emi ti chọ́
0: mi. Exodus chapter 12.
1: Exodus chapter 12.
0: Verse 36.
1: Verse 36.
0: Verse 36.
1: Verse 36.
0: Kilowi.
2: Olúwa ti fún àwọn èèyàn náà ní ojú rere.
0: Olúwa ti fún àwọn èèyàn náà ní ojú rere.
2: Ní ojú àwọn ará Íjípìtì.
0: Ní ojú àwọn ará Íjípìtì.
2: Bẹ́ẹ̀ ni wọ́n sì fún wọn ní ọtí wọ́n béèrè.
0: Wọ́n dẹ̀ fún ni tán béèrè.
1: Ẹ
0: tẹ́wọ́ síbí. Gbogbo tó bá béèrè lọ́dọ̀ olóore rẹ̀. Lọ́dọ̀ aláàánú rẹ̀. Lọ́dọ̀ ọ̀gá rẹ̀. Lọ́dọ̀ ọmọ rẹ̀. Lọ́dọ̀ pẹ́rẹ́ǹtì ẹ̀. Lórúkọ Jésù ti náà wọ́n máa dá ẹ lọ. Bíbélì pé bẹ́ẹ̀rẹ̀ ẹ̀yin ò rí gbà. Ẹ wá kiri ẹ̀yin ò rí ẹ kanlẹ̀kùn. A máa sì fún yín. Tó bá rí bẹ́ẹ̀ èmi sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí wòlíì kìkì kò gbàgbọ́ ni. Lórúkọ Jésù ti náà overnight ó yà gbẹ́ ìyanu rẹ̀. Orúkọ soso ó yà gbẹ́ ìyanu rẹ̀. Orú òní mọ́jú ọ̀la ó máa pè ẹ́. Olóore máa pè ẹ́. Wàá gba méèlì ayọ̀. Wàá gba mẹ́sẹ̀jì ayọ̀. Aláàánú máa pè ẹ́. Fóònù rẹ̀ máa dún. Aláàtì máa dún. Sọ pé

0: call you. Papa will give you call.
1: Olore ma pe.
0: Alanu
1: ma pe. So pe lada mi o.
0: Je
1: Olore o pe mi.
0: Alanu
1: o pe mi. Olore o pe mi. Jana o pe mi. Olore o pe mi. Jana o pe mi. Olore o pe mi. Jana o pe mi. Eyin omo mi o. E lo pade Alanu. Eyin omo mi o. E lo pade Olore. Eyin omo mi o. E lo pade Alanu. In the name of Jesus.
0: Jesus name.
1: I went to my party in Canada.
0: The people that I met in Canada.
1: Let's
0: leave that.
1: And carry me
0: somebody can help.
1: No, call Jesus.
0: In the name of Jesus.
1: You will
0: miss benefactor.
1: What part
0: the
1: Alano?
0: The book of Psalm 75, verse 6 and 7. What does it say?
1: Oh, yes.
0: I want you to believe this.
1: And come Belura Gaula.
0: There's somebody on the seat of Hannah.
1: Before bad be to joko si.
0: I tap them where they
1: sit. Mo so pe DJ.
0: I tap them stand up.
1: Mo wa so fun wo.
0: Did they tell you?
1: O ya joko.
0: Ah, me seat.
1: E gabaga
0: dagala. Name of Jesus.
1: Ni araba na gabusa.
0: In the name of Jesus Christ.
1: Feura mi da
0: ki kapora. In the name of Jesus Christ, in the name of Jesus.
1: Asalele.
0: He's authority.
1: Bo bale sa mi ni o.
0: You can say amen.
1: Mo duro mi o da duro.
0: I stand not alone.
1: Mo soro mi o da soro.
0: I speak not alone.
1: Eni to da aye ati
0: orun. The one that created the
1: heaven and earth. Won ni mo pe bayo.
0: The one I call on.
1: Nitori awon eyan
0: wonyi.
1: Won ni en to joko sori aga ola re. Mo fowo gba pepe. Mo pase ko dide.
0: Mo
1: wa so fun wo pe o ya joko sa ga ola.
0: Seat of honor.
1: Iwo lo ni epo yen.
0: Oh,
1: ya bo si. In the name of Jesus. Woli wa o.
0: There is prophet.
1: Woli wa o.
0: There is.
1: Me le gbagbe.
0: I can never forget.
1: Ni 2003.
0: 2003.
1: O wa ni kole ngba.
0: I was at a college then.
1: Reme kan je kainde.
0: A friend of mine named
1: Kobe. Kobe dibo lati di alago.
0: Wanted to contest to become
1: Tumako
0: a chairman.
1: Lo wo lo wo.
0: But he doesn't have money.
1: O lo kereju.
0: He was the
1: lara won ti.
0: Among
1: of the alaga
0: kan. The contestants of the chairman.
1: Ti ba di soro ma so. Ko le mo ko to ni.
0: Can I do talk?
1: Kainde Abola
0: Kolekiti.
1: I want to one call in and go by.
0: No,
1: I bet the boy. I like a cash to buy it
0: for
1: my power. You want? Jeep figure back before.
0: The Jeep government gave
1: me. I want it. Okay, only your journal.
0: What's
1: up? It's a credit. Kainde only. Konematumba.
0: He doesn't have a card.
1: Konematumba.
0: He doesn't have a card.
1: But I say, Wale Betiti.
0: As we are.
1: I like a cash to. So
0: one member of the local government.
1: One drive for Lobai.
0: There was driving.
1: I want to pay.
0: And I'm going
1: to pay. Don't woman to
0: look at your car.
1: Then,
0: yeah,
1: oh, look at the badge.
0: He was the one that is
1: saying,
0: I
1: never saw what
0: I had to cut to you.
1: But,
0: if you believe,
1: and to your sorry, I'm not
0: lying. I'm not
1: going to pay for the day. I'm not going to pay for the
0: day. I'm
1: not going to pay
0: for the day. I'm not going to pay for
1: the day. I'm not
0: going
1: to pay for the day.
0: I'm
1: not going to pay
0: for the day. I'm not going to do nothing.
1: Sorry, Ola. Wednesday.
0: Gbogbo
1: eyin odo e
0: gbogbo. All the youth, listen to me.
1: Don't buy your passport.
0: Don't forget your passport.
1: Photograph
0: your passport.
1: At the bank in Canada.
0: You've prayed it in Canada.
1: And there
0: is
1: one of my abubo.
0: You also
1: want
0: to receive visa.
1: Not only
0: you.
1: I want to say this.
0: Listen to what happened. She said she was
1: only. I'm only
0: in a dream. She saw the prophet. What happened?
2: Can you allow me to look on me? You know I just got to move to Italy. Ṣùgbọ́n ṣe gbọ́ pé mo kọ́ lé báyìí òpó dẹ̀rí mi ní gbogbo ọjà ṣe lọ nìyẹn mo jẹ gbèsè mo ṣe àta ṣọ́ọ̀bù mo kúrò mo wá dúró sí ẹgbẹ̀tàmúlé àfi bíi pé kí ló gbogbo kúrò ní ọjà ṣo kúrò ní Èkó ni bí ogun yìí ṣe bẹ̀rẹ̀ nìyẹn again tí bá ti rajà báyìí oríṣiríṣi ni kiri bọ̀ lọ́jọ́ kan mò ń wo fíìmù sọ̀rọ̀ yà wọn ọmọ sáyọ̀ ṣe fún bàbá Adébóyè mo wá sùn lọ ìgbà tí màá fi jí wọn ti gbé ìrìn òwúrọ̀ sí bàbá wá sọ pé ogun ayé ẹ̀yìn rẹ tó bá lè tọ́ sókè lẹ́ẹ̀mẹ́ta ó máa wọ ọ̀nà bí mo ṣe dìde nìyẹn lórí iṣẹ́ mo ṣàtọ̀ sókè mi mọ ẹni tó ń sọ̀rọ̀ mi mọ ẹni tì í pa wọn bí mo ṣe sùn padà màmá wá bá mi wọ́n wá ní dádì wọn lè ràn mí lọ́wọ́ nípa ogun ni pé kì í ṣe ogun tí mo lè jà ogun ìpìlẹ̀ mi gbogbo ibi tí bá dẹ̀ ti dé wá ní ìyá mi ló fi mí jì kódà ìgbà tí mo kó lọ lé àwọn àjẹ wá bá mi lójú ooru pé ara wọn ni mí onímì kì í ṣara yín àmì ṣáìdọ̀ god I speak in tongues so bí gbogbo ẹ̀ ṣàṣeyọrí nìyẹn tí ìyá mi bá dẹ̀ ti pè báyìí kan máa dojú rú so máa máa wù pé ọlọ́run tó bá parí wá léyìn tọ́jú àwọn ọmọ yìí ẹ̀ sì pọ̀ so bó ṣe ti pé bàbá wá wá nìyẹn lórí wá mú mi lọ bá bàbá wá wá ó wá mú mi lọ sínú ọjà kóòtù ó wá gba gbogbo àwọn nǹkan tó gbà lọ́wọ́ mi ó wá ní eléyìí tó kù yìí o bí kò ní ná olówó pọ̀ tó máa ná ẹ lónìí láti ìgbà ìyá before the last ṣọ́ọ̀bù kékeré yẹn
1: mo
2: ti kúrò ń bẹ̀
1: mo ti tọ́ sí bá bẹ́ẹ̀ yín òkè fẹ́ lójú ọ̀ràn yín
2: bẹ́ẹ̀ bẹ́ẹ̀
1: so
2: mo ti kúrò ń bẹ̀ mo ti bọ́ sí ńlá ọjọ́ kan náà mo ti rí wọlé gbọ́ ohun wọ́n bá kó kọ́kọ́rọ́ tó pọ̀ fún mi láti ìgbà yẹn ibù ìgbà tọ́mọ mi ṣe tọ́sù tí mo sá admission mo mú pọ́ vision mo mú lọ sí lúfà pẹ̀ mo rì mọ́lẹ̀ pé ní orí ọ̀tà àánú bí mo ṣe délé báyìí iṣẹ́ tó gbà ẹni yẹn ó ṣe international passport fún ó gbé mọ́tò fún ó gba driver fún ó ra fún ìta mo ti gbọ́ pé fóònù tó wà lọ́wọ́ ọmọ mi jùlọ wọ́n ní iPhone 17 ó ṣe jáde ní bí oríṣi mẹ́ta náà kó fún ọmọ tí ò sí ìpè 23 years ọ̀nà mi là kódà gbogbo ìṣòro tí mo máa ń dojúkọ tẹ́lẹ̀ àwọn èèyàn ń bi mí pé bóyá ló ṣe jẹ́ ibà àwọn ọmọ wọn máa sọ fún mi wọ́n ti máa fi mí ṣe yẹ̀yẹ́ pé èmi gangan lẹ́ni kan máa lémi ni o wọ́n ní ìyáṣẹ́ bí ọba máa lémi nìyẹn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
1: Let somebody shout hallelujah.
3: Sọ
1: gbá.
3: Sẹ́yìn
1: náà gbọ́. A gbàgbọ́ bíbélì wípé bí ìwọ bá gbàgbọ́ ìwọ yóò gbọ́ ọlọ́run mo gbàdúrà ògbọ́ ọlọ́run máa hàn nínú ayé rẹ lórúkọ
3: yẹn.
1: Ẹ̀yin abiyamọ ẹ̀yin náà gbé ọwọ́ méjèèjì sórí ẹ̀sẹ̀ pé ẹ̀yin ọmọ mi ẹ̀gbọ́n ọ̀rọ̀ olúwa ọ̀nà tí yín náà là gba ọmọ pínísítọ́ náà là wọ́n fún lọ́kọ̀ wọ́n fún gbogbo ẹ̀ wọ́n tún fún ní iPhone Proma 17 ẹ mọ nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ìyá máa ń gbà lórí ọmọ
0: mo ti máa
1: pariwo ẹ̀yin òbí ẹ mọ fún ara ọmọ
0: ìṣeré
1: ẹ mọ jẹ kọ́nà rẹ̀ òdìkẹ́ tó bẹ̀rẹ̀ àdúrà lórúkọ ọdún ẹ máa rí àánú gbà ọjọ́ Friday lè máa ní agbára o ó máa ní agbára o wo engineer.
4: Orúkọ tèmi ni James Kosebini ọmọ ìrò òwúrọ̀ ni mí láti ìgbà tí mo ti ń gbọ́ ìrò òwúrọ̀ lórí rédíò ìgbà tí bàbá wa gbé ìjọ wá sí ìgbọ̀ngàn ń bá kúkú ń wá síbí mo lọ sílùú ìfúrúfú àpẹ ìbàdàn nìkan ni mo kí bá wọn lọ ìsọjí dáńṣe àjọṣe mi ṣùgbọ́n ẹ̀rí mi ni pé oṣù tí bàbá bá ti ní ká san rẹ má jẹ̀mú millions ni máa ń gbà tóṣù mo ti gbà wọ́n ní ká sọ̀rọ̀ ẹ̀rọ má jẹ̀mú gbégbà méjì la máa san lóṣù yìí akọ́kọ́ san 3000 ìgbà tí mo san 3000 nínú iṣẹ́ mi mo dẹ̀ gba 1.5 nínú iṣẹ́ mi wọ́n ti tún sọ fún aláàárọ̀ pé ká san 9000 fún èrè òwúrọ̀ mo ti tún san 9000 mo ti ń retí pé kóṣù yìí tó parí billions mo fẹ́ gbà ẹ̀rí mi ni.
1: Let somebody shout
3: hallelujah.
1: Tẹ́wọ̀ ẹ̀ báyìí tẹ́wọ̀ ẹ̀ báyìí.
3: Mo
1: gbàdúrà.
3: I pray.
1: Owó tó máa tán bùkátà ẹ.
3: Only that will take care of all your.
1: Ọlọ́run lànà ẹ̀fọn lórúkọ jẹ́. Engineer dúró dúró dúró.
0: Engineer wait o.
1: Ṣé ẹ gbọ́ ntọ́mọ ìwú?
0: Do you hear what he say?
1: Ṣé ẹ gbọ́?
0: Do you hear what he say?
1: Ìgbàgbọ́ ẹ ní o.
0: Is his belief.
1: Ó sọ pé tọ́dún ó fi kólẹ̀.
0: Get to the end of the
1: day. Tọ́dún ó fi kólẹ̀.
0: The end of the day.
1: Ló fi gbà láti yẹn.
0: That I was receiving.
1: Àwọn kan ní kò sí mi ní kú àlá.
0: Kì
1: í ṣe pé àlá ti yóò jà wá látọ̀
0: o.
1: Ẹnìkan ló máa rántí ẹ. Ká dẹ̀ sí ẹ lànà. Kò ì tàn síbẹ̀ o.
5: Orúkọ mi ni Mrs. Oni. Lọ́jọ́ tí wọ́n kọ́ gbọ́ bàbá mi nínú olúwa ìrò òwúrọ̀ ọjọ́ yẹn kó tó di pé ìjọ yẹn àti alulẹ̀ gbogbo wa fẹ́ lọ ṣe exam duty post àti kọ́kọ́ lulẹ̀ gbogbo wa wà ń lọ ńjọ yẹn mo wá rí wúmà yẹn ó wá gbé rédíò fóònù ẹ̀sẹ̀jì mo wá ń bí pé èwo lẹ tún gbà ó wá ní àbàbá kan làwọn máa ń gbọ́ pé báyìí báyìí mo ní à ẹ jẹ́ kémi náà gbọ́ bá a ṣe gbọ́ ni ó bá dùn mọ́ mi nínú ní ọjọ́ yẹn mo dẹ̀ pass exam mi láti ìgbà tí mo wá ti ń gbọ́ ìrò òwúrọ̀ Olorun o yi ita aye mi o yi pada si rere gbogbo awon omo mi to ti graduate ti o si ona abayo gbogbo won lo ti wa ni abroad
6: hallelujah
1: yura takasaka
5: hallelujah to wa ma pelu gbogbo ogun ti ma nla koja mo ma nri baba mi baba se bi oba won ma ni ojo kan ni kin duro si egbe won loju ala mo wa duro si owo otun won won wa gbe owo le mi lori won wa gba adura ati gba yen aye mi ti bere si so ko lo rere
6: let somebody shout hallelujah
1: hallelujah olokun ni fi sile Jesus Oluwa wa
6: amen
1: Say one number, will
0: you go? You also believe in your prophet.
1: Ye laborati.
0: In the name of Jesus.
1: No palace. Are you ready today?
0: Amen.
1: In the name of Jesus.
0: Amen.
1: Ya ropa o. Ki lo Olorun o le se. Engineer jade be.
0: Engineer let's get there.
7: Oruko mi ni Alabi Daniel. Omojo Sibioba ni abule gba tele. So mi ro wuro mo so ko gba eyi temi. Ijo na mi o ni gbagbo. Gama mi de lo gbo njo na. Oko bo ji mi ni pe mo fone wa mo ni phone ke baba re so osu ri lowo pe ah egba mi la ko alas sa ko no wo fun yen fun je egba jo mi o mi o sa bi mi o gbagbo boya lo ko wo ojo meta bo we se wole ni yen gangan bank won ge bank o ko si nbe bank lo ji ti lo de se nje mo ko bu wo yen kuro si o pe mi o lo mo lo so bo en to wa le gbe ah owo yi mi o mo ko lo ti pe omo ma wa mi ti di oku ko tu da pada si ji ti pe wàhálà wọn ni wọn bá fẹ yọ owó wọn náà ni mi ṣàfọ ọkọ gbogbo yẹn wá bọ sí ìgbà tí mo fẹ sign out ní school bá yẹn pé kí mo gba yẹn mo kọ project mo ṣe oògùn ẹ mo ní àbí kíní pàtó wọn sọ pé wọn ní pé à gbogbo owó kan wọn ni à ìdí òwúrò tó gbọ ni owó yẹn ni mo ní à ṣé ó possible ṣàwó tí ò ń ṣe fún mo ní tó bá jẹ lóòótọ́ lóòótọ́ ni ọlọ́run pé bàbá yìí mo fẹ́ gbà títí ọdún yẹn máa but as we go first on that same month, we will sign as we will sign on by professor Ali Bekalo for our project. Money ni modern age. What do you mean for our project? I had a look for more than 7 months. Don't you want any assignment here? Ah, we will give. I was a long. I was a long. 1 month to the sign out. I was a long. Wọ́n ní pé ah ẹ̀yin ṣeré tó tó máa fojú yín rí ẹni graduate ah dẹ̀ ju sẹ́wọ̀n lọ lọ́wọ́ ẹ̀ and it's a very nice man a tún lọ bá gbé láti ẹ̀jọ̀ ó ní kí a gbọ́dọ̀ fọwọ́ kọ ni ah kò wá wá bọ́ sínú òòlù mo ṣe mo ti gba kámú mo ṣáà fọwọ́ kọ mo ṣáà fọwọ́ kọ ní nǹkan mo kọ wá tún wá jẹ́ kí bàbá yìí wọ́n náà ń pè é jọ́ ìmọ̀ ọkọ̀ mọ̀ ọkọ̀ tó ta ní jíjọ́ ẹ̀ ní ọwọ́ life tọwọ́ bàbá ní pé wọ́n mọ́ lóòótọ́ ní pé òun ní gájẹ́tì yìí ní kò sá bí jẹ́ ìjáàmù mú 200 naira tó fi ṣe rúbọ́ ní èmi ló ń bá mi mo ṣáà mú 200 di ẹjọ́ yẹn mo ṣáà sẹ́yìn jẹ́ pé bàbá màá ṣe màá láàlúyọ̀ kojú ọ̀sẹ̀ kan àwọn ọba ó ní ẹ lọ fọwọ́ kọsẹ̀ àmú ní olúwàjọ́ ọlọ́jì ló bá ti sọ pé a máa ga máa ṣe kún aṣọ rírè ọlọ́run jọ kojú ọjọ́ mẹ́ta lọ mo ṣáà sọ òfin ìgbàgbọ́ kọ́ àwọn tó kù náà tọ́ tẹ̀lé nítorí àwọn jíbọ̀kọ́ bá ti sọ ni ọ̀hún náà tẹ̀lé ó ní ẹ ṣáà ṣàkà máa kọ́ àṣà kọ́ kọ́ kọ́ àṣà ìbí kan tán pàìlò ó kojú mẹ́ta kó ṣẹlẹ̀ rí nǹkan lọ́ba ni ó kàn ní pé go and bring on your project kó ṣẹlẹ̀ rí mo ní àlọ́ gbé fún secretary báyìí gbé fún secretary nìyẹn má sọ fún bàbá yìí kò sí kò wó ó wá yà mí ẹnu pé ó ní ká padà wá rọlẹ̀ á dẹ̀ padà lọ ọgọ́ tó sẹ́jẹ́ títí pé ẹ lọ when they come back tell them to go and print to bring the print over báwo ti à dẹ̀ sí kọ́ tán kọ́ èmi kan sí bẹ̀rẹ̀ sí kọ́ bàtí sáà lọ sọ ẹ̀rọ ìjọ tó máa jọ tó máa defend gangan jọ ìlú sign ọrẹ ìmọ̀ ọkọ̀ nígbà sẹ́gbẹ́ ṣèyí wọ́n máa lẹ́wọ̀n lè dànù wọ́n ti ní mo ní pé orúkọ nítorí orúkọ ọ̀dà àlùkọ mi ò gbà sí ṣẹ́ṣẹ́ mo ní torí ẹnì kan ọ̀dà àlùkọ sí nítorí ẹnì kan ọlọ́ọ̀dẹ pa àlùkọ rẹ nítorí ẹ̀mí jẹ́ ọmọ bàbá ṣe bí ọba ọlọ́ọ̀ máa dá mi sí
1: àwọn ọmọ rẹ wọn máa ṣe àṣeyọrí.
5: Ìjànnà
1: ẹ̀mọ́ bí ìsọ̀sọ́.
6: Ìjànnà ẹ̀mọ́ bí ìsọ̀sọ́.
1: gbogbo ẹyin tẹ ti
0: dìu for promotion.
1: Lórúkọ Jésù ìwọ náà gbàwé gbẹga. Irú kan wọ̀nyí èèyàn máa ń claim rẹ̀ ni, èèyàn máa ń claim rẹ̀ ni. Irí òwúrọ̀ àṣẹ wà ń bẹ̀ o. Ọgbọ́n rí òwúrọ̀ ó ṣe exam yẹn tó fi ń fẹ́ tẹ́lẹ̀ ó dẹ̀ pàṣẹ. Àṣẹ ń bẹ ní irí òwúrọ̀ àwọn kan máa fojọ́ àwọn kan yọ mọ́ fo irí òwúrọ̀ àṣẹ wà ń bẹ̀ agbálọ́run wà ń bẹ̀ lórúkọ Jésù ó yẹ lọ rà ánú gbà. Ẹ̀tẹ́wọ́ sí mi sà gbogbo ọmọ tiẹ̀ náà máa sórí rẹ̀.
0: Ẹ̀yàn
1: gbọ́dọ̀ mọ́sàn-án rẹ̀ lẹ́nu
0: kí
1: lè mọ àwọn
0: testimony
1: ọlọ́run ní agbára pọ̀ ó fẹ́ dá ẹ lóhùn àṣẹ́tẹ̀ náà mi jáde lórúkọ Jésù ó máa rí ànú gbà ó máa rí ànú gbà sọ pé máa rí ànú gbà sọ pé mo máa rí ànú gbà in the name of Jesus. Ogo rẹ máa jáde wá ìràwọ̀ rẹ máa tàn ó máa tàn. In the name of Jesus. Mo
0: n
1: retẹ lọla.
0: Tó
1: o bá wà ń bàdàn, mo photograph ẹ̀ dání.
0: Passport
1: wà ní. O máa ní agbára.
0: Sori
1: ọjọ́ Friday lẹ́yìn. Tó o bá ti wà rí,
0: máa mi
1: ṣe lè. Breaker oil ọwọ́ ọ̀tún. White oil lọ́wọ́ àlàáfíà.
0: Sìkíyè sí.
1: Wà á dẹ̀ gbé omi rà padà ẹ̀. Wà á dẹ̀ da òróró breaker oil yẹn sínú ẹ̀. Èmi ni màá ṣàlàyé bó o ti máa lo egún yẹn gbọ́dọ̀ parẹ́. Ọ̀nà tó ní o gbọ́dọ̀ là. Agbára kan ló máa break ẹ̀. Kó o lè rọ́nà lọ. Ìkankan bẹ̀ tán ṣerí ní ìran rẹ̀. Ẹnìkan ló máa break ẹ̀. Ìwọ́ tẹ̀lẹ́ni náà. Àmọ́ kú ìgbésẹ̀. Àwọn tó gba wọn ní ìwọ́gbọ́. Wọ́n ní testimony bí wọ́n bá farabalẹ̀. Gbogbo olúwa ọlọ́run rẹ̀ mo paláṣẹ. Olúwa ti ń bẹ̀tẹ̀ mi ẹ̀ wá. Níwájú olúwa ti mi dúró. Ayé rẹ̀ máa dìde. Ẹ̀yin mọ́mí àti dáàbì
0: mo sọ fún yín.
1: Ẹ sọ fọ́mọ yín pé kí n tẹ́ ẹ fẹ́ ni pé kò sanwó yín. Ẹ fẹ́ lọ Jerusalem. Ọjọ́ wo la máa lọ? A máa lọ ní on the 12th of October. A kúrò ń bẹ̀ lágbára ọlọ́run ní on the 19th of October. Ọ̀sẹ̀ kan péré ni àdè Jọ́dánì àdè Ìsírẹ́lì àwọn ibì kan bẹ nínú bíbélì
0: wọ́n
1: máa ṣàlàyé ẹ̀ wọ́n á mọ̀ pé kò yẹ kó o mọ̀ débẹ̀ mo sọ̀rọ̀ jáde bí wòlíì lórúkọ Jésù ayé rẹ̀ máa dìde mo láyé rẹ̀ á dìde ayé rẹ̀ máa dìde ayé rẹ̀ máa dìde ayé rẹ̀ máa dìde in the name of Jesus. Bọ́mi sà Bọ́mi sà àkáǹtì wòlíì yẹn.
0: Prophet account.
1: O yẹ kó o mọ sórí.
0: Suppose know it often.
1: Tó o bá tí ì mọ àkáǹtì wòlíì yẹn sórí.
0: Kò tí ì
1: complete.
0: He is not complete.
1: O gbọ́dọ̀ mọ àkáǹtì wòlíì yẹn sórí.
0: Put your prophet account off hand. Let me call for you.
1: 3 0 3 2 6 7 0 2 8 5. Bọ́lẹ̀ kan sí.
0: Please do it again.
1: 3 0 3 2 6 7 0 2 8 5 Mustapha Solomon Moses òní ló máa gbé jáde ní Fort Bank lórúkọ Jésù wà rí àánú gbà sọ pé mo máa rí àánú gbà gbogbo ẹ̀yàn lọ́jọ́ bí òní òní wẹ́dẹ́ anniversary lórúkọ Jésù ẹ̀ lọ rí àánú gbà ọjọ́ ayọ̀ rẹ lélẹ́yìn mo rán ayọ̀ sáyé rẹ àti sí ìgbéyàwó rẹ mo bùkún fún ọjọ́ rẹ mo rán àánú àti agbára ọlọ́run àti ojú rere sínú ayé ó yà lọ rán àánú gbà wà gbádùn ayé
0: ẹ̀mí ẹ̀
1: máa gùn in the name of Jesus. Happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù yà lọ rán àánú gbà orúkọ àwọn celebrant
0: ti
1: ọwà bí number
0: one
1: Zamzọ Samsa Liu. Ẹnìkejì Alade Motorodun. Ẹnìkẹta Jade Sola Oyewole. Number four Rufai Olanireti. Àti Àjọkẹ́ Badmus. Happy birthday to you. Lórúkọ Jésù ọjọ́ rẹ ọ̀run ayé àti mímọ́. Ẹ ó dẹ̀ rà àánú gbà. Jésù Olúwa wa. Ìgbà alákòsí.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ ìjọ́n ó tún ti zẹ̀. Oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tó gbẹnu sí yẹn lọ ní ìgboro ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ ẹ̀. Káàṣì ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ̀ bá ti ṣàdéhùn. O máa sẹ́ẹ̀tì yẹn. Ó ti dín ìwọ̀n ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,250,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú mid-year cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣìẹ̀, ọmọ mo ti káàṣìẹ̀. Ìyá kékeré owó lálá.
1: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
2: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
3: You people could have just asked. I would have been happy to tell you my secret.
4: Enjoy instant goodness with John Vance 3-in-1 chocolate. The quickest start to your morning.
5: Tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn orí àtọ̀ yò. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
1: SELARIE salary.
0: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
2: TURMERIC turmeric.
0: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
1: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa, olùyípadà ayọ̀.
3: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: Pina, nourishing minds, sharing happiness for 50 years.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
5: Ọkọ ìyàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
4: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀sìjọ wà.
5: O lè fẹnu kòyàwó ẹ lẹ́nu.
4: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Pack 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tí súnmọ́ ẹ.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavor sí. Oya ẹ̀ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-A-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Oya lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-L-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor kan fún yín.
9: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

ti ṣe fún àwọn ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.

0: ilé iṣẹ́ Naija Right ló ṣe wọ́n jáde o.
1: Naija Right Cassisil tó táwọn yọjú.
2: Cassisil sílẹ̀ tilé iṣẹ́ Naija Right fi mọ ẹ̀rọ ayé òde òní gbé jáde. Ó rẹwà, ó le koko, ó lálòpẹ́. Bàbá ń bá rí ẹni pé kì í mòoru. Ó yàtọ̀ láwùjọ àwọn sílẹ̀ ó tún ṣe gẹ́sì pele ìpele. Bẹ́ẹ̀ owó rẹ̀ mọ̀ níwọ̀nba. Ó sì wà ní gbogbo ilé ìtajà Naija Right jákèjádò Nàìjíríà. Naija Right Cassisil ojú sílẹ̀ lásán lọ.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes o, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
10: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000.
10: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Alright, a kí n kulé o, ẹ káàbọ̀ padà lẹ́yìn tá a ti lọ sí ẹ̀ka àpolówó ọjà. Ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ wà lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ máa tẹ̀lé wa ńbẹ̀. Ṣé ẹ rò nǹkan tẹ́kàn máa ṣe fún wa náà ní kẹ́ ẹ bá wa ṣí ẹ dáadáa? Bẹ́ ẹ bá ṣe ń ṣí ẹ lójú òpó Facebook yẹn, ẹ wàá tún ṣe nǹkan kan kọ́mẹ̀ǹtì yín. Bẹ́ẹ̀ bá ti ń kọ Presenter lápá bẹ̀pẹ́ tí ń wọlé àwọn tí à ń jù kalẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn, ẹ̀yin náà tún máa fi èrò ọkàn yín hàn lórí rẹ̀. Àkọ́kọ́ tá a kọ́kọ́ júlẹ̀ gbàm òsòkò mọ́lẹ̀ lọ́sọ̀rọ̀ ẹ bọ̀ra tí ìjẹ̀rẹ̀sì funfun bàbá sì sọ̀rọ̀. Wọ́n fi ìlànà ti òkì tí wọ́n máa ki Fáyọ̀ṣe yìí ó tún padà fílẹ̀ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí. Ọ̀pẹ̀lẹ̀ bá mi rìn nínú ẹ̀mí
12: pẹ̀lú
11: ìròyìn yìí o. Gómìnà tẹ́lẹ̀ ẹ̀yin ọmọ yìí ṣe ń dé o. Bó ti ẹ̀jọ́ ọmọ Millennium lẹ́yìn ẹ máa fọkàn bá lọ.
12: Sá ni Millennium.
11: Àwọn ọmọ yìí ni.
12: Ni Millennium.
11: Sáwọn wọ́n ṣe Millennium. Àkúbẹ̀ ni.
12: Dadi ẹyin ni Millennium.
11: Ẹyọ Millennium.
12: Àbí àgbà wo Millennium kan dára rẹ̀ mọ́. Gen Z ọ̀tọ̀.
11: Ok.
12: Àwọn sẹ́yẹ̀sẹ̀ ń bíbẹ̀ ni Gen Alpha.
11: Sáwọn Gen Z re. Ok. Àgbà pé ẹyin Gen Z gbà náà.
12: Àbí bẹ́ẹ̀ kọ́ ni.
11: Ok.
12: Àwọn sẹ́yẹ̀sẹ̀ ń bí ni
11: Gen Alpha.
12: Ẹyin jẹ́ Millennium lẹ́yìn arúgbó ọjọ́ ìbáyín o.
11: Ọjà arúgbó ọjọ́.
12: Àdàgbà máa
11: ṣe pàdé. Ṣé kàmí ò mo gbẹ́dì fún ọ náà.
12: Àgbà ogan tó
11: rí bá a. Wàhálà ẹja máa ń tà sí
12: lóko ìlà rẹ̀.
11: Ogbó àtọ̀.
12: Ogbó àtọ̀.
11: Wá ìròyìn la fẹ́ kàjá. Já serious. Let's be serious.
12: On the more serious
11: note. Let's be serious. Ìṣòkò mọ́lẹ̀ la fẹ́ kàròyìn rẹ̀.
12: Lóyà ṣó.
11: Ẹja lọ sékìtì.
12: Lóṣù kìrìṣó ọba àwọn gágá te.
11: Ẹja lọ sékìtì ká gbabẹ̀.
12: Let's go.
11: Ìròyìn àwa fàáwọ̀ Ìbàdàn toró ó tan mọ́ Ìbàdàn láàárọ̀ yìí. Ṣé rí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ ti Èkìtì òṣòkò mọ́lẹ̀ ìrúnmọ́lẹ̀ ìbọra tí ìjẹ̀rẹ̀sì funfun tó bá wù á fi coleslaw sí bó bá sì wù á fi spaghetti fun ṣùgbọ́n lè má lọ bẹ́ẹ̀ ifindola ni Ayodele Fayose lomo ti soro bayi oro to so o bo si akata gomina ti wa ni ipinle Oyo Seyi Makinde ni o kilodo won ati Seyi Makinde papo e te ti bele je ke gbo gomina Ekiti tele tele Ayodele Fayose lo ti so yanyanya bayi o si nfi owo gba aya wi pe ohun o ko gomina Seyi Makinde ni ogbon ogbon ti o ti mo ninu oselu ohun o ko gomina Seyi Makinde o ni joker ti won lo ninu oselu gangan se nti baba ba fi ju omo lo ki fi han mo be yen ba si to fi han mo eyan le ma so fun bi o ti se lo joker yen
12: to
11: ba di ni asiko ibo Makinde o mo won ni Fayose n soro yi ninu iforowero kan to waye o lori ero ibara ni ori ero mo maworan kan according to gege bo ti se wi o oni Makinde te nwo yi gomina pinle Oyo o ti jile osa Makinde ti jile osa ile osa to si ji osa o gbalẹ re pada awa bere wi pe ta ni osa
12: ni le osa
11: ibo ni le osa wa
12: ta no ta fun
11: iro won ni gbele osa won ni ta le osa inu toluwa ni le na ti tele osa
12: ta le osa ni
11: eh sugbon o oni ohun ti a nwo yi gangan fora awun
12: ohun lo osa
11: ohun o gba le osa awun pada lowo Makinde o ohun o si ko ni ogbon oselu ti o mo tori be eyan ba bowo fun mi yo ri n ti n pe ni apanle ati atileyin to gbangban latodo ohun sugbon o ti eyan ba ni to ohun ba wo to teju ohun mole if you disrespect me you will get the downside of Fayose oju keji Fayose o nto won ori o emi e se oloselu teyan kan mo yepere mi ki de se oloselu teyan ma fi owo yepe tembelu bayi teyan ma fi mu won ni o fi esun kan gomina pinle Oyo Makinde wi po se ba egbe oselu PDP ni gusu iwo orun le yi o ba je won ni ni gusu iwo orun le yi ta to gbe na woju ekun lai so ma wo won ni ohun gangan te nwo yi ni agbara egbe oselu PDP nbe lohun ni gusu iwo orun le yi o ni en ti o ba wa ni agbo oselu o gboro je ni to ni akoyawo ilana laare bure na gbe loselu to ba wa so wi pe ko siru re awon o so fu o wi pe nti baba fi jomo lo aki fi han ta ba wa to fi han a ni so ni oje tin be nbe tan pe ni joker joker yen ohun o fi han Makinde to ba di ninu oselu o gẹgẹ bi won ti ni gomina Seyi Makinde kede re wipe on fe dije dupo are ni orilede Nigeria o ni yes labi ofin o leto lati dije dupo oselu o si leto lati dupo are sugbon ika to ba ge ni to ba fun ni lo je ki geje elesan nbo ibo nbo a debe layo ama awon eri kan be ti ma pe ni e
12: Erika Erika of Africa
11: Ore why are you ready keke
12: any ever that
11: we get there eh we get there oh we get there eh ja fi yoku le daily post ko
12: ana we oh
11: you know best
12: you get it
11: when you know best you know best
12: so George aya ni
11: ki lo so pe yin gan
12: let's go
13: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
14: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
13: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
14: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
13: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
14: Me and Maggi,
13: so good together.
15: Ni West Midlands Open University amuki eko wa laro woto ko si rodun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2500 naira fun abala eko kokan course unit yan ninu awon eka eko to ni igbelewon kaakiri gbugba agbaye bi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication ati educational management boyo sese pari ile iwe girama direct entry abi o fe ìyípadà HNDC Degree University. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ìjẹ̀mà Àgbàdo Road. Ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
16: Ẹ kúlẹ̀ o. Ibi ń pa kà á sí nǹkan sí mi la.
17: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
16: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
17: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
18: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
16: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
17: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
18: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
19: Wow, Folake, this your new office space looks really nice. Oh, just take a look at this furniture.
20: Thank you.
19: Anyway, that's not why I came. Oh, your daughter's wedding was fantastic. Folake, who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
20: My dear, it's not who. Oh, it's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
21: You too can get started today. Call 0700 AXA Manse or visit axamanse.com. Terms and conditions apply.
22: Wow, mommy, today's golden one is milky.
23: Mine too.
24: Mother of the year, well done. But please, let's be managing the milk small, small now.
25: It's so meal. This is golden one 3-in-1. It comes with milk already inside.
26: Milk already inside? Since when?
27: Get golden one 3-in-1. It already has milk inside for your creamy, nutritious enjoyment. No need for milk. Just add water, stir, and enjoy. Golden one. Make every day golden.
28: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: Charlatan. Quality anti-malaria contains Artemisa and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Oya kaabo pada lati oju oja.
2: Amadupe o.
1: Ti fun tedo royin re Nikon Splash 105.5 FM, the integrity station promoting right value zeroing. Eyin to wa latodo temi re onibi ti ile ejo giga kan ni ilu Abuja lana ti on ti gbe idajo kale lori anything da fun to lo ati dije dupo are labe asia egbe oselu African Action Congress AAC. Totu je pe oniroyin na ni se lori ayelujara omoyele showre ile ejo ni to ko wa ni atimo okuje ni ilu Abuja o nigba to n gbe idajo re kale onidajo Muhammad Umar na lo pase wi pe ki showre ko wa ni atimo o titi gbogbo n to ni se pelu ofin eleyi ti abi pelu n to ni se pelu idirebe fun abi ipe fun pe ki wiwa ni atimo re ko dopin ti o fi pe ti o fi waye ani ti gbogbo oro to ni se pelu gbigbo oniduro re ti o fi buse onidajo Umar won ni ohun na ni o soro yi be to gbe kale gege bi idajo re oni to nibi ti kan gbede duro bayi o oni awon ma sun igbejo na si ola lati ma tun gbo ohun gbogbo ti yo ma tesiwaju nipa ti sowo re lori ipe fun pe ki boya ko si wa lati mo ni abi ki won je oko lati mo ko ti egbe oniduro re na o gege bi eni ti se agbejoro re tuntun Adeyinka Olumide Fusika san bi o se so oni saaju ki gbogbo idajo iko to waye ni ile ejo sowore na ni won ni o ti kokon fi bi ariwo nla kan wole o ti ile ejo le ti atohun ati awon alatileyin re kan ti won si gba ti leyin ti won ya wole bi esu ti won pariwo kinkan kinkan adajo ewe won ni saaju asiko yi lo ti kokon so wipe to gbogbo gbigba oniduro sowore ko ni le waye o ko wa to sibe o wa pase pe ki won gbe iyun ni ojo 16 nu osu kefa odun ti a wa yi nigba to kuna lati foju ba ile ejo gege bi won ti pe ki o se won ni le ton ti be na to ko lati foju ba ile ejo leyin ti won ti pe ki o se baun won ni ko tu wa mu awon idi pataki te eyan ti e fi wo pe omo lu abire ti yo ma je bi nkan awawi abi awijare idi re ti o fi yoju si ile ejo o nigba to n ko iwe kan sowo si ile ejo ngba na to si n pe fun sisun siwaju igbejo na o so ni pato n ti o je owa okan fe pase wa pe o da o ejo e ba sun igbejo e siwaju won ki se be eka ile ise olopa ti eleto abo ti olotoremuye DSS o won ni awon na ni won gbe sowo re lo si ile ejo ti won si rojo tako wipe o n so awon oro kan ti o lese nle tako are Bola Ahmed Tinubu nitori ti o pe Bola Tinubu are orilede Nigeria ni odaran eyi to han lojupo ayelujara ibanidore ti X ati Facebook re to a ti kuro ni ilu Abuja iroyin kan ta tun wo nbere o nibi ti won ni ipe ele ti Peter Obi ti o pe Are Bola Ahmed Tinubu ipe ko kowe fi ipo sile ile ise are ni oro lenu eni ti o musi run lenu ere oro bi oro omo kekeke
3: gende
1: ati awon oro apininiya oro ti mo fa lakade laarin eya sira won awon oro asulukolu oro to je pe osorun waju po mo ti pako oro oko mi eran da sile esin ko mi esin da sile eran awon oro asugi sina asuna sugi àwọn ọ̀ràn bí abániwọ́ràn bá ò rí dá gbogbo. Wọ́n ní gómìnà tẹ́lẹ̀ òun ní ìpínlẹ̀ Anambra tí ó tún wá jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC gẹ́gẹ́ bí iléeṣẹ́ ààrẹ ṣe sọ ọ́. Wọ́n ní ẹ ò wá rí wípé ó kùnà ó sì jẹ́ ẹnìkan tá a lè wípé ìṣọwọ́sọ̀rọ̀ rẹ̀ ó yẹ̀ ní ẹni tí ó mọ bí nǹkan ṣe ń lọ nínú ìjọba ó yẹ̀ lóye bẹ́ẹ̀. Bí ò bá wa yẹ̀ lóye bẹ́ẹ̀ kò ní wípé kí ààrẹ Tinubu wípé kí ó wo ìṣe olóòtú àgbà tilẹ̀ Gẹ̀ẹ́sì Kestoma bí ó ṣe kọ̀wé fipò sílẹ̀ pé kí ààrẹ Tinubu náà ṣe bẹ́ẹ̀ náà nítorí tí onítọ̀hún kéde ìkọ̀wé fipò sílẹ̀ rẹ̀ ní àná. Sama náà ló ti mú àwọn ìfitónilétí wá ṣáájú àsìkò yìí wípé ìkọ̀wé fipò sílẹ̀ yóò wáyé o látàrí n tó pè níbi ìfúnpinpin gẹ́gẹ́ bí Peter Obi bí òun náà ti ṣe ń sọ báyìí wípé kí ààrẹ Tinubu kókúrò ní ipò ààrẹ tó wà lásìkò yìí. Ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ìfitónilétí àti tagbọ́n ọnú Bayo Onanuga ló sọ̀rọ̀ jáde nínú ọ̀rọ̀ tó bóde o wípé òbí tẹ́ ẹ rí yẹn ó ríra rẹ̀ ní àrítán ó sì ń rò pé òun ti ríra òun bóun ti ríra òun yìí gbogbo tóun bá ń wí tóun bá ń sọ náà ni ọ̀rọ̀ náà ló sì ní ìtumọ̀ kò mọ̀ wípé gbogbo tóun bá ń sọ kò kọjá etí kíní sétí kejì bí ìgbà tí èèyàn ń sọ̀rọ̀ nínú odi ni èdè ògbóhùn ẹlẹ́yọ̀ aráalé ò tiẹ̀ gbóhùn ara oko ọ̀rọ̀ tí ò déta bó bá déta a máa rùn létí àwọn ọ̀tọ̀ kùlúùlú wípé ọ̀rọ̀ yìí kọjá n tá a pè ní ọ̀rọ̀ tí ń tẹnu ọlọ́làjú bóde ní pàtàkì àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ́ bí ikọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ tí ó ń wé mọ́ ààrẹ lẹ́sẹ̀ tó wọ́n ní òbí fúnra rẹ̀ náà ló ń gba ààrẹ Tinubu ní ìmọ̀ràn pé kó kọ̀wé fipò sílẹ̀ o nítorí pé ìṣèjọba rẹ̀ náà ló ti kùnà láti mú àwọn ìlérí kan ṣẹ ní àsìkò tí wọ́n ń polongo pé n táwọn ó ṣe nìwọ̀nyí wọ́n wí bẹ́ẹ̀ wọ́n dé bẹ́ẹ̀ tán wọn ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́rọ̀ bá yí dandé o. Ó sọ̀rọ̀ náà láti fèsì sí ìpinnu eléyìí tí olóòtú àgbà ilẹ̀ Gẹ̀ẹ́sì tó ṣe ìpè tó nígbà tó jẹ́ pé táwọn kúkú ṣe ọ̀tára àlú lọ́rùn àwọn ètò ọrọ̀ ajé wa lásìkò yìí àdojúkọ rẹ̀ àárí ṣe n tá a sì sọ pé àṣe náà rèé gẹ́gẹ́ bí ìpolongo ẹ má bínú mi ò nílè kọ́ntínúà. Ó sọ̀rọ̀ sọ́wọ́ iwájú pé irú ìpinnu Stama yìí láti kọ̀wé fipò sílẹ̀ ẹ rí wípé kò sí méjì tó bí ju bí ìpohùnréré àwọn aráàlú ṣe pọ̀ bí ètò ọrọ̀ ajé wọn ò tiẹ̀ ṣe gbẹ́sẹ̀ kúrò níbì kankan ó ṣe dúró gbanyin àti bí nǹkan ṣe wá gbówó lérí tó ń wọ́n tán àti ìkùnà tiwọn náà gẹ́gẹ́ bí àdéhùn tí wọ́n ṣe. Òbí sọ̀rọ̀ ó ní mo gbọ́ ọ̀rọ̀ láti ẹnu olóòtú àgbà ilẹ̀ Gẹ̀ẹ́sì tó sì ń kéde rẹ̀ àmọ́ Onanuga ló ṣàpèjúwe ọ̀rọ̀ yìí ó ní ọ̀rọ̀ tí ò jinú tí ò jindò kò sárojinlẹ̀ ńbẹ̀ ọ̀rọ̀ ọmọ wẹ́wẹ̀ẹ̀wẹ́ sì lọ̀rọ̀ tí Peter Obi ń sọ ní ìgboro ẹnu ó fi hàn wípé ìṣèjọba àti n tá à ń pè ní òṣèlú àti ohun tójú ń rí lásìkò yìí fún ètò ọrọ̀ ajé ilé wa bá a ṣe ń rí kò yé Peter Obi ajá wípé ó pọ̀ ó ju ọpọlọ rẹ̀ lọ. Ó ní ká máa fi tó ń ṣẹlẹ̀ ńlẹ̀ Nàìjíríà ká máa fi ṣe àfiwé tilẹ̀ Gẹ̀ẹ́sì ó ṣọ̀tọ̀ọ̀tọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ní ọlọ́tọ̀ ní tòun ọ̀tọ̀ ní Where is the Nation ló gbé ìròyìn náà jáde o.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 Naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
3: Babe. Why are you frowning for me now?
4: Woman, make noodles for me.
3: Hey, this woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.

0: Ó dáa tó pápápá ẹ jẹ́ kí n lọ sọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni tó ṣẹlẹ̀ ńbẹ̀? Wọ́n ní ṣe rí bí ọ̀rọ̀ sìmẹ́ǹtì sọ́mẹ́ǹtì bí ó ṣe jẹ́ pé ó ń gbowó lérí báyìí o. Òun náà ni ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà fúnra rẹ̀ gan ti mọ̀ lára nítorí tí ó jẹ́ pé àwọn àkànṣe iṣẹ́ kan ń bẹ tí wọn ò gbọ́dọ̀ má lo sẹ́mẹ́ǹtì fún. Èyí náà ni ó ń wá látọ̀dọ̀ alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde àyùn ní àná aláná yìí. Wọ́n sọ̀rọ̀ wọn ni bí nǹkan ṣe ń lọ yìí bí èèyàn bá ṣàyẹ̀wò lé lórí. Ó ní èyí lè mú kí ó ṣòro fún ìjọba láti máa gbé àwọn àkànṣe iṣẹ́ kan ṣe o, pàápàá jùlọ láwọn òpópónà wa àti àwọn tó jẹ́ ilégbèé tí ó ń bẹ lábẹ́ àfojúsùn àti àkànṣe iṣẹ́ eléyìí tó dúró lábẹ́ ti àtúnṣe àwọn ilégbèé gbogbo tí ìjọba àpapọ̀ tí wọ́n ń náwó lé lórí ìjọba. Wọ́n ní òun náà ni ó ti pe ọ̀kan òjọ̀kan ìpàdé eléyìí tí ó máa wáyé pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀gá àgbà ní iléeṣẹ́ gbogbo tí wọ́n ti ń ṣe sẹ́mẹ́ǹtì bẹ̀rẹ̀ báyìí láti ọjọ́ kínní oṣù agẹmọ yún oṣù tí ń bọ̀ nu oṣù keje, tí wọ́n sì máa sọ̀rọ̀ lóníranran lórí bó ni wọ́n ṣe sún ọwọ́ owó sẹ́mẹ́ǹtì sẹ́yìn kí aláàdé tó ń báyé báhùn dé ẹ̀mọ́ ọ̀gbọ́ o. 50 kílò òun náà ni àpò sẹ́mẹ́ǹtì kan wọ́n ta ó kéré tán 2,500 naira lọ bá dé o. Casablanca. Wọ́n ní ìpàdé eléyìí tí ó ń bẹ nínú àkọọ́lẹ̀ àti ètò gbogbo tí ìjọba fẹ́ ní pẹ̀lú àwọn ìkàn pàtàkì gbogbo tí wọ́n ní iléeṣẹ́ wọ̀nyí náà ló ń wáyé lẹ́yìn ìpè èyí tí alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ òde David Umahi tí ó pè tó sì ké gbàjarè wípé ẹ̀dínwó kinní yìí kù ẹ̀dínwó rẹ̀ kù pẹ̀lú. Wọ́n ní ó mú ìkìlọ̀ náà wá o ìpè sìmẹ́ǹtì tí wọ́n jù kí aláàdé. Wọ́n ní ó ti ń jẹ́ kó di ìnira púpọ̀ fún àwọn tí àwọn tiẹ̀ ń fẹ́ ṣe àwọn àkànṣe iṣẹ́ gbogbo àti gbogbo ẹni tó ní nǹkan míì. Nínú ọ̀rọ̀ pàtàkì kókó ọ̀rọ̀ tó sọ ní ìpínlẹ̀ Èkó lánàá ìyún níbi ètò ìṣiṣọ́ lójú eégún ti iléeṣẹ́ kan ẹ̀ka iléeṣẹ́ ti Lafarge Nigeria eléyìí tí ó jẹ́ pé wọ́n tún ń ṣe àgbékalẹ̀ iléeṣẹ́ kan ńbẹ̀ náà ni Umahi ti sọ̀rọ̀ wípé ìjọba o òun náà ni yóò máa ní àjọsọ ìpàdé àpérò pẹ̀lú àwọn aláṣẹ àti olùdarí iléeṣẹ́ tí wọ́n ti ń ṣe sẹ́mẹ́ǹtì. Èyí ṣe pàtàkì lásìkò yìí torí ìṣọwọ́ wọn rẹ̀ ó ti ń kọjá bẹ́ẹ̀ ó kọjá kà sí nǹkan o. Amọ́mi wo ìròyìn kan ń bí báyìí ìròyìn náà rèé wọn ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti tún fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ o wípé àní àjọṣepọ̀ tó lóòrìn gbingbin kì yóò tẹ̀tì nígbà kọ̀ọ̀kan yóò sì máa wà bẹ́ẹ̀ pẹ̀lú ti orílẹ̀-èdè ti Saudi Arabia. Wọ́n ní ọ̀rọ̀ náà ló ń jáde o lẹ́yìn tí ìtẹ́pẹpẹ ẹ̀dà lẹ́tà kan eléyìí tí ó ń wáyé látọ̀dọ̀ ẹni tí ó jẹ́ aṣojú ilé wa ní ọ̀hún ọ̀mọ̀wé Yakubu Gambo. Wọ́n ní òun náà ló wáyé ní Riyadh ní Saudi Arabia níbi tí Gambo fúnra rẹ̀ tí ó ti mú ẹ̀dà lẹ́tà yìí tí ó fi ṣọwọ́ sí aṣojú ti ọ̀dọ̀ wọn lọ́hùn Abdulmajid bin Rashid Al-Samari. Wọ́n ní tó sì jẹ́ wípé òun gangan náà ni ó jẹ́ bí akọ̀wé pàtàkì ní ẹ̀ka tó ń mójútó ti ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ẹ̀ka alákòóso fún ti ọ̀rọ̀ ilẹ̀ òkèrè ní orílẹ̀-èdè Saudi Arabia. Wọ́n ní ọ̀rọ̀ tó bóde lánàá ọ̀hún láti pàṣẹ ẹni tí í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún aṣojú ilẹ̀ wa nípa ti ètò ìròyìn yún Idris Rauta ló sọ̀rọ̀ wípé àwọn àjọsọ wọ̀nyí náà ni ó ń sàmì àwọn pàtàkì ìgbésẹ̀ ọ̀tún kan eléyìí tí ó jẹ́ wípé yóò máa tún fi òǹtẹ̀lú àjọṣepọ̀ wa èyí tó sì ń wá látọ̀dọ̀ aṣojú ilẹ̀ wa lẹ̀ Nàìjíríà tí ń ṣojú wa ní orílẹ̀-èdè ti Saudi Arabia. Wọ́n ní kété tí èyí tó jẹ́ ojúlówó àkọsílẹ̀ ìwé gbogbo tí ń bẹ́ńlẹ̀ tí ó bá ti tẹ̀ wọ́n lọ́wọ́ ni aṣojú ilé wa lọ́hùn gambo òun náà ni yóò máa sọ di mímọ̀ wípé tó wàyí o lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fi tọ́ bá ti fòǹtẹ̀ lú wípé òun gangan báyìí náà ni yóò máa jẹ́ aṣojú ilé wa ní orílẹ̀-èdè ti saudi arabia nítorí ó sì ní àwọn ètò kan lábẹ́nú tí wọn ò tí ì yanjú tán láti fòǹtẹ̀ lú wípé òun gangan ni lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sì yàn án gẹ́gẹ́ bí aṣojú ni ṣùgbọ́n kò tí ì gba ìfòǹtẹ̀ lú gẹ́gẹ́ bí aṣojú ní kété tí èyí bá ti wáyé bẹ́ẹ̀ tán gbogbo àwọn ojúṣe àti àjọṣe tí ó mọ̀ wà láàrin orílẹ̀-èdè nàìjíríà àti saudi arabia a máa ní aláfẹ̀yìnṣe tí ó máa ṣojú wa tí ó sì máa jábọ̀ fún wa gbogbo bí nǹkan ṣe ń lọ. Èyí ni tí ìwé ìròyìn the nation tó gbé jáde ìròyìn pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ẹja mú lórí ọwọ́ mọ́ ń bẹ́ nítorí ìjọba àsìkò.
1: Ẹja wọlé kanlẹ̀ sínú ìròyìn míì lówùúrọ̀ yìí látọ̀dọ̀ bó ti jẹ́ ìròyìn tó jáde láti ọ̀dọ̀ ìkànkan nínú ẹgbẹ́ òṣèlú ti All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí gẹ́gẹ́ bí Ọlálẹ́kan Ayọ̀rìndé bó ti ń rọ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ti APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ní ẹ̀mí ìṣọ̀kan àti ẹ̀mí àlàáfíà kódà ẹ̀mí ìfààyè gbà fún ìlọsíwájú ẹgbẹ́ òṣèlú ti APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ torí àlàáfíà tí ẹ rí yìí wọn kì í dúnadúrà lórí rẹ o bẹ́ẹ̀ sì ni bí àwọn ti ní ni pé èrò ọkàn alájùmọ̀ ṣe papọ̀ pàápàá jùlọ ipò karapọ̀ yìí kán mọ́lẹ̀ ìrún parapọ̀ wọn máa gìyàn wọn ni agaga ọwọ̀ kan tẹ́ rí yìí kò lè mọ́ gbálẹ̀ mọ́ bẹ́ẹ̀ sì ni òṣìṣú ọwọ̀ gangan nígbà ilẹ̀ mọ́ wọn ni ó ṣe pàtàkì láti rí ìfẹ́ ẹgbẹ́ gẹ́gẹ́ bí ohun tó ṣe pàtàkì ṣe kókó ju ìfẹ́ tara ẹni nìkan lọ wọn ni bó ti wòye wípé ẹgbẹ́ òṣèlú ti APC ó jẹ́ ògbónágbòǹgbò ẹgbẹ́ òṣèlú tí ò ṣe fi ọwọ́ sẹ́yìn lágbọ́n òṣèlú ní orílẹ̀-èdè nàìjíríà àti ní ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí All Progressives Congress APC bí wọ́n ti ń palẹ̀ mọ́ o láti kópa nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 wọn ni Ọlálẹ́kan Ayọ̀rìndé ó wá rọ àwọn àgbààgbà àwọn adarí nínú ẹgbẹ́ òṣèlú yìí àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti àwọn alátìlẹyìn ẹgbẹ́ òṣèlú APC tó fi mọ́ àwọn olùdíje lọ́lọ́kanòjọ̀kan wípé ẹjẹ́ àsìmẹ̀dọ̀ ẹjẹ́ kí gbogbo wa o ká lọ kó ọkàn wa wálẹ̀ tán yányán ká sì fi ààyè gba àlàáfíà bí èyí tí ó mọ pèpè fún ìṣọ̀kan ni eléyìí ti ẹgbẹ́ òṣèlú ti APC tí wọ́n ti mọ̀ wọ́n mọ̀ lórí ìṣọ̀kan àtọdúnmọ́dún o wọ́n ni nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ó ti ń wú jáde láti àwọn àsìkò díẹ̀ wá sásìkò yìí lórí ọ̀rọ̀ ọ̀nà láti fa ọmọ oyè eléyìí tí ó máa jẹ́ ojúlówó ẹni tí ó díje fún ẹgbẹ́ òṣèlú ti APC nínú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ yìí wọ́n ni ó ti bí àwọn èrò ọkàn lónìrànràn láti inú ọkàn àwọn ọmọ ẹgbẹ́ ó ní ó yé ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ni ohun tí a mọ̀ dájú tàdá ni àmọ́ o ẹ̀jẹ̀ arántí wípé àìrìnpọ̀ méjò iná ní máa kóyà á jẹ wọ́n ó ní ohun tí wọ́n mọ ẹgbẹ́ òṣèlú APC mọ́ òun náà ni ìṣọ̀kan agbára wọn nìyẹn ó ní bàbá wa ṣe báyìí tá a bá kó o láti ẹsẹ̀ kúkú pẹ̀lú ìṣọ̀kan tá a sì ní ìbọ̀wọ̀ fún àwọn tí Ẹ̀dùmàrè gbé agbára darí fún ó ní ọ̀nà ó ṣí o bẹ́ẹ̀ sì ni ọ̀nà ó là láì ní wo ìfẹ́ ti ara ti ẹni nìkan tàbí ìfẹ́ tèèyàn ní o nínú òṣèlú a gbọ́dọ̀ máa tẹ̀síwájú láti ní ìbọ̀wọ̀ fún àwọn tí Ọlọ́run bá kó ìdarí ẹgbẹ́ lé lọ́wọ́ àti ìlànà ojú òpó tá a tọ̀ gẹ́gẹ́ bí a ti ní fi ègbè sí agbọ̀nbì kan ju ibì kan lọ ó ní ìfẹ́ ẹni tí èèyàn ní sí ẹgbẹ́ kò gbọ́dọ̀ yingin bẹ́ẹ̀ sì ni èèyàn ò gbọ́dọ̀ ga tan pínpín nínú ìtẹ̀síwájú ẹgbẹ́ òṣèlú ti APC ó ní bó ti ń tẹ̀síwájú nínú ìdàgbàsókè yìí ó ní ó ṣe pàtàkì fún wa láti rí wípé tó lọ́dún 2027 o ẹgbẹ́ òṣèlú ti APC náà ni ẹgbẹ́ o eléyìí tó di ipò mú ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí ó ní òṣèlú ò gbọ́dọ̀ pín wa níyà dípò bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ tún rò wá ní agbára sí ni pẹ̀lú bí ó ti gbọ́dọ̀ dúró ti ṣinṣin láti ṣera wọn ní ọ̀kan kí wọ́n sì wo àfojúsùn ibi tí wọ́n ń lọ gangan tí ẹ mọ́ ọmọ ẹgbẹ́ àwọn alátìlẹyìn olùdíje ó ní ojúṣe tí oníkálukú àwọn tí àwọn ní òun náà ni láti rí wípé àwọn mú àlàáfíà lọ́kúnkúndùn ìṣọ̀kan tí ò ní ìdúnàádúrà nínú ó ní ojúpọ̀ kan ṣoṣo ti awon gbodo ma to ohun na lele yi olaleka yorinde o wa lu asiko yi o lati ro gbogbo awon eyan ati awon ti oro to gberu gbagbagba ninu egbe oselu ti APC wi pe eje yago fun awon oro ko gba kugbe abi awon atejade oro to le ma to munu erin rugale abi to le ma daruke rudo sile ti o ma wa bi banta oro lo to banta oro lo si abi to le mu ipinya bani ninu egbe o ni eje yago fun eje sera wa lokan eje sera wa losusu owo ki ilana igboro eniye ko si wa be si ni ki ibowo ki o ma wa fun awon ti edumare gbe idari fun lowo lowo o ki eyan ma ni ibowo fun won lati le ri ona ojupo lati jawe olubori to ba di ni odun 2027 o ni pelu isokan pelu iparapo ati igboro eniye be na ni awon o ri daju ipe to oro le mu yesi o ti o ba di lodun 2027 ninu egbe oselu ti APC gege bi olalekan ayorinde to je okan gbogi ninu omo egbe oselu ti APC bo ti so oro jade lapa beun made ma ge ipe npeju na la la fila
0: e kaabo
1: e ja ma dide fu ya bayi
0: airo won gbe ni yin
1: bo abotuku te fe wi
0: won gbe ni yin bo
1: e gbe pilo dani pelu e
0: esun
1: kule o ma ni fo se na loruko temi ojulo wa ni kai presenter yin na ni a ma dide fu ya bayi to ba di ni ago mewa koja ogun iseju e padi olori adoronke adesola olori sport lati gbe irin to ba wa di lago mokanla Layinka
0: agbo
1: lejo won laaro yi titi ago meji ta tun mo gba nko gberoyin wa fun yin ire anu olohun ti o legbe ati abo re to nipan yo ma daju lori eni kokan wa
0: ago meje ni eje pade lori lajule itan ire ki onibudo on tesi waju olarewaju opele oro adeus loruko mi o digba kan na ire ayo
2: eni abalaba le baba ori lori o ma je
3: aji se bi oyo laari
4: o so mo jere iwa topolo lo nlo

gbogbo àkọsílẹ̀ eléyìí tá à ń manage nínú ìdíje ẹ̀fẹ̀ ẹ̀yẹ àgbáyé. Lionel Andres Messi ó ti bọ̀ àkọsílẹ̀ jẹ́ o, ó ti fọ́kọsílẹ̀ lẹ́nu rẹ́kẹ́rẹ́kẹ́, ó mẹ́sì àwọn àkọsílẹ̀ yẹn ọ̀pọ̀ ló mẹ́sì, kò ṣe ò mẹ́sì rárá. Lionel Kusitini Messi ni agbábọ́ọ̀lù tó mi àwọn jùlọ nínú ìwé ìtàn ìdíje ẹ̀fẹ̀ ẹ̀yẹ àgbáyé pẹ̀lú góò 18 bí mo ṣe ń sọ̀rọ̀. Ìmọ̀lẹ̀ tí ó mọ̀lá ìmọ̀ tí ó padà ṣẹlẹ̀ kí ìdíje ẹ̀fẹ̀ ẹ̀yẹ àgbáyé kó tó wá tán. Àmọ́ bàbá Tiago kò gbọ́ kankan o, ó ń bógo lọ́lọ́ wo lórí everybody ni. Ọlọ́run ó bá ganu síta ó máa kọ̀ lẹ́sìn gẹ́gẹ́ bí mo ti sọ. Gbogbo wọ́rọ́kọ tí dáná ru àrò wọ́rọ́kọ tí dọ̀bẹ̀ ẹnu ògbólógbò Musu àti Bìlísì ti ń da kan jẹ, wọ́n bà dí sí kò lè kú, Ọlọ́run ló lẹ̀mí èrè. Bẹ́ẹ̀ kíkì bọ̀ọ̀bọ̀ òun gan fara kí o, Ọlọ́run pọ̀ kò dúró kò wá rárá, tòrò ni níbí lẹ́nu a máa ta tán délẹ̀ ni. Ìdíje ẹ̀fẹ̀ ẹ̀yẹ àgbáyé àwọn àkọsílẹ̀ ò lè breathe, a máa chóòkì wọn ní ìchó gidi gan ni o. Ló dẹ̀ jẹ́ wípé òun náà ó ń fojú sọ́nà wípé alákọsílẹ̀ agbábọ́ọ̀lù tómi àwọn àjọ ìdíje ẹ̀fẹ̀ ẹ̀yẹ àgbáyé bóyá òun Kylian Mbappe lòun ó gbé àbí Messi, ṣùgbọ́n lọ́wọ́ góò Messi ni Messi òun ló fi ń lọ. Kò tiẹ̀ tí World Cup yìí gbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì la sì ń gbà lọ́wọ́ o, ìyẹn round 2 ó jẹ́ pé Golden Boot Race ó ti di woro sí woro. Kí Erling Haaland òun náà ni Norway tó jẹ́ pé Kylian àti Messi nìkan ni ó bá àkọsílẹ̀ ẹ̀nu jẹ́ ń bí èmi gan. Eléyìí tá a wà ní àkọ́wọ̀ òun yìí dẹ̀bí òun yìí òun ó kọ̀ọ̀kan lẹ̀ ẹ́ kọ̀ọ̀kan tóun bá tún wá lọ túrun pẹ́rẹ́ ó máa dangerous o. Ìdíje ẹ̀fẹ̀ ẹ̀yẹ àgbáyé ó ní kálukú kó paramọ́ ni, tó bá ti gbà wọ́n máa gbà, tó bá já wọ́n máa já, tó bá gọ̀ ó ti gọ̀ láyé ti ẹnìyẹn. Bẹ́ẹ̀ sì rèé ó ń tẹ̀síwájú ó dẹ̀ ń ta lẹ́nu, Ọlọ́run ló lẹ̀mí èrò. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo omi tẹ̀tí ń pẹ̀ kàn ní splash 105.5 FM ilé fún Bálálá gbé fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn. Ilé bàbá Àkàndé gangan ilé ọba Àkàndé tí ó pé méjì ìyẹn lórí ètò ìjà wọn sí ẹ̀yìn tèmi. Onílọ́jọ́ ìṣẹ́gun àṣẹ́gun kó àṣẹ́gun ó ti wá ṣúọ̀jọ ẹ̀ ní kánkújẹ ní gungi àárẹ̀ ẹ̀ ní máa yan fóònù ẹ̀ ní jẹun tán wá wọn ní jíwá ìṣọ́lùn àbọ̀ ọlọ́run tó nípọn jẹ wúrin lọ yóò mọ̀ fi ṣọ́wà torí ìyẹn báyìí ó ti dorí àkúlẹ̀kọ́ ó ti di constant KB nínú physics nípa àdúrà yẹn a mọ̀ ṣe lójoojúmọ́. Òkè ẹ o bó ṣe kùrì sí yù ní bó ṣe Psalm 24 àbí Psalm 23 ni ìrántí nǹkan dé Lord is my shepherd mọ̀ kó ètè mú sóko mọ̀ ká ìyẹn lákòókò yìí lọ́run ló lẹ̀mí èrò. Òkè Desmond Tudiji àgbàwo tọ́tọ́tàn àgbàwo tó ń fa sẹ́mi lọ́wọ́ Bọ́sìnì ìyẹn fún òwúrọ̀ tòní Túnde Ọláwo lólóòtú ètò ìjà wọn sí Adéronke Adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá Ìbàdàn Kamavinga ti yín gangan ẹ̀yìn tèmi. Èni lọ́jọ́ ṣẹ́gun bí mo ṣe sọ àṣẹ́gun kú àṣẹ́gun ó yẹ ẹ jẹ́ ń lọ sínú ìròyìn ó kò tó di pé máa wọnú ìròyìn lọ nísànsàn láàárọ̀ tòní ẹ jẹ́ ń lọ ságbọn káàṣì akàkísápá kó fi ẹ́ káàṣì cruise mutiny mọ̀ káàṣì ìgbọ́n kankan *347*1004*1R òun náà ló fi ta láti jẹ ìyẹn lójú òpó káàṣì káàṣì ẹ̀ káàṣì ẹ̀ káàṣì ẹ̀ kò káàṣì àwọn ọ̀sán kò lọ fà bébì bẹ́ẹ̀ sì rè é lójú òpó káàṣì ẹ̀ yẹn bákan náà ẹ lè lo www.cash.ng láti ta ìyẹn kẹ́ ẹ lè jẹ ìyẹn ní apá abẹ́rùn ẹ máa dẹ́ṣe yìí kòtò kí n tó kò lórí ètò ìjà wọn sí ẹ mọ̀ wàá gbàgbé o nípa ẹ̀wà ìlíjìbù ọ̀sẹ̀ yìí náà ni o ìyẹn fún media cashport wa bí ẹ bá ti ṣe ń ta sí tòun náà lẹ́tì ìwà ìlíjìbù sí láti jẹ media cashport wa torí owó ibiribi owó ńlá ń bẹ́ẹ̀ lọ eléyìí tí wọ́n fẹ́ gbé ìyẹn kalẹ̀. Kódà ẹ jẹ́ kí n kó látàpá bí wípé orílẹ̀-èdè Nàìjíríà n tó mú múláyà wa lákòókò ìkó torí pé máa wọnú ìròyìn eré ìdárayá lọ nísànsàn máa tún sọ máa ṣàgbéyẹ̀wò tóró tí ń lọ bí ọjọ́ 19 báyìí eléyìí tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ atólùkọ́ àwọn ọmọ léńje léńje òun náà ni wọ́n jí gbé níjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ó sì jẹ́ wípé mẹ́nu kúrò àyẹnu kúrò a ṣe ń pa ọkàn pọ̀ pẹ̀lú àwọn tọ́rọ̀ kan o
sì tún panu pọ láti sọ fún wọn pé ẹ dákun ẹ dáwọn olùkọ wa padà ẹ dáwọn ọmọ wa padà ẹ dáwọn akẹkọọ wa padà kí gbogbo nǹkan kó tún padà tún bọ wà bó ṣe wà tẹlẹ ìjọba orílẹ̀-èdè nàìjíríà ni ìjọba àpínlẹ̀ ọyọ àwọn aláṣẹ tọrọ kan ni kò elétò ààbò lù látòkè délẹ̀ iléeṣẹ́ ọmọ ológun pa àmọ̀tẹ́kùn àbọ̀ ara ẹni làbò lù gbogbo yín pátápátá òun náà la ké pé ẹ ò tó bá àwọn ọmọ ìbí wọn sì padà wá ọjọ òdọwọ yín kátúbàṣù ti wá sokùn ètò ààbò tí ó lè dandan ìyẹn lórílẹèdè yìí àti nípínlẹ yìí ó tún wá dọwọ yín o lọhùnún yóò kúkú bá wa ṣe ó dá kí n tó gbàgbé ìròyìn yìí ẹdín ẹ kọkọ mu wá torí wípé ètò ìsìnkú fún olùkọ́ni tẹ́lẹ̀ fún ikọ̀ super eagles orílẹ̀-èdè nàìjíríà olóyè adégboyè onígbédé òun náà ni wọ́n ti gbé síta bí wọ́n ti ṣe sin bàbá àti gbogbo àti bí ètò ìsìnkú bàbá yóò ti ṣe lọ ṣùgbọ́n lẹ́nìí ètò ìdánilẹ́kọ̀ọ́ láti ṣèrántí olóògbé

0: le samalo gbe mu dia ele to wa ni bi ni city ohun na ni o si ti waye okay eje lo sinu re deraya ori odo ori dije diamond league ni ma waye yen lopin ose yi re polu wa to bi lo ba musan Paris ohun na ni diamond league lo tun gbe won lo ohun le re je gbe won lo to bi amusan len 1 di mimo ipe won ti draw re si ore daraya fifo ore si sa oni fifo ologorun mi 100 meters hurdles ile ti to bi amuso ko kan na to si ti mo ko pa ile france ohun na ori ni gbe lo abi lokani ohun lese lo n gbere ni ba so mo gbo french ni se french mi ba fi ka ni ozin amo maybe ni to bi amuso ohun na to si mo lo sinu idije na pelu bo ti se daada lawon diamond league sakuru ele ti won ti kopa tele shamen ni ati ti rabat to bi amuso to ti ni podium finish o wa laarin po akoko si ipo keta podium finish ni be si re ohun ni koko ni o mo kopa yen lapa abeun awon ti o mo ba sare ohun na lati ri Devney Chowty, Nadine Visa, Grace Stark, Bakana, Pai, Zach Woska, Vilaji, Kambuji, Alicia Johnson, Serena Samba Mayela, Ati Kendra Harrison, Tofima Alia Armstrong, Ati Maron Fury, Ogbo Awon, Ele Ti Tobi Amusan, Ti O Mo Ba Sare Ejohun, Ohun Niyen. Bẹ́ẹ̀ nínú eré ìdárayá orí ọ̀dọ̀ mo ṣì wà torí National Trial ìdíje Commonwealth eléyìí tó tẹnubodò Yaba Tech nílùú Èkó lánàá. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó fi ilẹ̀ Amẹ́ríkà ṣebùgbé Blessing Ogundiran òun náà ló ṣe dáadáa ní 100 mítà ìyẹn eré ìdárayá orí ọ̀dọ̀ lọ́gọ́rùn-ún mítà òun náà lárábìnrin ọ̀hún. Òun náà ni ó ti ṣe dáadáa ó dẹ̀ jẹ́ wípé òun náà ni national champion lágbọn ti tàwọn obìnrin lórílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ Ogundiran eléyìí tó la miracle Ezechukwu ní eré sísá orí ọ̀dọ̀ ọlọ́gọ́rùn-ún mítà pẹ̀lú 11.15 seconds òun náà lòun sá ó dẹ̀ jẹ́ wípé miracle Ezechukwu 11.28 seconds òun sá ìyẹn ara rẹ̀ lẹ́yìn ìgbà tí Ogundiran tó ṣe dáadáa tán nínú ìjọ òun ló jẹ́ òdì mímọ́ ẹ wò ó. Òun fẹ́ bẹ̀rẹ̀ eréje ọ̀hún ní kó tó di pé wọ́n yìnbọn kè pé go òun kọ́kọ́ ronú tólùkọ ni òun tó sọ fóun tóun sì mọ̀ wípé bóun ti ṣe wà yìí ìdíje Commonwealth ó lè ṣeéṣe fóun tóun bá fi gbogbo ọkùnrin tóun bá fi sí. Bẹ́ẹ̀ lánàá ìmíì tó tún ta lẹ́nu tó ṣẹlẹ̀ ni pé Chukwu Ebuka Enekwechi òun náà ṣe dáadáa agbóhùn eré ìdárayá shotput fórílẹ̀-èdè Nàìjíríà fúngbà ẹlẹ́ẹ̀karùn-ún ní tẹ̀léńtẹ̀lé ní national record yẹn fórílẹ̀-èdè Nàìjíríà Oyè Ṣadé Oyè Táyọ̀ lágbọn hammer ìyẹn hammer throw òun náà ṣe dáadáa. Bẹ́ẹ̀ àṣekágbá 100 mítà àti tàwọn ọkùnrin onírèé ti jẹ́ òdì mímọ̀ pé yóò wáyé yẹn lọ́la ó kéèké parí o national trial ń tẹ̀síwájú. Favour Ashe, Chidera Ezeaku, Fakorede Adekalu, Jire Godwin àti Enoch Adegoke gbọ̀n pátá ni wọ́n mọ̀ kó pa ìyẹn ní ìpele tó kọ́kọ́ àṣẹ pa àtàṣekágbá 100 mítà àwọn ọkùnrin 100 mítà náà òun náà tẹ̀síwájú. Ilé ẹgbẹ́ Bukola ọlọ́pàá dé olùdarí àgbà fún àjọ tó ń ṣeré ìdárayá lórílẹ̀-èdè Nàìjíríà National Sports Commission Honourable Bukola ọlọ́pàá dé ó ṣe Samuel Sangudu tó ń bọ kókó wa pẹ̀lú tráyẹ̀lẹ̀ tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀ yẹn fún ìdíje Commonwealth ní Yaba Tech nílùú Èkó. Ẹ̀jẹ̀ kún mẹ́yẹn kí n padà sí eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ikọ̀ jẹ̀wé obìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 17 fórílẹ̀-èdè Nàìjíríà under 17 ikọ̀ Flamingo òun náà ní ìgbáradì wọn mọ̀ tẹ̀síwájú ló dẹ̀ jẹ́ wípé ìgbáradì fún ìfẹsẹ̀yọ eléyìí tó gbẹ̀yìn láti mọ̀ bóyá wọn já tíkẹ́ẹ̀tì àti lọ́kọ́ pánú ìdíje ìfẹ́yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìnrin tọ́jú orí wọn wà lábẹ́ ọdún 18 àwọn orílẹ̀-èdè Morocco lọ́dún tá a wà yìí àwọn àti royal tom's coins lọ́dún ojú ara wọn ìyẹn lé ní gbàgbọ́ pé àwọn ọmọ olùkọ́ ni akeem busari òun náà ni wọ́n mọ̀ kojú benin republic ìyẹn young amazon sí benin republic ní ìpele eléyìí tó gbẹ̀yìn ìta ní ìlọ́kọ̀ọ́pá ní ìdíje ìfẹ̀yẹ àgbáyé àwọn ọ̀dọ́bìn tó jòrí wọn wà lábẹ́ ọdún 17 ẹ jẹ́ ń lọ sínú líìgì àgbọ̀jọ́ orílẹ̀-èdè nàìjíríà ìròyìn tó ní ṣe pẹ̀lú kátàkárà líìgì orílẹ̀-èdè nàìjíríà ranchers b àwọn náà ìròyìn ti jẹ́ odi mímọ́ pé agbọ́ wà rín tó ní ìrírí dáadáa kabir muhammed òun náà ni wọ́n ti gbé o wá sínú ikọ̀ wọn àti ikọ̀ katsina united náà ti di agbọ́ wà ní ọ̀hún kabir muhammed òun náà ni ó sì darapọ̀ mọ́ ẹ̀kọ́ Rancher's Beat náà ṣẹ̀ṣẹ̀ gbàgbéga wá sínú líìgì àgbọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Òkè nílẹ̀ Adúláwọ̀ àjọ tó ń rí sí ìdíje bọ́ọ̀lù aláṣùgbà nílẹ̀ Adúláwọ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ́ wípé ìyíkoto fún preliminary round àkọ́kọ́ àti ìkejì ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ Adúláwọ̀ yẹn CAF Champions League àti CAF Confederations Cup òun náà ló máa wáyé ní ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú kẹjọ ọdún tá a wà yìí. Ó dẹ̀ jẹ́ pé ìgbà náà ikọ̀ Rivers United Shooting Stars tó fi mẹ́nugbò Rangers wọ́n mọ ojúgbà wọn eléyìí tí wọ́n kojú nínú ìdíje ẹlẹ́kùnjẹkùn tilẹ̀ Adúláwọ̀. Ẹni wá lọ sínú ìròyìn tó ní ṣe pẹ̀lú ìdíje ìfẹ̀yẹ àgbáyé kí lámìtọ́ mi ó tó wọlé látọjọ́ mọ̀ fọ̀rọ̀jọ́ mi tó rọrọ̀ láàárọ̀ tó nítorí wípé orílẹ̀-èdè Tunisia ní àpá ti jánu ìdíje ìfẹ̀yẹ àgbáyé last game wọn dead rubber game wọn á kàn ṣe kàràmọ̀ wọn á ṣe kíni wọn á kàn gbà pé kó má dàbí ẹni pé wọn gbà ní dead rubber game pẹ̀lú bí ìyẹn bó ṣe wá ṣe lẹ́yìn tí wọ́n ti gbàṣẹ lọ́wọ́ olùkọ́ni wọn ilé tí wọ́n kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ó ṣe wá sí wípé wọ́n yan Javi Renard ó sì ṣeéṣe kó jẹ́ wípé wọ́n kálu kó mọ resign lọ ní o tora Javi Renard gan ó ní kójú mọ́ rí gbogbo bọ́dì lóògùn ẹ̀ bẹ́ẹ̀ sí ohun òun ti ké síjọba Moise Nasri ẹni tí ń ṣe ọ̀kan lára àwọn ọ̀gá àgbà wọn náà ti ń jẹ odi mímu pé ká tẹ́jì gùn wàhálà máa ṣẹlẹ̀ rọra àwọn èèyàn wọn ti ń kọ̀wé fiṣẹ́ wọn lẹ̀ ìyẹn ni àpá àbẹ̀. Bẹ́ẹ̀ lánàá Guinness World Record wọ́n jẹ́ odi mímu àkọsílẹ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ òun làwọn gan mú jáde ìyẹn lórí pé Lionel Messi ó fún àkọsílẹ̀ lẹ́nu rẹ́kẹrẹkẹ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ìyẹn ní àná àkọ́kọ́ ni mímí àwọn èrè tó pọ̀ jùlọ nínú ìdíje ìfẹ̀ ẹ̀yẹ àgbáyé àkọ́kọ́ nù bẹ́ẹ̀ sì rèé ìfigagbága eléyìí tí agbábọ́ọ̀lù kan gbà tó pọ̀ jùlọ nínú ìdíje ìfẹ̀ ẹ̀yẹ àgbáyé òun náà ló ní 28 games bẹ́ẹ̀ 18 goals òun náà ló ní ìyẹn níbẹ̀ àkọsílẹ̀ mi tún ni ó agbábọ́ọ̀lù eléyìí tó jáwé olúborí nínú ìfigagbága tó pọ̀ jùlọ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé 18 matches tó dẹ̀ jẹ́ wípé iye ìṣẹ́jú tó pọ̀ jù agbábọ́ọ̀lù ó gbà nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé 2489 minutes òun náà ni Lionel Messi òun náà ló gbà ó bá àkọsílẹ̀ yẹn ó bá yẹ. Àná ìdúró oníbejì eléyìí tó mì òun náà lẹni ọdún 28 ẹni ọdún 38 òun 38 ló fi fún àkọsílẹ̀ Miroslav Klose agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Germany ló fi fún àkọsílẹ̀ ló fi fọ́ lẹ́nu. Jeremy Doku agbọ́wọ̀ ẹgbẹ́ ọmọ orílẹ̀-èdè Belgium òun náà fẹ́ pé lọ́bọ̀lọ́bọ̀ ti ń wà lórí ọ̀rọ̀ rẹ̀ láti bí ọjọ́ Sunday lẹ́yìn tí ẹ̀rọ tí bóyá sọ̀rọ̀ rẹ̀ lórí jáwọn sí lánàá bá sùn ṣùgbọ́n mo ní láti mú wá lónìí torí ìròyìn ọ̀hún ó ti di ìròyìn tí ń gbaṣẹ́ ìyẹn lọ́wọ́ ẹ̀ ni o. Oníròyìn kan ọmọ orílẹ̀-èdè Spain Geron òun náà ló mọ̀ sọ̀rọ̀ síta nígbà tí ó gbọ́ wípé Jeremy Doku yóò fi bùbá agbára di ikọ̀ Red Devils tó ní èdè Belgium yóò fi wọ́n lẹ̀ ní Peron torí pé ìyàwó rẹ̀ fẹ́ lọ bímọ yóò kọ́kọ́ lọ torí pé ìyàwó ẹ̀ fẹ́ bímọ sí ìyàwó ẹ̀ bá bímọ tán yóò padà ìyẹn wá ní Peron ló bá gbé gbárí o ọ̀tọ̀lẹ́ńtà ọ̀tọ̀lẹ́ńtà ráńtà ló bá ní fóun Jeremy Doku ó ṣe fi national team ńlẹ̀ láti lọ dúró torí pé ìyàwó ẹ̀ fẹ́ bímọ irú ìwà wo nu létí ò fáwọn agbábọ́ọ̀lù míì láǹfààní láti wà nù díje ìfẹ́ ìyà àgbáyé àwọn ọ̀rọ̀ báńbá bẹ́ẹ̀ a sì tún ráwọn míì náà kọ́lọ́hún ṣàánú iná sọ pé yẹn tó bá pé ológun ni Jeremy Doku tó lọ sójú ogun olójú ogun lọ dúró síbi tí ìyàwó ẹ ti fẹ́ bí ṣé ológun ni Jeremy Doku àwọn ẹni tó fẹ́ lọ gbaṣẹ́ ológun kò ní tí wọ́n gbé kọ́dù ìwọlé má jẹ́ kí ẹ mọ́ vẹ́ẹ̀sì mi ẹ̀yàn ọmọ nàìjíríà pàápàá jùlọ lórí ẹ̀rọ ayélujára ẹ mọ́ pisì mi ọ̀f anyways ìyàwó Jeremy Doku ti bímọ àwa náà kíkorí praise rẹ lórúkọ ọmọ ọ̀hún kí ló dà gbogbo àwọn agbábọ́ọ̀lù rẹ níbi Watkins gbogbo pátá náà bẹ̀rẹ̀ sí ní jáde sọ̀rọ̀ agba oníròyìn tí mo ń sọ TV presenter ni ẹni ilẹ̀ Ikupe TV yẹn ní France ìkan lára àwọn media kí ni wọn tó tóbi jù dáadáa ni irú ẹ̀ wọ́n ti suspend ẹ̀ kódà àwọn ikọ̀ ọ̀hún wọ́n sì ti tọrọ àforíjì gan lọwọ Jeremy tó kù ìyẹn ilé iṣẹ tó ń bá ṣiṣẹ ẹ mọ bínú àmọ ẹmí burúkú tó wọnú ẹ ti fi sọ nǹkan tó ń sọ láti wá mọ pé obi ẹyin pé rẹ pẹpẹ ẹni tó ẹwọ tó wáyé pọkùnrin a máa ní pẹ lómi wa pè lẹ sí pé ọkùnrin pé wọn lè mọ pé nkankan ọkùnrin míì gan lè sọrọ ọrọ àmọ obìnrin tún ni oníròyìn tó sọrọ náà ẹnu rẹ sáà ti kó bọlọmọ jẹ ẹnu kó bàbá abdulkadir adéròbà bá ń ká wọn ara dé.
1: a kú ojúmọ wa tọkùn akọjọ gbára lé akúṣẹ ìní àsìkí atọkùn náà kú àtòtò látàrọ.
0: ó dà ọ̀rọ̀ jeremy dókun ni mo fẹ́ jẹ́ ká jọ sọ ìyẹn láàárọ̀ títù ní torí wípé ntí yóò padà sí bùbá agbára di orílẹ̀-èdè belgium ó ṣeéṣe kó dẹ́ pé ìfigagbága tá máa gbágbẹ́yìn yóò wà mẹ́sùn mọ́ ìfigagbága kan péré òun náà ni omi ṣe tí wọ́n gbà kojú iran. n tí mo fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé ọ̀rọ̀ jeremy dókun kò tiẹ̀ sí ọ̀rọ̀ tó yẹ ká gbà sórí bí ẹni gbàgbọ́ ọtí torí àwọn agbábọ́ọ̀lù ṣẹ̀ṣẹ̀ máa fi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn lẹ̀ tí wọ́n lọ fún irú àwọn nǹkan báyìí ìyàwó wọn fẹ́ bímọ ni ara bàbá ò yá ni ara yóò yá ni family need àwọn nǹkan kan bẹ́yẹn gbogbo èèyàn dẹ̀ kọ́ ni yóò sọ pé mọ̀lẹ́bí òun ìṣá àkọ́kọ́ ẹlòmíì family first ni òun ni priority ẹ̀ ó dẹ̀ ti lọ ó ti padà wá nǹkan kan tó máa fẹ́ sọ ni pé tí àjọ tó ń bọ̀ láfẹsẹ̀gbà lórílẹ̀-èdè belgium tí wọ́n bá mọ̀ sí àtolùkọ́ ni ni wọ́n ní jí ó lọ wọ́n ti mọ̀ sí wọ́n ti jọ sọ́tẹ̀lẹ̀ torí wípé kí ni eed ìgbà tí èèyàn máa bímọ àwọn tó bá jó lóyún àwa tá a jẹ́ tó bá ti bímọ rí yóò tì mú ti máa ń lọ́jọ́ tí oṣù téèyàn ó fi bímọ oṣù mẹ́sàn-án tán ká scan máa ń mú ọjọ́ ìyẹn fún yàn téèyàn ó ti mọ̀ pé àárín báyìí sí báyìí òun lè ní ó bímọ ó ti mọ̀ tí ò bá communicate fún wọn ni àwọn ògùn ní ìgbàláyè ìyẹn láti lọ ṣùgbọ́n obìnrin gan tún lẹni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ti wá di tọ́rọ́ fún kálé tó tiẹ̀ ti wá di pé à ń gbaṣẹ́ ìyẹn lọ́wọ́ èèyàn nítorí wípé kò lè kẹnu ẹ̀ níjànú kò ní emotional intelligence torí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi ò rò pé tiẹ̀ ṣe nǹkan tó yẹ kéèyàn tiẹ̀ mọ sọ rárá àti rárá ni.
1: lápọ̀dọ̀ tèmi gẹ́gẹ́ bí nǹkan tẹ sọ lóòótọ́ táwọn ní pé jeremy dókun kò ní gbogbo ìgbáradì wọn ìyẹn trinity grand wọn láti lọ wo ìyàwó ẹ lè tó láǹfààní láti bímọ èmi rí i pé kò sí nǹkan tó burú ń bẹ̀
0: àkọ́bí ọmọ sì ni
1: kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ láàrin àwọn agbábọ́ọ̀lù ṣùgbọ́n a mọ̀ ìjà báyìí pé kò sí bó ṣe fẹ́ lọ tó náà ó gbọ́dọ̀ gba àṣẹ lọ́wọ́ àwọn aláṣẹ torí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìròyìn náà sọ pé ó kú ọ̀bẹ láì ṣùgbọ́n èmi kò sí bó ṣe fẹ́ ṣẹlẹ̀ yóò sọ fún àwọn aláṣẹ pé ó dá o
0: nǹkan báyìí kèṣe àṣẹ sinayẹsẹ release world cup list
1: bó ṣe jẹ kèṣe sinayẹ
0: world cup kú bí 100 days nothing release world cup list so ti mọ.
1: ó gba àṣẹ lọ́wọ́ àwọn aláṣẹ inú ọkọ̀ pé ẹ dákun ìyàwó òun ti bímọ òun ṣeré òun ò lọ wo family first ní lọ́dọ̀ tòun o òun ò lè torí bọ́ọ̀lù kóun ó ní family òun ìyẹ ọmọ àkọ́kọ́ tí ó sì kọ́kọ́ bí náà nù àkọ́bí ọmọ so lápọ̀dọ̀ tèmi èmi ò rọ́rọ̀ igi ìgbà tó bá yẹ kó yẹ ká máa gbà bí ìgbà tó yẹ gbàgbọ́ tí
0: tó bá ti dìgbà tiẹ ìdíje fẹ́ yàrá ẹni kò mọ̀ wò àbí kò tó ti champions league
1: ìtò lè burú bẹ́ẹ̀ ni wípé ìtò lè burú ọ̀rọ̀ ẹni wípé tó bá jẹ́ pé gbà tí ó gbọ́rọ̀ yìí pé ìyàwó ẹ̀ bímọ kò sọ fún àwọn aláṣẹ kó tó lọ ẹ á mọ̀ yìí pé olóṣẹṣẹ gbé ṣùgbọ́n tó bá yẹ pé ó jẹ́ káwọn aláṣẹ ó mọ̀ kò sí ẹsìn bí ó ṣe ní jẹ́ àwọn aláṣẹ ó mọ̀ pé ó ya ìyàwó òun o pé ó bímọ òun fẹ́ lọ wo so ọ̀la rẹ̀ sọ pé bóyá ó jẹ̀bi ṣùgbọ́n lápọ̀dọ̀ tèmi láti lọ wo ẹbí ẹ̀ ó kálukú ló ní nǹkan tóun gbọ́n tí akọ́kọ́ máa ń fi tẹ́wọ́lẹ̀ wájú lápọ̀dọ̀ tiẹ̀ fámìlì tiẹ̀ ni ìyàwó tiẹ̀ ni ọmọ tiẹ̀ ni ẹlòmíì wà ọmọ ẹ lè bímọ ìyàwó ẹ lè bímọ kó mọ́ lọ
0: bẹ́ẹ̀ni
1: ẹlòmíì wà bẹ́ẹ̀ kú yóò dẹ̀ tún bá figagbága àti bí aṣọ létí bàbá rẹ̀ kú tó dẹ̀ tún mú lé níjọ́ tó gbà fáínà tó dẹ̀ tún mú a sì ti agbábọ́ọ̀lù bẹ́ẹ̀ náà tó yẹ pé bàbá ẹ̀ kú tó sì tún gbà figagbága lọ so bó ṣe ó dà pé ibrahim konate ó dà pé ijó tí ó dà pé bàbá àbẹ́ nìkan tó kú liverpool gbá bọ́ọ̀lù jọ yẹn ó dẹ̀ mí àwọn ó dẹ̀ ní òun wípé ìdáwọ́ ọ̀dùnnú tóun fi ṣe òun fi ṣe fún ẹni òun ìrántí ò bàbá so gbogbo nǹkan bá yẹn ó pín sọ́tọ̀ọ̀tọ̀ gbogbo wa àlè rí bákan náà so èmi ní ọ̀yìn tí ìgbésẹ̀ jeremy dókun pé lápọ̀dọ̀ tèmi kò sí tó burú ń bẹ̀ so òun family force ni ẹbí ẹ ló ti síwájú kó tó kan bọ́ọ̀lù àfẹsẹ̀ gbà bó kálukú ṣe ní tiẹ̀ nìyẹn.
0: bẹẹni oríṣiríṣi ni ó tẹ oníròyìn wọn ti gbàṣẹ àti gbàṣẹ lọwọ àti ní kò lọ rọkúnlé lákòókò àmọ wọn tún ti gbé èdè o torí pé bàbá aláwo kan ní orílẹ̀-èdè ghana ó ti jẹ́ kó dín mọ́ òun ṣiṣẹ́ lórí harry kane oh god ó ní ìgbà tí òun bá ṣetán pẹ̀lú harry kane ebi water ná mọ́ pè ní british àbí ní britain yóò mọ̀ sọ wọ́ọ̀rà nítorí wípé òun ṣiṣẹ́ lórí ẹ̀
1: o pé
0: láti rí wípé bóyá rí ké kò ní mi àmọ̀ ìyẹn lónìí ṣé wọ́n nígbà wọ́n pẹ̀lú àwọn kábẹ́yẹn wà ní ìdàgbà bọ́lá aláfẹsẹ̀gbà tó ló ní tí rí ké bá lọ fún wọn ní hat-trick.
1: wọ́n lọ tí bàbá mọ́lẹ́ ni o ṣé bá ti lẹ́lòmínà tó náà sọ bóyá orílẹ̀-èdè senegal náà ni t
2: ti baba lawo kan na jade ngba yen lo to para lo ti mole so to ba ye pe won kan ba ye wa ni ko ye ko je pe arikin ori arikin yo se o ye ko se ko je ko le de gana ni o gba didi fe ya gbaye a fi le mo pe confirm ni
0: confirm ni a party rada rada lo lo le mi ero okay ninu DJ USA rada ya fi party kukuja rada ya fi party kukuja jamidi we champion tele omo le de Nigeria Israel Adesanya o lo ti je ko di mimo wi pe bo hun se wa yi o mo fe feyin ti pelu ifidi re mi mo po lenu lo lo yi gbogbo nkan o lo bo se ye o lo ye fun Israel Adesanya Sean Strickland ni Sean Strickland Driscoll Duplessis Nash Modin Imavo pata o na ti won na Israel Adesanya won fi ka baka fi dem back to back to back ohun ni yen o so ba fe feyin ti ohun ni fẹyìntì ìyẹn nínú fífi ìdí rẹ ni ìdíje Wimbledon ẹni tó fi gbà kan rígbà ìdíje Wimbledon ilẹ̀ Marketa Fondrosova òun náà ní àjọ eléyìí tó ń rí sí nínú ògbó olóró ni àbíká ní International Tennis Integrity Agency ITIA ni wọ́n ti ní ọdún mẹ́rin lógún orí òfin gbọ́dọ̀ ṣẹ́yọ mọ́ nínú eré ìdárayá lórí àti doping test orí lára àwọn ọ́fíìsì ilé ti wá ṣe àyẹ̀wò wọn tí wọ́n gbà tọ̀wọ́n gba gbogbo ó lọ lé rẹ̀ ní Marketa Fondrosova ṣe ní kò gbọ́dọ̀ wọlé ohun ọ̀fẹ́ rí ìyẹn nínú ilé òun gbogbo ilé ìmọ̀ra àwọn ọ̀fíìsì kà sí Fondrosova lọ́rùn ọdún mẹ́rin ni òfin ní gba eré ìdárayá tennis ó dáa jẹ́ adágbé oko lè pojú owó bábà padà lè jáwọn sí tẹ̀síwájú ẹ̀dẹ̀ má gbàgbé ojú òkò káṣẹ star 347-7004-1 ẹ kú kalẹ̀.
3: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
4: Company is telling me that she makes her daughter skip breakfast just to be here.
5: Eh.
6: You people could have just asked.
5: Eh? I would have been happy to tell you my secret.
7: Enjoy instant goodness with John Vance 3-in-1 chocolate. The quickest start to your morning.
8: The Sims Mid-Year Mega Sales Promo is here again. Shop smart, save big. From June 15th to July 4th, 2026, get up to 59% discount on televisions, air conditioners, refrigerators and freezers, washing machines, mobile phones, and lots more. Remember, for every mobile phone you buy, you get a free gift. Visit any of our Sims Digital Centers at 224 Awolowo Way, Okeado, Ibadan. For inquiries, please call our customer care lines on 0908-783-2424, 0809-313-4275. This offer is available online and at Sims Digital Centers nationwide. Buy now, pay later, also available. Terms and conditions apply. Sims Digital Centers, for the right combination of quality and price.
9: Today, I'm making my mother's smoky jollof recipe. Her secret? Cook it with love. And because I love my family so much, I'm switching it up with Golden Penny Soy Oil for that wholesome goodness that my family deserves.
10: You too can do the same with Golden Penny Soy Oil and Vegetable Oil Refined Palm Olein that's a size for every pocket, enriched with essential vitamins to fortify and nourish your body. Get yours at retail outlets near you. Golden Penny Oil. Eat well. Live well.
11: So refreshing.
12: You made Zobo already?
11: No, it's Madala Zobo Cordial.
12: Madala?
11: Yes, a premium hibiscus concentrate. Just add water and enjoy rich, refreshing Zobo anytime.
12: Wow. Rich taste. No waiting. No stress.
11: Madala Zobo Cordial, all the goodness of Zobo, made easy, natural, refreshing, convenient. Now available at leading supermarkets and stores near you. Ask for Madala Zobo Cordial today.
13: Chai, my hair do.
14: Oga landlord, why you dey shake like ceiling fan?
13: Eh?
14: My village people don't come again, oh.
13: Ah, this one with your body hot so. You don't do test?
14: Yes, see result, oh.
13: Oga landlord, no be your village people. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am. Eh, hey, thank you, Oga Luta. I don't dey can't pay.
15: Luther, brand of Artemeta and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.

padà látọ̀ jọ jà. Ní splash 105.5 FM lé fún Bọ́lá Gbé Fẹ́lẹ́ rẹ̀ lùbàdàn náà lẹ́wà ní ètò ìjà wọn sí. Ẹ lè wo wà ní kànnì ìbánidọ́rẹ̀ Facebook splash 105.5 Ìbàdàn. Bákan náà lójú òpó káàkiri star 347 star 1004 star 1 lójú òpó kànnì ìbánidọ́rẹ̀ Facebook ìfèròǹgbà yín ṣọwọ́ torí ilẹ̀ Gẹ̀ẹ́sì yóò kojú. Ilẹ̀ Gẹ̀ẹ́sì yóò kojú orílẹ̀-èdè Ghana ìyẹn. Ní ìfigagbága yẹn dẹ̀ máa talẹ̀ rẹ̀ ẹlì fi prediction yìí sanwó ìyẹn sí apá rẹ̀ gbẹ́jẹ́ lọ sínú eré ìdárayá ìdára fọwọ́jù sáré torí ikọ̀ Milwaukee Bucks ìwọ́n tí wọ́n jẹ́ pé tán bá ní dárúkọ NBA player kankan tó bá ti sàwọn LeBron James àbí àwọn Kevin Durant àbí tó bá sọ àwọn olóògbé mo fẹ́ rántí Kobe Bryant ẹ̀ṣẹ́ tó bá sọ wọ́n.

0: alákẹ́ ibo ló ń yára lọ báyìí lówùúrọ̀ yìí.
1: Ọ̀rẹ́, o ní lọ́jọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára nílé ìwòsàn abẹ́lé wa.
0: Mo mú ọmọ mi lọ gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ kó òrùn tó yọ.
1: Ṣé gbogbo ìgbà lọmọ rẹ yóò mọ gba abẹ́rẹ́ àjẹsára ni?
0: Bẹ́ẹ̀ni o, mi ò lè fi ìlera ọmọ mi ṣeré. Abẹ́rẹ́ àjẹsára ń dáàbò bo àwọn ọmọ lòdì sáwọn àrùn tó léwu bíi ìgbóná, pólíò, ikọ́ fe àti dipteria. Ó rọrùn láti tọ́jú ọmọ báyìí ju ká máa ṣe ìtọ́jú àrùn pẹ̀lú owó gọbọi lẹ́yìn wọ̀la. Àwọn òṣìṣẹ́ ìlera náà máa ń rán mi létí àkókò láti gba abẹ́rẹ́ àjẹsára tó kàn fún ọmọ mi.
1: Ìyẹn náà dára o, èmi náà yóò mú ọmọ mi lọ síbẹ̀.
0: Kí ló ń dúró dé? Jẹ́ ká jọ máa lọ báyìí. Ilé ìwòsàn abẹ́lé wà ní àdúgbò wa yìí. Àyíká rẹ̀ mọ́, àwọn òṣìṣẹ́ ìlera rẹ̀ sì ní ọ̀yàyà. Wọ́n pèsè ètò ìlera tó dára.
2: Gbogbo ọmọ lọ́lẹ̀tọ̀ sì dáàbòbò láti dẹ́kun àwọn àrùn tí a lè dènà pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Abẹ́rẹ́ àjẹsára jẹ́ ààbò, ó ń ṣiṣẹ́ dáadáa, ọ̀fẹ́ ni ní gbogbo àwọn ilé ìwòsàn abẹ́lé tó súnmọ́ jùlọ. Dá ilé ìwòsàn abẹ́lé rẹ mọ̀, fọkàntán lọ síbẹ̀ lóòrèkóòrè.
3: Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ilé-iṣẹ́ ìjọba àpapọ̀ tí ń rí sọ́rọ̀ ìlera abẹ́lé tá a mọ̀ sí National Primary Healthcare Development Agency.
4: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
5: Airtel. Tí ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà, báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
6: Ọkọ ìyàwó, gé ìyàwó ẹ mọ́ra.
5: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò, ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
6: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
5: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa, kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
7: Everybody come aside.

0: nourishing minds, sharing happiness for 50 years.
1: Wow, Folake, this is your new office space. Looks really nice, oh. Just take a look at this furniture.
2: Thank you.
1: Anyway, that's not why I came, oh. Your daughter's wedding was fantastic. Eh? Folake, who gave you all this money now? See souvenirs everywhere, courtesy of the bride's mother.
3: My dear, it's not who, oh. It's the AXA Smart Life plan that I took up some years ago, which gave me the benefits of target savings and life insurance in one plan.
4: You too can get started today. Call 0700-AXA-MANSA or visit axamansa.com. Terms and conditions apply.
5: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: ma kira wa gudebe wo gbogbo bi te tin lanfani lati ma gbe ikani yi ikani splash 10 for proverb fm ele to wa nile valavele le nile ibadan o ya ta lo to tan je pe ni ogbodo foizos atun ti de lo sante ni abanzo nipa royin lolakojo kan to je tere idaraya a tun lanfani lati ma tusu re de sale koko iyen lawon royin eleyi to takoko takoko bakana lawon royin yajo yajo to loyinbo npe ni breaking news bi ba se nbale bayi o na la mo gba sira wa la iyen lose teni ni o emi ni gako mo wa nile agbara o Desmond Tudiji agbawo ti ogbodo bawo je o gani mi fida wa ti o ma jaga la fatima gba dada ni bigibi ka kiri agba laye tudi omo lawo lo lo ju eto ale swagosi ni e amale am za loruko temi di top striker ele to gallant gan a tun lanfani ati gbadu ara wa dada iyen losun ti awon royin wa nle lolokan ojo kan a si agbeyewo awon figagbaga to ti lo a si agbeyewo awon figagbaga to ma waye lati role iwo asale yi bakan na lati tun gbera wa debe lori ti kashe tori gbe no losan yi awon eyan bi melo kan won tun towo ofabonu losan yi awon eyan bi melo kan wọ́n tún tọwọ́ àfàbọnu lọ́sọ̀ yìí lẹ́yìn tó túmọ̀ sí wípé *347*1004*#) ni ó gbẹ̀yìn débẹ̀ lọ́sọ̀ yìí ó ti jẹ́ tó jọ mẹ́ta àbọ̀ ọ̀jẹ̀rí ok gbìyànjú ẹ̀ lọ́sọ̀ yìí ó tó bí ọjọ́ méjì mẹ́ta tí wọ́n náà ti ń gbìyànjú rẹ̀ pé kó o ti ẹ̀ kí wọ́n náà ti ẹ̀ tọwọ́ àfàbọnu ṣùgbọ́n kinní yẹn ọ̀ lọ bó ṣe yẹ kó o lọ gbìyànjú rẹ̀ lọ́sẹ̀ òní gangan lọ́kàn ọ́ ó ti kàwọ́ náà báyìí *347*1004**347*1004**#* lẹ́yìn tó túmọ̀ sí pé yóò gbé ọ débẹ̀ lọ́sẹ̀ yìí bá ọba wo rẹ̀ ń ni o tọ́ ọba dágun ńlá ni o tọ́ ọba dágun ńlá ni o bá ọba dágun ńlá káṣe ẹ̀yẹ wá báyẹn fúnra rẹ o èèyàn lèèyàn ó gbìyànjú rẹ o bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ̀yẹn ó yá gbágbàgbà pastor tim owolabi mo máa ń mọ́nítọ̀ ẹni kò lè mọ́ wà láì fún mi ó tún ti débẹ̀ divine òun náà tún ti débẹ̀ mo máa ó láwọn kan tó pé ọ̀sáàrí wọn ni sá àwọn yẹn èèyàn gbọ́dọ̀ fojú pa wọ́n rẹ ayọ̀tọ́lá ọláyọrí òun náà tún ti wà ńbẹ̀ ayọ̀tọ́lá ọláyọrí òun náà wà ńbẹ̀ òun ti ẹ̀ lóun ń play káṣẹ òun ọ̀jẹ̀ nǹkan mọ̀kànmọ̀kà lóye bí àbá kan ọba yìí wẹ́rẹ́ níṣẹ́ olúwa ni o bó ṣe jẹ́ nìyẹn o define láti florida kò lè mọ́ wà ńbẹ̀ despite the fact pé wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ jí ayé bọ̀ báyìí ní florida ni ṣùgbọ́n síbẹ̀ náà yọ̀ọ̀ṣà wà ńbẹ̀ ni mickey oníbàtà náà gborí wọlé ẹ̀yìn tipẹ́tipẹ́ nìyẹn ẹ̀yìn abdulhamid akinsola ọláyẹmí adésínà quadri òun náà wà ńbẹ̀ define oúnjẹ òdì yìí mọ̀ pé ní florida lọ́wọ́lọ́wọ́ báyìí aago méje kọ́sẹ̀ kọjá àṣẹjú mọ́kànlá láàárọ̀ ìyẹn nílùú florida aago méje kọjá àṣẹjú mọ́kànlá láàárọ̀ ara mi dé láti ìlú abuja òun náà ti wà ńbẹ̀ dadi gio láti ilẹ̀ ìbàdàn dj tommy òun náà gboríwọlé èrò pọ̀ mélòó la fẹ́ kànú eyín adépèlé ó rí akínsọlá ń ṣe àti ìlú abidjan ni olúwaṣeun àgàlì yẹn kánò nìyẹn wà ridwan kóyèjọ ìyẹn náà canada ni o kagari ní canada òní ridwan kóyèjọ wà ẹwà mọ̀ rí tcas ó ti wà tipẹ́tipẹ́ tcas láti united kingdom ó ti pẹ́ gan bákan náà ń gbọ́dọ̀ fojú kéré azeez láti sùúrù lérè lẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀dọ́rì ega yẹn ìyẹn orílẹ̀-èdè france lòún wà nero láti belgium bí gbogbo wọn ṣe máa ń wà ń bẹ̀ ń gbogbo ìgbà nìyẹn o bí ẹ máa wà nbẹ̀ gbogbo gbà nìyẹn iná òkúkú ní tán owó yín ẹsẹ̀ pọ̀ àdúró tí o àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa ṣe láti ilẹ̀ látòkè délẹ̀ olúwa dẹ́sùn láti ìlú london gbogbo yín pátápátá mo kí ẹsẹ̀ o ẹ dẹ̀ kó àdúró tí wa o ẹ ní wálẹ̀ láéláé àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú gbogbo gbà usman bàbá láti sango ńlẹ̀ ìbàdàn tọ́láwọn èèyàn pa ẹ bínú ìgbà náà ní òdì àwọn ará belgium nìkan ní dákọ kọ̀dákà wa dá wà ń bàdàn adésínà kọ́dì láti libya òun náà wà ń bẹ̀ bákan náà èèyàn mi láti ọ̀nà àrà ayọ̀tọ́lá ọláyọrí ọ̀nà àrà ni o ọ̀nà àrà ló ń ti máa gbọ́ mi ń gbogbo ògbà bó ṣe jẹ́ ní abdulhamid láti ìbàdàn mọ́kàn ní sáré ṣe sátàdù fún gbogbo àwọn tèmi ni tẹ̀síyà ló ti dé mi ń koto yìí pápá yìí ti fẹ́ dé mi ń koto báyìí mẹ́wàá ni ó dé ó ti bẹ̀rẹ̀ nu ẹjẹ́ bẹ̀rẹ̀ pápápá ẹjẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà àrà wà ìdí àwọn wà gbogbo ẹ̀ pátápátá lọ wà ẹ̀yìn tèmi ẹ̀ ní wálẹ̀ bó ṣe máa jẹ́ nìyẹn o ó yá pápápá láti ibẹ̀ yẹn ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ kún agbárò ọ̀rọ̀ yìí mo ti ẹ̀fẹ́ ká gbé yẹ̀wò bó o ní ṣe máa padà kí ni máa ń padà ẹ̀ǹdì ọ̀rọ̀ yìí irú ọ̀rọ̀ báyìí kí ni máa ń padà ẹ̀ǹdì ẹ̀ dó o ti fẹ́ di yam pepper scatter scatter o yam pepper scatter scatter ṣùgbọ́n irú ọ̀rọ̀ báyìí ǹjẹ́ a rí àwọn àpẹẹrẹ tá a wá rí kí lọ padà ẹ̀ǹdì rẹ̀ kí lọ padà ẹ̀ǹdì ẹ̀ ìní bá a bá ń sọ nípa ọ̀rọ̀ ti Atletico Madrid Julian Alvarez Barcelona torí pé Kun Agüero bàbá ń sọ nípa Kun Agüero gbogbo alámọ̀gbọ́ ọmọ orílẹ̀-èdè Argentina náà ni òun náà sì gbá bọ́ọ̀lù nù ọkọ̀ Atletico ó ti ń ro àwọn alákòóso Atletico pé ẹjẹ́ mọ̀ fòró yaró ẹjẹ́ mọ̀ fòró yaró bá gbábọ́ọ̀lù bá ẹ mọ̀ ṣe ti agbábọ́ọ̀lù ọmọ rí yín sá o agbábọ́ọ̀lù ọmọ rí yín sá o òun tó ń sọ̀rọ̀ ẹ má fi ojú wípé ẹyin ọbọ̀ mọ orílẹ̀-èdè rẹ̀ ni àbí ẹyin ṣe bí igbá kan àwo kan ẹ mọ̀ pé bí ẹ bá ń sọ̀rọ̀ legend òun tó ń sọ̀rọ̀ iná ìyẹn Kun Agüero one of the legend inú ikọ̀ Atletico lòun náà tó sì jẹ́ pé òun ò lè fọwọ́ kóyán òun kéré tí ilé ọ̀la ó sì fi mọ́ òun ò lè kọ iyán Atletico kó wọ́n mọ̀ da ewé bò ó lẹ́tọ́ túmọ̀ sí pé onílùú èfẹ́ ó tú o ẹni ọba sì fẹ́ràn nǹkan kò ní fẹ́ kí nǹkan wọ́n bàjẹ́ sẹ́rí tó ń fẹ́ sọ yìí ẹ má fojú pé argentine lòun o ṣe bá ọmọ ìlú rẹ̀ ni ẹ má fi wo òun ẹ má ṣe tí àwọn agbábọ́ọ̀lù ó fi máa rí yín sá lọ́jọ́ iwájú ntọ́ bá ti wo agbábọ́ọ̀lù ẹjẹ́ ó ṣe àwọn ọ́fà kan bẹ tó yẹ pé èyí rẹ́fà ta lẹ́ẹ̀mejì tọ́ bá ti á wá báyìí tágbábọ́ọ̀lù bá ti níbi tó ń fẹ́nu ẹ wò ó ẹjẹ́ ọ lọ ẹ mọ̀ wo ti pé ẹ fòrò yàrá àbí ẹ ní kíni ìka bẹ́ ẹ ní ẹ̀ńbẹ́ nìkan ṣòro gun ọ̀rọ̀ tí Kun Agüero sọ lórí ọ̀rọ̀ Julian Alvarez rèé o ìbí mo fẹ́ ká ti bẹ̀rẹ̀ lọ́sàn yìí tọ́rọ̀rọ̀ pọ̀ tá a fẹ́ sọ lọ́sàn yìí akudede wòye ọ̀gbẹ́ni James Aremu Africa Michael Jackson.
1: Akudede wòye atọ́kùn mú kí gbọ́ra lé pé wọ́n kà sùn.
0: Bákan náà ọ̀gbẹ́ni Wasiu Deja tí gbogbo àwọn èèyàn mọ̀ bí ẹni mo ọdún eegun ti dé o kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn àlùsà wàhùn bàbá ní ká pe gbogbo ẹ̀yìn ọmọ líle ṣàkíyèsí ẹ̀sìn jẹ́jẹ́ o ẹ mọ̀ sọ àwọn eegun lẹ́nu eegun jẹ́jẹ́ eegun ni máa lọ ẹ̀yìn ọmọ líle yìí náà lẹ́mọ ní kò lè ṣe bí bàbá rẹ̀ láì pé bí ìgbà tẹ́ ẹ mọ bàbá rẹ̀ rí ẹ gbin ìgbìnkúgbìn sí eegun nú eegun ọmọ bẹ̀rẹ̀ sí ní máa bínú lódìlódì kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ni pé ẹni tí ọba dẹ́rù aṣọ bẹ́ẹ̀ tọ́ sẹ́rù aṣọ bẹ́ẹ̀ ṣòro lọ́dún yìí tí ọwọ́ òfin bá tẹ̀ ẹ́ kàwé eegun bíi méjì sásìkò yìí o ẹ̀bí ọdún mẹ́ta kọ́hún ní kélé ẹ̀yìn abálẹ̀ yìí ò ní wo eegun nẹ́sù eegun sẹ́mọ̀ pé n ti ń lọ bí ọdún bíi mẹ́ta bẹ́ẹ̀ yẹn gbogbo tó lè mú yín mọ̀ wo eegun ọdún tí ń bọ̀ ẹ mọ̀ ṣe o so kọ̀jẹ́ bó ṣe lóun ọjẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá àṣàlẹ̀ àwọn ọmọ líle Wasiu Deja ẹ̀ka àwọn aráalé kede so nkan kan si nti kabiyesi wi tori pe won ni ka gba ohun enu yin na le
2: Abdulwasi Mamadu Yusuf akorere wa bakila ko mo kan ti wa ka gregbo la yi pe aku bere sele aku sele ta albaraka to polo office ko ko le nijo lo nijo baje ti an ba n ki egu pe ko le se bi baba re se baba ti e le ni
0: o le gbo nu tan na
2: o gbo nu tan pe se baba won
0: opolopo awon egun oju ogun won ti gbe won wa
2: orin ti a ma kọ fún ati ma mori wọn wu ni n gbẹmọ sọ pé ìdá tó mú lọwọ tó fi se nǹkan kan kí n ló fi se.
0: Èyí náà wo ni ẹ̀rí tẹ̀ ń kọ
2: fún ìgbọ́n
0: tẹ̀yìn máa kọ.
2: Ẹ̀ ń wọ̀ pé nígbà tí ẹ̀dá bàbá mú dàlọ́ tí ó sì fi se nǹkan kan.
0: Kí wàá lé kí á lẹ ní kò fi se.
2: Kí jo ni wọ́n ni ó fi jo.
0: Kò fi dà jo.
2: Kò fi dà jo. Ẹ̀ ọ̀kí tá ti mú dà bẹ́ẹ̀ láti fi báyìí. Àyìn àbẹ̀rẹ̀
0: ọtẹlẹ gungan gbogbo ohun tí o lè mú ìwà líle kúrò lọwọ yín ọlọrun ó ṣe tẹ bá ti lọ ájì nísìn gbogbo rẹ ọ wálẹ very dangerous man náà ń kọ yìí very dangerous man ni wọn ń kọ yìí náà.
1: Ẹ atọkùn kọ bá wa sọ fún àwọn èèyàn wọn náà àwọn bíi àyálà tó yẹ pé tó bá kí ìlú mọ́lẹ̀ báyìí
0: tí wọ́n fi lù ú pa
1: òwe ẹ bá wa bẹ̀rùn pé kọ́ bá wa sọ fáwọn èèyàn wọn náà.
2: Àwọn náà ni a máa fi lù ìlú náà máa fi pé gan pé gangan.
0: Sẹ́bẹ̀yìn lẹ máa tú ìlú. Bẹ́yìn kọ́ lẹ̀ ń túlù.
1: Ẹ fi lù yẹn kankan
2: mi lọ tẹ́. Ọmọ ilé ọ̀hún lulẹ̀ mi. Èmi ni àyàn níyì ló kọ́ mi. Mo sì jẹ́ náà.
0: Ṣé ẹwà lára àwà bàjẹ́ tá n sọ yìí náà
2: ni? Àwà bàjẹ́ kọ̀.
1: Òun náà mo yín ní kẹ́ bá a máa sọ̀rọ̀.
2: Tọ́ bá fi ìlú sọ̀rọ̀ tọ́ bá bí ìyàn lé olú.
0: Kí ló ń kọ egun lé yín?
2: À légún lé wa.
0: Ok ìlú ni.
2: Ìlú la a máa lù.
0: Ẹ̀yin lè máa dá wàhálà lẹ̀.
2: Àwọn èèyàn dá wàhálà lẹ̀. A máa mú ara máa jẹ́ kí n tí wọ́n ṣe ó dùn ni. Àwọn olùdó làwọn. Egun sì rí wọn ní wá jó láàfẹ ni.
0: Ok.
2: Tó bá fẹ́ jó olù ní
0: olùfọ́jọ́ ìjọ. Àyàn wà sí o. Àyàn wà sí o. Kò sí wàhálà. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o láti ẹnu Wàsíù Danger. Ó sì ti pàrọ̀ ẹ pàrọ̀ wà fáwọn ọmọ lẹ́yìn yín kí wọ́n sì jẹjẹ láàrin ìṣẹ́jú kan.
2: Kò sárọ̀wà kankan ju pé nígbà tí wọ́n sọ pé ò lè ṣe bí bàbá rẹ̀. Bàbá rẹ̀ nítorí kó ní gbìyànjú kó ṣe dáadáa bíi bàbá rẹ̀ ní tí wọ́n wí fún un wọn ò ní kó ṣe burúkú tí bàbá rẹ̀ ò ṣe. Tó ti yé bá wọn.
0: Sáró wa tẹ́ pa fún wọn nù.
2: Ṣé kàró wa kọ́ ni wọ́n ní ó ṣe bíi wọ́n ní ó lè ṣe bíi bàbá rẹ̀ ó lè ṣe bíi bàbá rẹ̀
0: bàbá rẹ̀ bàbá bàbá dáadáa bàbá rẹ̀. Kí ló jẹ́ ìgbà sọ yìí pé ẹni ìyá bí ọmọ ẹ̀yìn eégún.
2: N yẹ mọ̀ pé eégún ní John ní John àná ẹ bá ti jáde wọn ó mọ̀rẹ́ lọ. Wọ́n máa fi nara wọn máa fi yọ ni ṣájọ yọ ni. Wọ́n bá ti ń kó bọ́ra
0: wọn pàápàá. Wọ́n bá ti kọ ẹgbà bora wọn yẹn kọ ọdún òtí.
2: Ọdún òtí dùn. Wọ́n fi máa pe ẹni ìyá bí ọmọ ẹ̀yìn eégún. Gbogbo ohun táwọn sọ yìí náà lẹ́yìn náà ti ṣe rí àtọ́kùn. Èyàn ò lè gbòde ajé mọ́ gbogbo ibi tá a lájọ gbé òun kó má jẹ̀gbé eégún rí. Àfẹ́tẹ́ ìwà parọ́ ló
0: kù. Ní tilẹ̀ ń tọ́lọ́run ìjẹgba ṣùgbọ́n mo tẹ̀lé eégún rí. Títẹ̀lé eégún tèmi ẹ̀ wà lọ fá o. Bí from one junction to another mo ti yí pé
2: nù
0: torí ibi tí mo gbé discipline wà gan.
2: Ẹ̀rù lé ń báyìí.
0: Ẹ̀yìn ò kí ṣe ilé ibi tí mo gbé kì í ṣe ibi tó kà lè lọ ẹnìyàn tó dé nígbà tó bá wúwo ìrọ̀ o. Eléyìí tí mo ń sọ gan bí òpó bí méjì síra wọn ni òpó náà méjì síra wọn mo ti padà lé. Torí ìgbà mi ń bẹ ò ní mọ̀ ìgbà tí eégún ò gbé ọ láti òde ajé tó fi dá gbogbo
2: òyìn mọ̀. wẹ́rẹ́wẹ́rẹ́ ni ríhun ilé.
0: Ok ẹ jẹ́ wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ẹnu ọkọ̀ ti Atletico Madrid. Lánàá agbábọ́ọ̀lù wọn Julian Alvarez jáde pé ẹ mọ̀ pé ó sì wà ní kámpù
2: Argentina.
0: Mo mọ̀ pé gbogbo ọ̀nà náà ni kò Barca náà máa san kódà wọn ó máa lo ó ṣeéṣe ká máa lo àwọn ìlànà Messi láti bá sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ yí pé most of South American player tó tiẹ̀ ti ń jẹ́ kánrin wọ́n mọ̀ gbé àwọn platform kan bẹ tó máa hàdì mọ́ profile àwọn Madrid Barcelona ò ṣe kó yan wọn kéré náà ó jáde wípé ìpinnu òun ní tipẹ́tipẹ́ ni pé òun ní ìpinnu pé òun fẹ́ gbá bọ́ọ̀lù kọ Barcelona àǹfààní
2: ti ń lálàá rẹ̀
0: tipẹ́ àǹfààní ti wá báyìí o ohun o ni bi kankan to nfe loju pe ko n o mu ipinu ohun se nipa dida po mo iko basa eye osoka iko atletico jade yi pe ko si ogbon ti barcelona ko si ye ti le mu wa awon o ni tafu basa on one condition ti basa ba le san
2: release clause
0: 500 million euro kun aguero ti jade sin pe e ma je kan agba bolu o ma sa fin lojo waju kileri kini ma nle di ro oro bayi ati pe nja ara won to ti sele be ri
2: eh ta ba wo dada mi ro pe oro ti kun aguero son le mi fe be oro pe imara to dan ni lo gba won alakoso atletico because ta ba wo agba bolu eh ma ja gbo sin be ta atletico ba ntan ra won je na won no ma fira won wi kankan na meji eh ta ma mu sakotun ta mu sakosi eh yoruba ni sakusa ni
0: loko le
2: na ba ti mu real madrid ta mu barcelona
0: ni spain
2: ni spain ta ma mu asi ipo keta ni spain mo ro pe ta awon fun ara won na ta na ba kan fe mo pe ra won ni ti won o je ni o ile de spain gan ti pe won ni ti o ti so bi on kaluku se je eyan ajo la liga gan won ti wule so bi on kaluku se to fúnra wọn pé n bá fẹ́ pín nǹkan ní spain tí wọ́n kọ́ fún ẹnìkan 40% tán fún kejì ní 40% tán wá fún atletico ní 5% tán tó fẹ́ nìkan 5% tán níkan yòókù bí 16 yòókù máa pín
0: tó kù
2: 10% ṣe àpèlè tó túmọ̀ sí pé wọ́n ti jẹ́ oyé wọn pé ikọ̀ méjèèjì ni a fi ń ta ọjà ti wá o ẹ̀yìn yòókù máa ń kọ́jọ oníyín bó ti ẹ̀yẹ́ pa atletico náà tó ló wúra ju àwọn tó kù lọ bọ́ tọ́ máa ṣe bẹ́ẹ̀ tí nǹkan bá rí bó ṣe rí tí ọmọ ti fìfẹ́ hàn póun lọ sí ikọ̀ barcelona lákọ̀ọ́kọ́ ná ikọ̀ barcelona ò kí ń ṣe dàrẹ́ rivalry sí
0: atletico
2: tó ayé pé real madrid ni wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí fún mo lè ní wọ́n rí sọ díẹ̀
0: torí madrid náà ò ṣe jù bẹ́ẹ̀ lọ
2: madrid ò ṣe jù bẹ́ẹ̀ lọ so bọ̀ pé barcelona sí atletico àníjò ni ẹni tó jẹ́ best player wọn gan kúkú ta fún barcelona ìyá Antoine Griezmann bó ti jẹ́ pé lẹ́yìn ìgbà tí èèyàn náà rí nǹkan kan sí ó padà sí ọ̀dọ̀ wọn bọ́ wọ́n sá ti ẹ̀ ta wọn rẹ̀ sọ pé ẹ̀hún ló dájú láti wá sọ pé
0: ẹ̀hún ṣe pàṣípààrọ̀ agbábọ́ọ̀lù ń bá
2: wọn lọ Julian Alvarez ò tí láti sọ pé òun fẹ́ lọ síbẹ̀ èmi rò pé ẹ kàn ràn lọ́wọ́ ni láti mú pẹnu ẹsẹ̀ àkọ́kọ́ ẹ̀kejì a lè ràn wọ́n lọ́wọ́ ńjọ́ mi tabara agbábọ́ọ̀lù míì náà tó tún fẹ́ lù wọ́n bíi stepping stone pé okay kíbi náà tún fi lè ṣe àtẹ̀gùn ìkan sígbà tó kúrò ní ikọ̀ man city ń jò ni tó bá mọ̀ pé irú barcelona lè wà fún onírú àsìkò yìí ni mo mọ̀ pé ó lè farada man city dàsìkò yìí bọ̀ nígbà yẹn náà ò ríra bíi pé barcelona lè wà bọ̀ atletico yẹn ló ti lọ fi rẹ̀ hàn gbogbo ayé pé òun dáa ju ẹni tó lè máa jókòó lẹ́nu ibi àlọ́ so láti wá fi rẹ̀ hàn tán ti á rí pó da tán wá sọ pé tó wá sọ pé òun fẹ́ lọ mú pinnu òun ṣe tẹ́yìn wá ní pé ẹyin fẹ́ ta fún yàn kò lè jẹ́ barcelona àfi tí wọ́n bá san release clause 500 million euro ta ni ó san 500 million euro fún Julian Alvarez kódà madrid ò lè san so lápọ̀dọ̀ tèmi ò kàn jẹ́ kọ́mọ yẹn ó ṣe ń tó fẹ́ àkọ́kọ́ náà tá máa fagídí dá dúró bó ṣe wà yẹn sìn tẹ́ bá lè fẹ́ tà síbò mi ò lè lóhun náà lọ ó sì wọ́n dá contract kalẹ̀ sọ pé fẹ́ tà síbò mi náà lè sọ pé òun ò lọ òun náà lẹ́tọ̀ọ́ sí àbí tó bá wá dúró sínú ọkọ̀ yìí wọ́n lè rí best of Julian Alvarez mọ́
0: tọ́rọ̀kan
2: rẹ̀ ò sí mẹ́mọ́
0: ara lọ́wọ́ à ń bẹ̀
2: ara ló kù ń bẹ̀ so kán jẹ́ kó ṣe ìfẹ́ inú rẹ̀ kán lọ kán jọ ṣe nítun bí inú bí wọ́n lè pé jókòó pé ó dà àti gbọ́pọ̀ fẹ́ lọ wọ́n á bá a dẹ́wọ́ jẹ́ kí nǹkan ju bí 150 million euro lọ wọ́n lè jọ sí tí a dẹ̀ rọrùn bẹ́ẹ̀.
1: Lápọ̀dọ̀ tèmi ọ̀rọ̀ wà nínú nǹkan tí kùnà agbẹ́rù sọ torí ta bá wo situation tí arákùnrin wà nínú lọ́wọ́ báyìí ta bá ń sọ̀rọ̀ nípa Julian Alvarez ó ti fi intention ẹ̀ hàn sí ikọ̀ Barcelona
0: ó
1: ti sọ jáde so ó wà lára tó ń bí ikọ̀ Atletico Madrid nínú
0: ìpèsè
1: tó sọ jáde bí ìgbà tó yẹ pé ó fẹ́ fọ́ọ̀sì àwọn
0: bí ìgbà tó ń rí díkù àwọn
1: ipòkè káwọn ta òun fún Barcelona bí ìgbà tí èèyàn dẹ̀ ń ro ikọ̀ Barcelona ní agbára ni torí ta bá níkà wò Atletico Madrid àwọn náà ríra wọn gẹ́gẹ́ bí ẹni táwọn lè jà sí La Liga title ká fọ̀rọ̀ ti UEFA Champions League lẹ̀ ká tiẹ̀ sọ̀rọ̀ ń pa league nìkan ńgbà táwọn bá wá ta
0: player to one of
1: their best player tó tà fún ẹ tọ́jọ́ ń jà sí league nígbà tó jẹ́ pé wọ́n ti wá aṣọ tó ọ̀rẹ́ dì nìyẹn ta bá dẹ̀wò lọ́wọ́lọ́wọ́ báyìí Barcelona ò tí ì ní Julian Alvarez gan àti ilé wọn mú ogun
0: ni
1: ó le díẹ̀ ká dẹ̀wò lásà tó lọ kawe pati Julian Alvarez ko ni won ba won match ti Atletico Madrid to fi na Barcelona be ni kawo so won mo ton se awon meji jo mo ton se in to tun wa feran iko Atletico Madrid lowo ni pe iru ko Arsenal ton ba soro pe ti royin wu jade ta ti confirm pe ka won jo se swap deal Atletico Madrid fra won won le ni fe si Yokores
0: tipe
1: so won pa since ti eyin na ni fe si omo ti wa e ja jo se swap deal ke fowo kun agba bọlu tin kan niro e wa nu Barcelona ni o se se ko fe gbo nkan to fe so se de rin to se lowo yi o dun yo dun mo Madrid nu ti e torohun ti o ko fi tactics kan o ti o ti ko try tactics kan pelele to nlo yi bi ohun a tun ma ru na si labele pe
0: ko ma le se se
1: ko ma le se se
0: fun Barca
1: fun Barca
0: tori lati je pe Alvarez lo sodo Barca
1: yan o ma ru iko Barca lagbara so awon to wa involved ninu deal yi o po gan o ju ti Julian Alvarez fun re golo so awon to wa ninu deal yi labele o po gan o ju ti bi Julian Alvarez fun re gan bo se lero lo so fun agbabolu yi lati kuro ninu ko yi o ma jade tan bi ko force transfer.
0: Okay. Bo se ma je niyan e ti eje akosare loju oja. Eje loju oja ka lo pa akade. Ba ba de awu awon fi gagbaga to waye lana. Ba kan na awu awon ti o waye leni. E si mo gbagbe pe cashe. *347*1004*#. Ayi koto ti cashe na o. Àwọn èèyàn ó tún gbẹnu sí i. *347*1004*#. Kóòdì ti bíbà yìí nìyẹn ó yàtọ̀ sí ti lágelú ẹ má gbé fúnra wọn. Ẹ já lójú ọjà ká padà dé ẹ kú kalẹ̀.
3: Chai, my head o. Oga landlord, why you dey shake like ceiling fan? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test?
4: Yes, see result, oh.
3: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
4: Thank you, Oga Luta. I don't dey can't pay.
5: Luta, brand of Artemeta and Lumifan Train, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
6: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
7: Oya ẹyin ọmọ lọwọ idan o tun ti zẹ fufu osu marun akọkọ ninu ọdun ni awọn to tap ti gbẹnu si cash lera loni back to back abẹrẹ latori new year cashport lọ sori valentine cashport easter cashport nko awọn eyan tun gbẹnu si yen lọ ni igboro aye workers day cashport yen gan lọ fafa ka ma wa ti so nipa ileya cashport pẹlu ẹran agbo to sẹmẹ nko ẹ cash eleyin ju anu ti a omo ma lo fa ti ka se ba ti sade ohun o ma set ni set ni ni bayi asiko ti to lati gbenu si mid-year cashport inu osu kefa yi ogbo to le ni milionu lona dota naira 50 million naira ni awon olori ire to le ni 60 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole gbe body e anfani wa fun e lati gbope lori gbogbo games wa to ba ta to ba se ta si ni wa se gbenu si si o Wednesday June 24 yi ma tun po leti gan pelu seke dugbe owo lotun lo si lori Splash FM *347*1004#. Lori Lagelu FM *347*1004#. Tabi lori website wa www.cashier.ng. Pelu mid-year cashport inu osu kefa yi asiko rire mi de. So ti cashier, omo mo ti cashier.

0: kaabo pada lati oju oja ikani ti splash na ni splash 105.5 FM to wa ni lebara felele ni lebado ta lo ta ni o iroyin ere da to du gbegbe nkan si laarin seju keni kan wa pelu wa nbi bayi lara won ti won je owo oruko yin sa
1: oruko bi ni Joshua Kayode Olasupo
0: e lo le je sa
1: 100,000
0: ni last week Friday iba o la tin play kase
1: ah o ti po
0: se jeri
1: o ti jeri
0: ele le jeri
1: o ti 100 le meji 150 go
0: customer ni congratulations so bo se je ni yen awon tan je 100,000 lojo Friday ni yen eh mi fe da won duro so barin yen se je ni awon fi gagbaga ti o waye ni eni ti o waye ni role imo orumoju aro la success omo ni pekun
2: akudede wo ya tope
0: jare
2: dije fe ya agbaye ti o lanfani ati waye leni Portugal to de Uzbekistan to ba tin diago mefa o le de England awon ati Ghana lago mesan ago meji la oru Panama to de Croatia ni to ba tin diago meta o le de Colombia awon ati DR Congo ni bi nkan se jeni
0: all right ifi gagbaga bi merin na ni ati kakale yen lai de na penu lai for ta pe tori akoko wa e ja sare mu bayi Uzbekistan Portugal ka sare mu lati be yen baba wo Portugal pelu nto sele sin ni gbese akoko won pelu lede DR Congo in ro pe o wa negotiable lati mana Uzbekistan iyen ni role yi se ka so igbe won o fi ke buresi ni tori baba wo ninu group yi iko to kere ju
3: na fe baba
0: on paper onani
3: e ta ba wu dare mero pe en to wa le mu ta o me pelu orilede DR Congo nkan ya ti fun Uzbekistan na ni gboya pe se awon wa kiri juru DR Congo yo to le mu ari ome against the Portugal e mero pe Uzbekistan na ma ton gbianju pe enti DR Congo si awon na le se ju be lo nkan to kan pe mi lo mi ni pe bi e meji ti ko Portugal pade iko lati agban Asia orile de Portugal lori ofe ati bori won ta omi kan won pada na eyo kan against iko to wa lati Asia so Uzbekistan da won so na agban Asia ni o na ti wa so yen le me gege bi itan ti o se atako orile de Portugal won ta so ro Portugal pelu iko nkan ti an ko dani lodun emi ro pe tan ba mo nkan tan se tan de ge bi arin won right ti o sanko sinu emi ro pe o ye ko je Uzbekistan
0: se kun sinu wa nbe
3: ngbata oro ba jade to di pe won ta gbara won pe e ma so pe nikan ni e ma se gbe kan e ma se gbawo so emi ro pe oro yen o tin jomo bo awon agbawo le joye wa pe ife nbe laarin awon pe ko si wahala kankan Cristiano Ronaldo so pe awon fe ran ara won ko si wahala awon agbawo le yiku na de so be bo ta pe ngba tin ko ba lo bo se ko lo n to wa le mu ru Portugal play against DR Congo tan ni shot on target e yo kan pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n kó dání tó jẹ́ bí irinṣẹ́ àpé ìmọ̀ rò pé kí ló lè fà á tí nǹkan yẹn fi lè rí bẹ́ẹ̀ ṣé mi rò pé olùkọ́ni ni kó mọ nǹkan tó ń ṣe tó wá rí pé nǹkan tó ń fi ń bẹ̀rẹ̀ ní jó ni ò bá mú rìsọ́ọ̀tì wa
0: ó gbìyànjú nǹkan bẹ́ẹ̀ Ronaldo
3: yes kò sábúrú ń bẹ 26 miles square dì ní tí ẹ̀ bá gbìyànjú nǹkan bẹ́ẹ̀ káwọ́ orílẹ̀-èdè France lánàá ọ̀tọ̀ náà tó tún bẹ̀rẹ̀ figagbága tàná so wọn start orílẹ̀ ojú àmẹ́ni lánàá wọ́n tó start
0: irú tí ìyá nọ́fẹ̀sì máa sọ lẹ́mọ̀ sọ yìí pé 26 man squad ni
3: bó ṣe rí nìyẹn òdodo ni 26 man squad
0: ni sọ́dọ̀ àlẹ́sọ̀
3: náà àgbékalẹ̀ sẹ́wọ̀n pé òun sẹ́wọ̀n pé nìsín tí a bá fẹ́ sọ̀rọ̀ orílẹ̀-èdè Argentina àyànnà náà làwọn bí àwa lè ẹnu tí wàá gba ẹni tẹ̀ta lè sọ.
0: Amẹ́ni
3: kankan rí àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ń play pẹ̀lú Messi agbábọ́ọ̀lù tí wọ́n ń play pẹ̀lú Ronaldo àwọn náà nílò àti sọ ẹnu wọn láti sọ̀rọ̀.
0: Àìsọ
3: ẹnu wọn
0: ó lé ó lé olókóbá Garnacho débi ó délé
3: ní olókóbá débi ní
0: ìrògbé àjẹsílà gán mà pọ̀ mọ́ orílẹ̀-èdè àwọn
3: ni wọ́n á lè pè é
0: Tony Ronaldo ni idol in lo play for Portugal.
3: Come on, lo Portugal. Se ra won oro nbe.
0: Lo play for Portugal.
3: Won le bi ole re won oro kan. To ran pe o feran kan yen ju in to je ti e lo. Doje to ba down. O ti wila wi, en ke so pe nkan to so pe o fe wi lele.
0: Agbabalu kan so igbe bo ba denu ko Barcelona. Mi ba n soro Messi Ronaldo, ife to ni oba ne si Ronaldo ju be lo, mo ba won da si o.
3: Mo da si. Mo fe mo so rara.
0: To ba ti man to so gbenu e da ke. Je ma wa didi bi o yi pe kilo le so pa Messi o da ni o.
3: Messi da.
0: Mo fe ran ti agbabalu to so oro yen. Agbabalu yen o ki n so Argentina
3: be ko so mo le Spain. Ko si ro kankan be. Seri ma soro Barcelona le ni. Barcelona ti le ma je Barcelona si waju ki Messi to de. Bon Messi lo tontan Barcelona ko.
0: Okay, Boateng lo so awon eyan mi ti da mi lohun bi.
3: Okay.
0: Boateng lo so.
3: Oh, ta ba wo dare mi ro pe gbo won kan yen. Iyan fogbon so ni. Bo lodo ti won bi, a wa le so nkan to ba wuwa. Awo mi ni kankan ni. So iru ko bi Portugal. Tan ba ri to lu ko ni ba ri pe tin sele tori pe tin kan ba ndo. Olukọ ni won oyin. To ba de baje na olukọ ni won obu. So ta ti ri pe nkan yen o lo bo se ko hun lo ko lo. Ko tete wa isipo ropo ko se isipo ropo awon agbawole lapodo temi
0: ogbeni James won di ibo ke ile se iwe royin kan to loruko bola ni olede Portugal bola o popular gan very popular media outlet won se igbe won se agbejade ibo kan sori ara ilujara fa awon olede Portugal pe kini won bawo won se wo pe o se ye ki starting lineup kori opolopo yo Ronaldo ku pe ko be ko start from bench keso nikan o nlo bi agbabolu bi merin ti won yo pe koda Vega won yo
3: Renato Vega
0: won yo won yo
3: Pedro Neto
0: won yo Neto won yo Neto ku nbe won ni ki Juavelis o bere won ni ki Trincao ko bere won ni ki Gonzalo Ramos ko start striker lo pe ki won start awon yen ka won Bernardo Silva gan kan ki won doko eyin na tele irubo yen
2: bo tele irubo yen tori o ma reduce pressure lori awon agbabolu ta daruko seri awon agbabolu clip won wa everywhere won mo n to le expect la todo won won mo n to le study pa won pe e block won bayi e duro bi bayi e se bayi awon agbabolu yato si ro Gonçalo Ramos even Gonçalo Ramos gan ko wo ti mu pe ko regular nu PSG eyan mo teyan le expect la todo mo ba won Francisco Cosao yen eyan mo teyan le expect la todo won ta ba de wo awon agbabolu yi to ba substitute won to wa si ore papa boya bi 15 minutes won ma awon na ma show awon flashes of ipe awon na brilliant le kokan pelu en to wa chele ni first match ibi ti Portugal de duro bayi won need the result koda won need the result o ye pe o ma lowura ta deruba won da nations ninu idije kije pe boya won win 2-0 abon win 3-2
0: won need the wide margin
2: won need the wide margin
0: lati so pe
2: awa na da
0: awa bi
2: ehn tori iko to gba won won pelu DR Congo Uzbekistan awon wa defensive minded ju DR Congo lo awon agbabolo agbabeyin fun iko Man City
0: e ko shallo se Colombia na won jo yin abomi ni egbe
3: 3-1
0: ni Colombia na won opa won le bi eran
2: so Uzbekistan won wa defensive minded won dey man rely lori counter Kushanov omo ilu ni so ati mo awon agbabolu kokan to epo na ti foju o ti face that so fo poke eleyi ba se le mark awon lere ba se le sa awon lere sugbon fun awon to n gba rin yen Vitinha emi si le single out pe ko won si start laarin la ati Bruno Fernandes awon mejeji yen won ni lo won tori ta ma so
0: number one enemy na manu
2: number one enemy ni to to sugbon kiyan wo ability awon agbabolu gege mo so kiyan wo ability awon opponent yan fe face Uzbekistan won wa compact defensively Bruno Fernandes o lawon passes
0: ti je meta against Colombia
2: seri awon ikọ mi ma wa to pe to ba koju ikọ to lowura die ahead won won ma nu won sugbon to ba ti ko fe koju country to pe o lami laka ta everybody mo pe country lami laka
0: ba na won wa die
2: ni won fe fi won shine o de tin sele ninu idije yi akoda re gan ni DR Congo se fun Portugal to rodun wo ni DR Congo ti wa kopa ninu idije World Cup kein so fe mi o ti oluko ni ba mo to nse gege bi agba se so tele ko lo awon ti awon eyan dibo fun yen ko wo awon to ma fit into his own tactical style to fi ma win temi ri lapa be ni
0: Kí wá ní kárí ti ìrọ̀lẹ́?
4: Alápọ̀dọ̀ tèmi ó kéré ju ẹkí Portugal na Uzbekistan 2-0.
0: Ó kéré jù nù.
4: Bẹ́ẹ̀ni.
0: Wàsíù Danger.
3: Abdele Wàsí lórúkọ tèmi.
0: Láti fi sí.
3: Lápọ̀dọ̀ tèmi rẹ tí ikọ̀ Portugal bá tètè skọ ní abala àkọ́kọ́ tí wọ́n dẹ̀ rí mẹ́lẹ̀ wọ́n pa wọ́n lẹ̀ tí wọ́n ti bá rí mẹ́lẹ̀.
0: Kò ní jẹ́ nínà.
3: Kò ní jẹ́ nínà lílù ni ó jà sí.
0: Ó jẹ lúlù.
3: Ọ̀tá tó fi lé ń borí pẹ̀lú àmì ayò kan bíi ti Joe ni tí wọ́n rí mẹ́lẹ̀ kan tábàlà àkọ́kọ́ fi ń parí táwọn ẹ̀ fi sẹ́tù padà sí géèmù mọ́ wọn lọ́wọ́ ó ṣeé ṣe kó tó máa rọgbọ bíi ti Joe ni.
0: Ok, ẹ já lọ sí Ghana England lálẹ́ Pate máa play lálẹ́ yìí torí pé orílẹ̀-èdè America náà sì máa gbá bọ́ọ̀lù tálẹ̀ kò sí Canada. So ó wà pẹ̀lú wọn ní America. So ẹ jẹ́ wá wo ìfigagbága England àti Ghana. Ghana bẹ̀rẹ̀ dáadáa o. Wọ́n bẹ̀rẹ̀ dáadáa. Ìtọ́nà wọn bẹ̀rẹ̀ dáadáa nípa nínà orílẹ̀-èdè
3: Panama.
0: Ṣùgbọ́n bíbẹ̀rẹ̀ wọn dáadáa yìí ṣé kìí ṣe pé wọ́n ti máa grow in confidence láti gbéná wojú orílẹ̀-èdè England.
3: Tí ìbáwo lápọ̀dọ̀ mi mérò pé Ghana ò ní nǹkan kan tí a lè fi bá orílẹ̀-èdè England gbà bọ́ọ̀lù.
0: Àwọn pátẹ̀ wa nǹkan gbẹ ni wọn ò ní nǹkan kan àwọn sẹ̀mẹ́yò.
3: Sẹ́ni gbogbo tí wọ́n ní o.
0: Wọn ò ní nǹkan kan bíi bò.
3: Sẹ́ni gbogbo tí wọ́n ní o. Tí ìyẹn bá wọ against Panama ni èèyàn mọ̀ pé wọn ò ní nǹkan kan. Bíkọ́ sí wà tí wọ́n play against Panama. Tó yẹ pé ẹjọ́ ń gbà tó yẹ pé ẹjọ́
0: tọ́ka sọ wípé work over ní England fẹ́ gbára lẹ̀.
3: Èmi ò lè mọ̀jọ work over bọ̀ lílù ni ó jẹ.
0: Bíi 4-0 3-0.
3: Kò sí tí ò lè jẹ́ ó lè jù bẹ́ẹ̀ lọ. Kò yé ṣe nínà.
0: Ghana mà ni Ghana.
3: Ghana kọ. Ego yóò ní Ghana must go ṣẹlẹ̀. Ọlọ́run ti kẹ́ wọn ṣe rí àǹfààní tẹ́mẹ̀rí pọ́n ní ni pé minus tó wà nínú
0: group wọn. Tí wọ́n ti jẹ bánkú.
3: Atọ́kùn. Ṣe rí ikọ̀ tó kéré ní group wọn tí wọ́n lè nà. Tí wọ́n ti rọ́gbọ́n rẹ̀ dá tí wọ́n nà. Ó lè fún ẹ lóore ọ̀fẹ́. Tí yẹ ò bá pọ̀.
0: Ebi náà lẹni wọn náà wọn mẹrin. Sórí ọ̀fẹ́ wa lè wà ń bẹ̀ mọ́.
3: Ẹ mọ̀ pé yóò sì kù kán. Yóò kù kán tí wọ́n gbà.
0: Colombia.
3: Yóò kù Croatia.
0: Croatia. Ṣé wọ́n sì na Croatia yẹn?
3: Ìwọ̀n èmi ò sẹ́rí tí wọ́n lè nà náà wọ́n ti nà. Bọ́ sẹ́rí tí lílù bá wáyé lálẹ́ yìí. Ó lè sọ́mọ́ pé 3 points yẹn gò tó ń gbé wọn kúrò níbi tán wà. Torí pé tẹ bá wo orílẹ̀-èdè England lọ́wọ́lọ́wọ́ yìí. Nǹkan tó orílẹ̀-èdè England là tipẹ́tipẹ́ wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí. Kíni nǹkan tán láàkì ni commitment. Kí ló dẹ̀ farú commitment yẹn ni olùkọ́ni tí wọ́n ní. Eléyìí sọ olùkọ́ni ọmọ ayọ̀ sójoojú.
0: Yóò gbé everybody ṣe pé kí
3: lọ́kàn. Kódà ó lè lọ lé gbangbóṣe kó tó gbà wo.
0: Yóò gbé everybody ṣe pé ní ọba ṣẹlá
3: dáadáa.
0: Kò fi ṣe ká
3: o. Kò fi ṣe ká bọ́ lọ́run ṣe rán òun náà.
0: Ọ̀rá ayé ni o.
3: Ọ̀rá ayé tá a bá wo ikọ̀ yìí. Against Croatia tí mi á wọ alábala keje tí ikọ̀ nǹkan tí England ṣe ń jọ yẹn. Èèyàn mọ̀ pé ikọ̀ yìí wọ́n wà lára àwọn ọkọ̀ tí wọ́n ó ṣe dáadáa ní tournament yìí.
0: England àbí.
3: England yìí. So èmi ò rí Ghana bí ikọ̀ tó babaláwo wọn kan ti sọ náà. Ó lè ohun ti mú orí Hurricane síbì kan.
0: Bọ́n ṣe mú ti Ronaldo ń jó ni.
3: Ó lè ohun ti mú ilé iná. So bó wá rí bá rí ilé.
0: Ṣé kìí ṣe wáìnì?
3: Wáìnì ni. Bóyọ̀ ni ó mọ wọn ara rẹ̀. Torí mi ò rí tán fẹ́ fi èmi ò rí tí ikọ̀ Ghana kojọ tán fẹ́ fi dá Hurricane jù. Asọ́lé wọn àkọ́kọ́ ó tó ti ní ìfarapa.
0: Kò ní sí mọ̀. Fatau.
3: Ó ti pò ń bẹ. Ó ti pò ń wọkọ̀ ọ̀pọ̀ tiẹ̀.
0: Fatau.
3: Ṣé ohun tí wọ́n kojọ yìí? Ṣé fẹ́ gba atọ́kùn? Kí ẹ mọ̀ wá wọ́ kọ̀ọ̀pù nígbà míì, a máa fẹ́ sàn ju kí ẹ wá kó àṣẹ̀sìn lọ.
0: Sẹ́ńtẹ́ǹsì wọ́n sì ní pẹ́ lálẹ́ kò síbi tí wọ́n gbé gbà.
3: Mi ò rí nǹkan kan tó fẹ́ gbà lápọ̀dọ̀ tó rí.
0: James Aremu ń gbọ́.
4: Ṣé rí tí orílẹ̀-èdè Ghana bá máa borí ilẹ̀ Gẹ̀ẹ́sì lálẹ́ yìí? Nǹkan mẹ́ta tèmi wò pé ó fẹ́ ṣàkùdé fún ilẹ̀ Gẹ̀ẹ́sì tí Croatia ò mójútó tí màá tún láì pé kí Ghana káwọn lọ fojú síbẹ̀. Ó ní pé alákọ̀ọ́kọ́ àwọn misplaced passes tí England ń ṣe kojú Croatia. Ká ní Croatia àwọn láǹfààní láti rí lò ní ó ṣe ṣe kí result yẹn máa lọ bẹ́ẹ̀. Then man-to-man marking man-to-man domination ti England ló ń jọ yẹn. Ghana àwọn jẹun dáadáa.
0: Náà mo sọ̀rọ̀ bánkú yẹn fún máa yìí ó sàn jí mi poro ní báyìí. Bánkú tí ó ti jẹ bánkú Ghana.
4: Ẹ mọ̀ pé bí game bá ṣe wà lèèyàn ṣe máa ń change tactics. Àwọn ilé máa fẹ́ lo tọ́ ti mọ̀ pé àwọn ilé Africans làwọn ilé táwọn bá lo man-to-man awon le jabo latara won then eleketa na ni defense highline ti awon back tawon to ngbo we England gba koju Croatia but the only danger man ti mo le talk as pe boyo fe ni speed die ti Ghana ni koju Antoine Semenyo lo mi o de ro
0: buru gan
4: so pe ko buru
0: to lo po balu won
4: mi wa mo pa
0: yin ti ani kabiyesi sukuku
4: so pe ko buru ile gesi lo bi sin toto sugbon eleyan se Man City to je pe won ti lo meni kan won free wo iwo nikan ni danger man ti won le fipo le o le cause trouble awon yoku mi ri won azen to shaka won nikan na loju ma ma wa lare fun then I to tun wa sele ni pe fun England le so pe eni bayi la gba forward ati mo pari Kane o ni center forward but in match ba bere e ma ri Bellingham be
0: style Harry Kane si on track back
4: be ni
0: e ma stand as top 9
4: top 9
0: unlike before
4: o won ati Bellingham won just switch to 10 won to just switch to 9 ka to wa wo aggressive style ti England gba koju Croatia ni second half to wa di pe Croatia face 20 shots emi oro boya Ghana le mi o 20 shots me my boy if she want le do more aggressive
0: style are you brother
3: Jordan lo kun be
0: oku Jordan now sorry now
3: I want to do part in play division 2 sawoyin yo ma soro Lawrence ati Sibia
0: ni so lokan o gba shot kan against Panama
3: won si wa ball yen won ri ball yen mo won ri dise
4: even Panama
0: so npa re
4: Panama ten so
3: ile ti won wa o koja no field gan italo won ti
4: Panama ten so gba to ku die loku bayi ko vi ko ku de ko ti pe won share spoil to di pe stop it time lo e se lo e se score kini so
0: o si ko
4: o stop it time ni won ka iru England
0: yen o telense Ghana be de le so pe Ghana must go lekan DR Congo Colombia loru omo oru la seka
3: ro pe DR Congo moral boost ni match won ati Portugal yen ko je fun but awon ta fe bagba yi sharing to mo n para si opolopo African team ni pe determination won mo ju ra won lo fun match kokan
0: match lo man determine bi se man determination se man high
3: before ka to play Portugal ta ti mo pe Portugal match akoko awon ninu DJ fe agbaye na ti prepare mind won pe
0: A ku beni.
3: So won de pada real result. But against Colombia le mo ri Colombia bi pe Colombia. Awon le awon jo jegbe. E ba se wa lati South America. Colombia to se wa lati South America le. Mo ro bi apo keji ko lo se ni bi apo keji apo keta. Iko yi se ko kekere. So won fi mewa se yan. Teyan ba lose guard. So iru DR Congo to wa fi le dipo on draw Portugal. Tiru Colombia wa na. E ma jagbo sin be o le ma po ni group itori fi gagbagba e wa very very important fun orile de DR Congo gbogbo committee committee wa ti le bori
0: koromi
3: ta omi
0: ko wa lo karamo Uzbekistan
3: o ton ba to pada romi mi nbe na 3 points wa ti ni gbese goal le
0: ti o ti
3: o so ma
0: 3 points o le ti gbese na to ma jo mi meta
3: ko mi meta ko ni gbese goal so a ni anfani pe bo ti se best loser o se se kanrun mo bo lai je be ti ru Colombia ba fi le na Uzbekistan na o le pada lo se mistake na yan ni last match tori won ajura won lo won ajura won awon legbe ninu group so bo e be DR Congo pe ton ba le wa de ton ba le show commitment ru ton show against Portugal ton wa de tamen be yan na emi ori nkan ti Colombia fe se to fi le na won but ba fi le lose guard ton lo ru pe Colombia da bi egbe awon won wa ba yan be o ma bayan be South America na tin bo
0: ogbeni James
4: atoko lapodo temi tabanika wo ifigbaga matter on midi ti jo play the first game won odo Colombia and Uzbekistan sugbon results ti DR Congo ni koju Portugal bigba to ba je pe won bori ni odo on paper mo pe draw ni 1 point lojo ni but motivation ni fun o jo winning fun pe awon draw ti orilede Portugal so pelu game to ma play lale won ti ri pe loru yare bi pe egbe lawon ati orilede Colombia odo a mo pe Colombia won lawon attacking threat kan to pe won fi le break down low block ti DR Congo sugbon boya tori pe o je Portugal lo ye pe ki DR Congo ko sit deep bele won ni sit deep won fe jade so ibi ta ti mo boya ku DR Congo boya won dara won loju na ni ka de ma gba pe DR Congo awon agba ball won opolopo won na won experienced player to n gba ball ni outside the country anymore. So one more what to expect. So lapodo temi bi ko kun si draw or ko je tight match anybody ba ma win.
0: tight margin.
4: Bíbo
0: ló ṣe ṣe kó wọ́ kó force.
4: O máa force ọ̀dọ̀ Colombia.
3: Wọ́n ti play against Chile. Pé káwọn náà ti fi ṣe warm up. Ṣé DJ fi àgbáyé orílẹ̀-èdè Chile náà wọ́n pẹ́ lábáyé méjì sẹ́yọ kan.
0: Ìyẹn DR Congo.
3: Tàbádé wo Chile rè, Chile gan olóore fẹ́ àti qualify for àsìwọ́ ọkọ̀. Tàwọn àwọn tí wọ́n já ní ilé tí wọ́n
0: rí. Àwọn náà rest is time wọn.
3: Gbogbo àwọn nǹkan báyìí South American team, mo rò pé wọ́n ti rí taste tí wọ́n fẹ́ pàdé. Gẹ́gẹ́ bí Portugal náà ṣe play Nigeria. Táwọn náà na Nigeria. Ẹ mọ̀ pé nígbẹ̀yìn gbẹ̀yìn, àwọn náà ò lè dá DR Congo mọ́. Èmi rò pé nǹkan yẹn ti jọra wọn. Tẹ́ bá rí play Chile, tí wọ́n fẹ́ play Colombia. Bọ̀ àwọn ni ká má fojú di Colombia pé Colombia kéré. Ká má rí Colombia pé ẹgbẹ́
0: làwọn. Ṣé Colombia gan ò fẹ́ bẹ́tà Portugal yẹn gan ní gúrúùpù yẹn sá?
3: Tàbá wo bá ṣe jọ ń gbábọ̀ lọ́wọ́lọ́ báyìí. Portugal ṣe dáadáa láti.
0: Tàbá wo position tí Colombia gbé jáde South America. Because South America tí ǹdó bá jáde ń bẹ̀ tó ṣe pò kejì àyíwò kẹta. Kì í ṣe ẹran rírọ̀
3: o. Wọ́n kéré inú ayé o. So èmi rò pé Congo DR ni kó má rí Colombia bí pẹ́gbẹ́ làwọn. Kó rí wọn bíi pé ikọ̀ tó ju Portugal lọ náà fẹ́ bá gbá. Kí determination yẹn tó wá ju tijó ní ì lọ. Because tí Colombia bí ṣáájú ẹ̀ sọ, àwọn èsì ikọ̀ tí ó rẹpẹ̀tì pọ̀ wọn, àwọn ò ní mímí o.
0: A máa fẹ́ pa àyàn dànù
3: ni. Kó èdè méjì mọ́ wọn lọ́wọ́. Colombia ò rẹ̀ kí n ṣe ikọ̀ bíi Ecuador. Nínú àwọn tó wá láti àgbọn South America, Ecuador jẹ́ ikọ̀ gan tó yẹ kó máa defend deeply. Àti mi àwọn wulẹ̀ nira fún wọn. Most of our matches náà ń kà pé wọ́n gbá
0: nẹ́kẹ́ matches
3: draw náà níbi mẹ́sàn-án bẹ́ẹ̀. But Colombia attacking team ni. Gbogbo àwọn James Rodriguez dẹ̀rí tán èèyàn lè rò pàgbàlagbà ni wọ́n. Ó sì kú lára rẹ o.
4: Kódà òun gan ni ó ní dynamism àárín yẹn.
3: Láàrin gbogbo yẹn. So lápọ̀dọ̀ tèmi o.
4: Lose the house.
3: A difficult gan torí lose the house dẹ̀ wà ń bẹ́ lọ́wọ́ iwájú. Irú Luis Díaz dẹ̀ rí agbábọ́ọ̀lù tó kàn rìn lọ́wọ́lọ́wọ́ báyìí ni Luis Díaz láti inú ọkọ̀ Bayern Munich. Agbábọ́ọ̀lù tó kàn rìn ni. So lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Tá bá fi lé Colombia ni.
3: Colombia ni. So tó bá fi lé Luis Gard sọ́wọ́.
0: Kékeré sọmọ South Africa ni. Mo béèrè tí ọba yé yẹn yẹn máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yẹn máa rẹ́
3: mi. South Africa lọ́mọ gidi kankan.
0: Wọ́n á lọ́mọ rẹ̀.
3: Èmi ò rántí ọmọ wọn gidi
4: kan. Wọ́n ní Mokọ ẹ̀
0: náà. Èmi rò bọ́ ọmọ.
3: Mokọ ẹ̀ náà wọ́n
4: yẹ mẹ́rin lálẹ́ fósítà.
0: So Luis Díaz yẹn ọmọ Colombia ni.
4: Ọmọ Colombia ni.
0: Really?
4: Ọmọ Colombia ni.
3: Olúdú ọ̀rọ̀ lásán fún
0: yẹn. Ó lè jo South African.
3: Àwọn DR Congo náà, àwọn náà ní Yohan Wisa, wọ́n dẹ̀ ní
4: Bekambu. So
3: ọ̀yẹ̀rọ̀ pọ̀ tán
0: Adakọ̀ buru. Yásáré polówó lowó ṣùgbọ́n ẹ má gbàgbé bẹ́ bá ṣe ń pe Wàsíù Dèǹjà. Ẹni tí ọba jẹ́ pé bóyá Wàsíù Dèǹjà ẹ bá lọ lẹ́nu ẹ lè sọ pé Wàsíù cause trouble. Wàsíù cause trouble ìyẹn náà lọ. Ẹ kò sí láburú. Omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni o. Ṣé o ti pe nọ́mbà yẹn ni? Ẹni tó jẹ 50,000 naira 081 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 3995 ni omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni. Tọ́bá jẹ́ Wàsíù Dèǹjà lọ yá sí yín lẹ́nu àbí Wàsíù cause trouble. Ṣé n ti ọ̀nà? Ẹgbẹ́ kọ́ yìí. Ìyá Fabregas bóò ni? Ìyá Fabregas logun pa. Hello? Ẹ kásán? Ẹ kásán o. Ìkànnì Splash la wà tá a ti ń pè yín orúkọ yín àtàdúgbò tẹ wà ìsà.
5: Ọkùnrin Faruk Sọlá.
0: Àgbọ̀ yín.
5: Faruk Sọlá ló kọ mi.
0: Ok Faruk, Mr. Faruk ìgbà wo lẹ ti ń pè káṣẹ?
5: Ṣé ti káṣẹ?
0: Ṣé ti jẹrí sà?
5: Ẹ jẹrí.
0: Ẹ jẹrí.
5: Bẹ́ẹ̀ sà.
0: Ẹ ti jẹ 50,000 naira lọ́sàn-án congratulations ẹ̀yin lẹ jẹ 50,000 naira lọ́sàn-án. So customer kí ẹ máa pè yín láìpẹ́ yìí láti mọ bí owó yín ṣe máa dá kàǹtì yín kò jù bẹ́ẹ̀ náà lọ. Bó ṣe jẹ́ nìyẹn ẹ̀jẹ̀ á máa lọ. Kó tó di pa máa lọ wọ́n àwọn èèyàn fi condition yẹn lẹ̀ ń bi pé ẹ̀yin Wàsíù cause trouble àbí Wàsíù Dèǹjà pé owó èkuru tí wọ́n dá fún ẹ́ńjò ní bọ́ọ̀bá dá owó yẹn padà àti lọ ájì rẹ àwọn làwọn wà ń di rẹ o. Owó èkuru jò ní ìtòròpó ti gbé lọ táwọn èèyàn dá fún ọ tó rò pé ó ti jẹ mọ́lẹ̀ àwọn èèyàn tó ti padà sórí owó yẹn báyìí o tọ́ lọ fẹ́ máa ta ìkuru lọ́dọ̀ yà dárí tọ́ tá èèyàn dáwó fún ọ tọ́ ta ìkuru mọ́ tó rò pé ó ti jẹ lọ àwọn èèyàn ti padà sórí ọ tó ti báyìí iyán ogún ọdún a máa jóni lọ́wọ́ èmi àwọn lọ fún tọ̀sán yìí ọ̀la látún pàdé lágbára lọ́wọ́ ọlọ́run títí ọ̀la ọ̀hún ọlọ́run hamzat lorúkọ tèmi tọ́ṣọ́kà tó gálàǹtì gan askalavi ọyẹ́ ẹ̀ṣọ́pọ̀ ti lọ.

0: station. Splash 105.5 FM, your integrity station. We've got the city on lockdown.
1: Got my own city that I hold down.
0: We are Splash 105.5.
2: Jamma, bawa sam, bawa shuwai ba jamma.
3: Wòdì tó lè bára lórí yẹn.
4: Ó lọ mú agbára kún agbára ni.
3: Gbogbo ẹ̀yin olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó dé padà.
5: Kájọṣe, tí wọ́n dàgbà kájọṣe
3: ooo. Ojú ọ̀run súdẹ̀dẹ̀ yóò rọ̀jò ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láàgó márùn-ún ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàta láàgó mọ́kànlá òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A. Owó bàbá fọwọ́ sí tá a mọ̀ bí ẹ mowó. Ẹ mọ̀ pé kò lè dọ́ọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹ̀rọ ǹdẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàta. Ẹ̀yin kọ́ yìí. Ẹ mọ̀ ní ìsìn.

0: ni ipinle ti kaduna ni isele gbankogbe yi na lo tun ti waye abo olohun ko sa mo daju o
1: amen
0: lori enikankan wa
1: o da to ba ri be won ni akeko kan ile to wa ni ipele asekagba iyan ni ile eko giga omoba abubakar audu university e tin be ni ipele kogi won ni owo o ti te bayi o nje kini to se won ni jejo mo pe awon asese wole si ile eko giga university ohun fresha ni won mo pe won won ni ti pati kuku ni mo mu won pe o ya be tin wole yi tẹnira pọ mọ ile ẹkọ yìí ẹgbọdọ tún dẹra pọ mẹ ẹgbẹ òkùnkùn ní tipátipá ní tìkúùkù ní tipẹdẹni bó gan lọwọ pálábà rẹ ṣe ṣégi bó ni wọn ṣe mú un ẹyin ọmọ gbọ lọsànán tòní bákòókò rẹ bá ti tó ni o àmọṣẹ ní ìpínlẹ plateau wọn ní àwọn èèyàn 22 òun náà ní àmọ ti dolóògbé báyìí o nígbà tí ọgọọrọ àwọn èèyàn míì wọn fara ṣèṣe ǹjẹ kí ló fa gbáǹkọgbì yìí wọn ní ìkọlù tuntun àyẹrán kan lọmọ tó wáyé ní àwọn agbègbè kan ní ìpínlẹ plateau iléeṣẹ ọlọpàá ṣọwọ ti gbọ sí ìṣẹlẹ náà ìgbésẹ wo ni ẹ ti ń gbé báyìí ìjọba wọn ní ìpínlẹ plateau ọrọ wo ní bóde lẹnu wọn gbáǹkọgbì tó gbomi lójú ẹni ni o ẹ gbọ ò lọsàn tòní.
0: ṣé ẹ rántí arábìnrin tí ìròyìn ẹ jáde wípé wọn bẹrẹ sí ní kó ẹṣẹ bó láti àpàtà ọkùnrin kan tí wọn fi ẹsùn kàn wípé ó lu arábìnrin ní ìlúkulù gẹgẹ bí fọnrán rẹ ṣe lọ sórí àti ayélujára ti sọrọ bíṣu ṣe kú o bí ọbẹ sì ti ṣe bí àti ń tó rò papọ n tó padà ṣe ṣokùnfà bí ìṣẹlẹ náà ti ṣẹlẹ lórí ó ṣe apẹ ọbẹ ò ṣe apẹ ọbẹ arábìnrin amarachi chinyere ó sọrọ ilẹ kún púpọ púpọ. Inú ìwé ìròyìn punch lágbọn punch metro náà láti láǹfààní o láti rí ìṣẹ̀lẹ̀ yìí bó ti ṣẹlẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ sì ni ìròyìn eléyìí tó ń fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé ẹ̀mí èèyàn mẹ́jọ o náà ló ti bá ẹ̀mí èèyàn mẹ́jọ ló ti bá ìṣẹ̀lẹ̀ ìkọlù kan eléyìí tó bí gbáǹkọgbì láàrin àwọn àgbẹ̀ àti àwọn darandaran ní ìpínlẹ̀ kẹ́bí gẹ́gẹ́ bí wọ́n ti ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó padà gba ẹ̀mí àwọn èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìṣẹ̀lẹ̀ gbáǹkọgbì tó ṣẹlẹ̀ yìí ọba kó bá ní dáwọ́ irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí kó bá ní dá dúró láwùjọ wa.
1: ó dá ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ benue torí pé àgbà dókítà onímọ̀ṣègùn òyìnbó kan òun náà lọ́mọ̀ ti dágbére fáyé pé ó dìgbò ṣe o nígbà tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ èyí tó ní í ṣe pẹ̀lú àìsàn ibà ọ̀rẹ̀rẹ̀ eléyìí tá a mọ̀ sí lassa fifa ó tún ṣe bẹ́ẹ̀ fojú bàdé ìyẹn ní ìpínlẹ̀ benue bó gan nìṣẹ̀lẹ̀ ń ṣe wáyé gbáǹkọgbì mọ́ ni ẹ gbọ́ ò lọ́sàn-án tòní àmọ́ṣẹ́ ti ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ zamfara ìyẹn dáúdà lawal òun náà lọ́mọ̀ ti takú wọn lé kalẹ̀ báyìí o bí àwọn àgbààgbà bíi 50 níye èyí tí ẹni wọ́n fẹ́ lọ rèé foríkorí fikùnlukú pẹ̀lú àwọn ikọ̀ akọ̀nọ́nà tó lágbára kí wọ́n lè jẹ́wọ́ jára sinmi wọ́n lè lálàáfíà èyí tí wọ́n ní àwọn ikọ̀ ọ̀hún wọn padà jí wọn kó oníṣẹ́ ẹni nítòhún tòhún o òun ò ṣetán láti máa bá àwọn kàràǹbà ní ẹ̀dá ìdúnàádúrà débi tó wọ́n mọ̀ san tọ́rọ́ tàbí kọ́bọ̀ fún wọn ó ní bí ìgbà wọn bá dojú dé ṣíṣí lòun ó ṣe o bí ó sì ṣe é ṣí fífọ́ lòun ó fọ bó bá wàá kọ̀ tó lòun ò ní í fọ́ a jẹ́ pé wómúwómú òun náà ni ọ̀rọ̀ ọgbẹ́ bẹ́ẹ̀ yóò rí bó wá lọ̀rọ̀ dé dúró ní ìpínlẹ̀ zamfara àwọn àgbààgbà lọ́nà 50 èyí tí ẹ jí kó níbo lọ̀rọ̀ wọn dé dúró báyìí gbáǹkọgbì mọ́ ni ẹ gbọ́ ò lọ́sàn-án tòní.
0: ìròyìn eléyìí ìròyìn tí ó tún padà wáyé ni o gẹ́gẹ́ bí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò báyìí wípé ẹnikẹ́ni tó bá dá wàhálà sílẹ̀ àbí ó wá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ di sunday dagboru lásìkò ọdún eégún ibi tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá bára ẹ̀ kọ́mọ ràn ó ní ìròyìn tí ó padà ń jáde ní apá ibẹ̀ yẹn èèyàn méjì ní ìpínlẹ̀ ti enugu ni ọwọ́ ti tẹ̀ báyìí lórí ìlànà ìlú jìbìtì 2,000,000 pẹ̀lú ìlànà fẹ́ báni gba ìwé ìrìnà àṣẹ ìrìnà lọ sí ilẹ̀ òkèrè visa ṣùgbọ́n tó padà bá gbáǹkọgbì dé ó padà bá olúwọlé dé gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ti aláǹfààní láti rí mbẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n sọ di mímọ̀ wípé lọ́wọ́ yìí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ niger ní ọwọ́ ti tẹ àwọn èèyàn 6 ọ̀tọ̀ọ̀tọ̀ lórí jíjí àwọn ẹ̀rọ kọ̀ǹpútà 169 ní ìpínlẹ̀ ti niger

0: ni ìṣẹ̀lẹ̀ gbankọgbì yìí náà ló tún ti padà ṣẹlẹ̀. Bí iṣu ṣe kú lágbọn bẹ̀ yẹn bí ọ̀bẹ sì ti ṣe bẹ́ẹ̀ náà, ọmọ Nàìjíríà ó tún gbọ́ lẹ́kùn kẹ́kẹ́ o.
1: Ó dé ẹjẹ́ lọ sínú ìwé ìròyìn Daily Post eléyìí tó jáde fún tòní wọn ní ilé ẹjọ́ gíga kan eléyìí tó ń jókòó ní ìpínlẹ̀ Kebbi. Òun náà ni ẹ̀mọ̀ ti sún ìgbẹ́jọ́ lórí arábìnrin kan eléyìí tó ń tọ́jú aláìsàn náà sì ni o. Èyí tí ẹni ẹ̀sùn tí ẹ fi kàn án níwájú ilé ẹjọ́ ọ̀hún ni pé oògùn kan eléyìí tó fún àwọn ọmọ kéékèèké méjì eléyìí tó gbé wá sílé ìwòsàn tọ̀dọ̀ tiwọn. Òun náà ló ṣokùnfà ikú ẹ̀ tọ́jọ́ èyí tó mú un lọ sọ́run àrìmabọ̀. Bó gan lọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gbáǹkan gbìmọ̀ ní ẹgbọ́ lọ́sàn tòní o. Àmọ́ ṣá ní ìpínlẹ̀ Niger wọ́n ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ńbẹ̀ ni ẹ ti ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ o. Pé ṣe rí ìṣẹ̀lẹ̀ ìjínigbé kan èyí tó fẹ́ wáyé ìyẹn ní ìpínlẹ̀ Niger. Ọpẹ́ ló bá dé o, torí pé àwọn kàràǹbà ní ẹ̀dá ọ̀hún wo ò rí ẹnì kankan jígbé. Kódà bá ti ń sọ̀rọ̀ yìí, ẹnì kankan ò pàdánù ẹ̀mí wọn. Bó wá lọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ gbáǹkangbì tó ṣùyọ mọ̀nú o, ẹ gbọ́ o, bákòókò rẹ̀ bá ti tò ní.
0: Ẹ jẹ́ ká gbéra ká lọ sí àkàtà olúwadẹ sí àgbàwo irúnmọlẹ̀ ni. Ká lọ ọbẹ̀ láti lọ polówó ọjà ní kété tí a bá darí padà dé látàkàtà ẹ̀ka ìpolówó ọjà. A bọ́ sí àárín gbùngbùn ìròyìn gbáǹkangbì gẹ́gẹ́ bá a ti ṣe là á kalẹ̀ fún ti ọ̀sán òní. Ẹ máa lọ sójú òpó ìbánidọ́rẹ̀ wa alágbọ̀n ti Facebook. Gẹ́gẹ́ bí ẹ ti ṣe ń tẹ̀lé, ẹ máa lọ sójú òpó ohun Splash FM 105.5 Ibadan. Náà ni ẹ ti lè máa darapọ̀ pẹ̀lú wa. Ẹ kọ́mẹ̀ntì kẹ gbìyànjú lápá bẹ̀. Ní kété tá a bá wá dé padà látẹ̀ka àpolówó ọjàun, ká bọ́nú ìròyìn gbáǹkangbì lẹ́kùn kẹ́kẹ́ ni. Ẹ kú kalẹ̀.
2: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
3: SELARIE Sálárì.
2: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
4: TURMERIC turmeric.
2: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Ẹ kú ilé o. Ibi ń pa ká sí nǹkan sí mi la.
7: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o.
6: Ìwà náà, mo fẹ́ oúnjẹ tó yerugu lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu o. Kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
7: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
8: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
6: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
7: Ìyá tó yáyì tó sì mọ̀ tọ́jú ọmọ ni.
8: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
9: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja. In Ibadan at White House at Dewumi Street, Felele. Or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
10: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
11: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
10: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
11: Now more rich chicken taste, more enjoyment and more value for your money.
10: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
12: Offer valid while stocks last.
13: Me and Maggi, so good together.
14: Babe, why are you frowning for me now?
15: Woman, make noodles for me.
14: Hey, this woman. Okay, how do you want it?
15: I want it as it is hot. Let it bust my brain.
4: Okay. I'll make it. But if I make it, I want a kiss.
16: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
17: Àìrèjì náà láìrábù kí ọ̀kẹ́rẹ́ bá kọ́ bí bá kọ́ mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: ṣonga púpọ̀ púpọ̀ ẹ̀yin olólùfẹ́ wa pátápátá. Ẹ já gbéra báyìí ká bẹ̀rẹ̀ sí ní dábolẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa. Àwọn ìròyìn tó padà jẹ́ gbàǹkọgbè tí ẹ̀yin ọmọ tẹ̀lé wa lé lórí ní ọ̀sán òní gẹ́gẹ́ bí a ti ṣe rí tí àwa náà sì fẹ́ máa ká. Ṣé ti yín láti mọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ lónìranran tí ó ṣẹlẹ̀? Àmọ́ lọ́wọ́ yìí o, ìpínlẹ̀ ti Òǹdó ni ìṣẹ̀lẹ̀ gbàǹkọgbè yìí ló ti wáyé. Bẹ́ẹ̀ ni a sì bẹ̀rẹ̀ sí ní máa dábolẹ̀ lápá ibẹ̀ náà tẹ́ mọ bí nǹkan ti ṣe lọ́mbẹ̀. Lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Òǹdó náà ti bẹ̀rẹ̀ ìwádìí alágbára lórí ohun tó rọ̀ mọ́ ikú tó gbẹ̀mí ẹnìkan tí í ṣe olùṣọ́ àgùntàn ti ìjọ ti Kérúbìn àn Sẹ́ráfì Elder Ọmọ́táyọ̀ Fájánà, ẹni tí wọ́n dédé rí òkú rẹ̀ ní inú yàrá ilé ìtura kan tí ń bẹ ní Àkùngbá Àkókó, ìyẹn ní gúúsù ìwọ̀ oòrùn Àkùngbá Àkókó ìjọba ìbílẹ̀ ni. Wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run alààyè Fájánà, ẹni ọdún 81 71 ni wọ́n ń bẹ ní Àkùngbá Àkókó níbi ètò kan tí wọ́n fẹ́ ṣe tí ilé ìjọsìn yìí fẹ́ ṣe o. Kódà tí wọ́n ti pe amọ̀ wípé olóògbé olùṣọ́ àgùntàn Fájánà, ẹni ọdún 81, àwọn ni wọ́n fẹ́ fi jẹ olórí Afàdúà Jagun, bàbá àdúà gangan Ògo Orímọládé ti CNS Church ní Òkèrìgbò. Gẹ́gẹ́ bí wọ́n ti ń ṣàlàyé wípé wọ́n fẹ́ fi wọ́n jẹ olórí Afàdúà Jagun yìí, Head of Prayer Warrior Father náà fẹ́ fi wọ́n jẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n máa wá fìdí ìṣẹ̀lẹ̀ yìí tí wọ́n máa fi múlẹ̀ lánàá tí ṣe ọjọ́ ajé Monday gangan, ẹni tó jẹ́ alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá DSP Àbáyọ̀mí Jimoh ṣàlàyé lọ́wọ́ yìí wípé èèyàn mẹ́ta ni ọwọ́ ti padà tẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí o lórí ìṣẹ̀lẹ̀ yìí, àti pé àwọn ìgbìyànjú ìgbésẹ̀ tó wáyé lórí òkú onítọ̀hún nígbà wọn máa ṣàlàyé ìwádìí ní ó kúkú máa bí ìwádìí ránṣẹ́. Wọ́n ní ó fẹ́ máa jọ pé ṣé kìí ṣe pé ejò fẹ́ lọ́wọ́ nú látàrí ọ̀nà tí wọ́n gbà lórí ibi bàbá kú sí àti bí wọ́n ti sáré gbé gbùrì ó di ilé ìgbókú sí, bí wọ́n ti sáré gbé òkú láì gbé àwọn ìwé ẹ̀rí àṣẹ tó ń ṣòdiwọ̀n tó sì ń fi ìdí ẹ̀ mọ́lẹ̀ wípé olóògbé ti lọ o. Láti pàṣẹ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ó ń ṣe àlàyé wípé kò sí ìwádìí kankan tó ń fìdí ẹ̀ múlẹ̀, kò sí àyẹ̀wò kankan láti àkàtà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ìyẹn medical practitioner tí wọ́n lè fi òǹtẹ̀lú gbì wípé ẹlẹ́mìí ti gbà o, bàbá ti rewalẹ̀ àṣà. Bẹ́ẹ̀ ni tí wọ́n fún wọn níwèé ẹ̀rí wípé lóòótọ́ àti lódodo ẹ̀mí ti bọ́. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá wọn ṣàlàyé wípé ìwádìí tí àwọn ń ṣe lọ láti ibi tí bàbá kú sí gangan nílé ìtura àti àwọn èèyàn tí wọ́n wá láti wá gbé olùṣọ́ àgùntàn yìí láti bẹ̀ ó di ilé ìgbókú sí mọ́túárì tí ń bẹ ní Ìkàrí Àkókó láìgbàwé ẹ̀rí. Wọ́n ní who does that? Ta ní ṣerú ẹ̀? Ṣé àwọn dókítà ni tí wọ́n fi mọ̀ pé lóòótọ́ ẹ̀mí ti bọ́? Kí ni tó fún wọn ní ẹ̀rí dájú wípé bàbá ti jásẹ̀ lóòótọ́? Ṣé àwọn dókítà ni wọ́n sọ fún wọn ni àbí ta ni? Wọ́n ní èyí padà bẹ̀rẹ̀ sí ní bí àwọn ìwádìí gangan. Kódà Jimoh fìdí ẹ̀ múlẹ̀ wípé kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún Felix Oago ó ti wá pa àṣẹ wípé kí ìwádìí alágbára tó ń fìdí múlẹ̀ kó bẹ̀rẹ̀ sí ní lálẹ́wù lórí àwọn èèyàn wọ̀nyí. Kódà ó rọ àwọn aráàlú wípé ẹ já calm down, ẹ fi àyè lẹ̀ fún ìwádìí alágbára tí iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe lọ́wọ́ o, láì ní fi òlòlò fọ̀hún, láì ní fi dúdú pe funfun tàbí pe pupa ní àyìnrín. Gbogbo ohun tó bá rọ̀ mọ́ ikú olùṣọ́ àgùntàn yìí tí wọ́n fẹ́ joyè olórí Afàdúà Jagun bàbá àdúrà gan nísànsán fún Ògo Orímọládé CNS Church ní Òkèrìgbò gangan. Wọ́n ni wọ́n wá fi ìdí kókó wọn ó sì lè mọ̀ àwọn tó rọ̀ mọ́ ikú tó gbẹ̀mí olùṣọ́ àgùntàn ìránṣẹ́ Ọlọ́run alààyè Elder Ọmọ́táyọ̀ Fájánà tí wọ́n ti dolóògbé báyìí o.
1: Ó dé ẹjẹ́ lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun nítorí pé ẹni tí í ṣe adarí àgbà nínú fún ikọ̀ ilé tó ń polongo ìbò fún gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke, ìyẹn Sẹ́nítọ̀ Ọlálérè Oyèwùmí, òun náà ló mọ̀ ti pè fún ìwádìí alágbára o lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani kan eléyìí tó wáyé lórí ọ̀dọ́mọkùnrin ọmọ ọdún mẹ́rìnlá kan eléyìí tí orúkọ tiẹ̀ ní Ezekiel Ọlápàdé ẹni tí ẹni wọ́n yin bájínátù rìn burúkú tí fọmọ ná lẹ́nu mọ́ ọmọ ọlọ́mọ níjọba àbílẹ̀ ti ìrẹ́pọ̀ dùn etí ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ǹjẹ́ ọjọ́ wo ló wáyé o? Wọ́n ní ọjọ́ Àìkú Sunday léyìí tí kálukú ń gbàdúrà pé kájọ mọ́ fa ẹ̀kúdẹ́gbẹ̀rà òun náà ni àwọn afurasí ọmọ wọlé ìyàbú ẹkún wọ́n ya bo agbègbè náà o léyìí tí wọ́n sì dẹ́mi ọmọ ọlọ́mọ légbodò Oyèwùmí ẹni tí ẹ ṣe lálàyé pé òun náà tún ni igbákejì olórí ọmọ ilé tó kéré jùlọ nílé ìgbìmọ̀ aṣòfin ìyẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà léyìí tí ẹ ṣe lálàyé pé ó tẹnu bọ̀rọ̀ o pé ẹni tí í ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Ibrahim Gòótán òun náà nìkan gbé e lápá ìyájí kúrò nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n máa gbé lọ ìpínlẹ̀ Ebòmíì wọ́n láǹfààní àti gbé ẹlòmíì wá sípínlẹ̀ Ọ̀ṣun nítorí pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ ìṣẹ̀lẹ̀ ìṣekúpani èyí tó wáyé lágbo òṣèlú òun náà ni Ibrahim Gòótán ló ń kọ ti ọ̀gbìn sí Oyèwùmí nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ó ṣe lálàyé pé bàbá ọmọ tá à ń sọ nípa rẹ̀ yìí Gbẹ̀ngà Ọlápàdé níjẹ́ òun náà ló mọ̀ ṣàlàyé pé ẹ wo àwọn ilé kan ilé tó jẹ́ pé ibẹ̀ làwọn fi ṣe ibùdó ìní fún àwọn èèyàn tí ń wá nítorí ìpolongo ìbòsípò gómìnà èyí tí ń lọ lọ́wọ́ nípínlẹ̀ Ọ̀ṣun ó ní níbẹ̀ ni wọ́n wà o òun náà ni àwọn kàràǹbà ní ẹ̀dá ọmọ wọlé ìyàbú ẹkún yìí ó ní ẹṣí wọlé wọlé wọ́n wọlé torótoró wọ́n wọlé torotoro ni o léyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí lẹ́nu ọmọ ọlọ́mọ Oyèwùmí ẹni tó ṣe lálàyé pé àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n mọ olórí ẹni tó pa ọmọ yìí o léyìí tó jẹ́ wípé ó yẹ kí wọ́n ti lọ rèé gbé ńlẹ̀ kí wọ́n sì fi ẹ̀sùn ìpànìyàn kàn án. Àwọn ikọ̀ eléyìí tó ń polongo ìbò ìní fún gómìnà wọn nípínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke wọ́n wá ṣe lálàyé pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí o ìṣẹ̀lẹ̀ ìwà ìkàgbáà ni léyìí tó sì burú jọjọ kó máa ṣẹlẹ̀ láwùjọ wa wo ìṣà ìránṣẹ́ ìbánikẹ́dùn sí gbogbo ẹbí Ọlápàdé eléyìí tí wọ́n pàdánù ọmọ wọn ọmọ ọdún mẹ́rìnlá ìyẹn Ezekiel Ọlápàdé wọ́n ṣe lálàyé o pé gbogbo àwọn olólùfẹ́ eléyìí tó fẹ́ràn ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì fẹ́ràn àlàáfíà òun náà ni kí wọ́n dákun kó dábọ̀ kí wọ́n fi sùúrù ṣe kinní ọ̀hún kí wọ́n lè ṣe ìwádìí tó gbọ̀ngbọ̀n lórí àwọn kàràǹbà ní ẹ̀dá eléyìí tó gbẹ̀mí lanu ọmọ ọlọ́mọ nígbà tí bàbá ọmọ òun ó mọ sọ̀rọ̀ ìyẹn Gbẹ̀ngà Ọlápàdé ó ní ọmọ òun tí í ṣe Ezekiel Ọlápàdé òun náà ló jẹ́ wípé àwọn kàràǹbà ní ẹ̀dá àwọn ọmọ wọlé ìyàbú ẹkún wọ́n yadé torótoró wọ́n yadé torotoro wọ́n sì gbẹ̀mí lẹ́nu ọmọ tòun eléyìí tó ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò ìyẹn ìpele àkọ́kọ́ ìyẹn nílé ẹ̀kọ́ girama tá a mọ̀ sí Junior WAEC ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC ẹni tí í ṣe adarí ìròyìn wọn nípínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Kọ́lá Ọlábísí nínú àtẹ̀jáde kan léyìí tán náà fi síta náà ti kọ̀rọ̀ ojú o sí ìṣẹ̀lẹ̀ ìpani náà léyìí tí wọ́n sì ṣe lálàyé pé àfi kí ìwádìí alágbára kó gbìnàyá lórí ìṣẹ̀lẹ̀ náà nígbà tí ó mọ tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ tó gbé kalẹ̀ o oníṣẹ́ ẹ̀rí ẹgbẹ́ òṣèlú ti APC ẹni tí í ṣe olùdíje àwọn sí ipò gómìnà tàbí ọmọ ẹgbẹ́ tàbólóyè ẹgbẹ́ òun náà ni wọn lọ́wọ́ o nínú ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọ̀hún eléyìí tó wáyé ó ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ń bóde lẹ́nu gómìnà àti àwọn alátìlẹyìn rẹ̀ pé ní pẹ́pẹ́sẹ́ o wọ́n wá ikú ọ̀hún sọ́nà ọ̀dọ̀ tàwọn ó ní ẹ wò ó àwọn ò mọ nǹkan kan nípa rẹ̀ bó ti wùwú ọmọ o oníṣẹ́ rí ẹni tí í ṣe olùdíje àwọn ìyẹn Aṣíwájú Oyèbámjí ẹni tí gbogbo àwọn èèyàn ń pè ní Ambo òun náà ló jẹ́ wípé kò fara mọ́ ìtàjẹ̀sílẹ̀ bó ti wùwú ọmọ o wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún bá jọ bí ọ̀jọ́ gbogbo ògbà ni máa ń ṣe lálàyé pé bí èèyàn bá fẹ́ẹ́ dépò kò ní dandan ká tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó dépò ẹnìkan eléyìí tó jẹ́ pé ọ̀gá àgbà ló jẹ́ adarí nínú fún ikọ̀ eléyìí tó ń polongo ìbò fún ẹni tí í ṣe gómìnà wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke ló ti pè fún ìwádìí tó gbọ̀ngbọ̀n o lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani lórí ọmọ ọdún mẹ́rìnlá eléyìí tó wáyé.
0: Mo rò wípé bí ẹ̀yin náà bá ń fi ọkàn bá wa bọ̀ lórí arábìnrin kì í tán Oyèsìnkú ẹni tí í ṣe gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ lórí ẹ̀rọ móhùnmáwòrán ní ìpínlẹ̀ Ògùn tó ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ti móhùnmáwòrán ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ former Ogun State Television broadcaster kì í tán Oyèsìnkú tí wọ́n dédé rí òkú ẹ̀ nínú ilé ẹ̀ tó ń ti mègáàdì rẹ̀ aṣọ́lé rẹ̀ ní inú ilé tiẹ̀ náà ilese olopa o teti be si ni won o duro gege bi ati nsalaye bayi wi pe oko arabirin yi o na ni won ti lanfani ati ri o leyin ti won ni oko arabirin yi won ri ninu ile re ninu yewu titi e to si je wi pe megadi re won tun ba won na ninu ile megadi ni agbegbe bi ti won gbe oni ipinle ti ogun ninu atejade ti ile ise olopa ti won fi sode lana ti se ojo aje Monday lati pase ni to je agbenuso fun ile ise olopa nibe oluseyi babaseyi salaye o wipe oko arabiri yi ti se Lexus RX 300 ona ni ile ise olopa mo pada ri leyin igbiyanju iwadi ati itopinpin lotu itopinpin losi ti won lanfani lati ma se lati wa awon amokun se aka awon eni bi odaju eni bi ti pa ma re lewe ti won demi awon eyan yi legbodo baba se yi gege bo ti se wi o oni commissioner fun ile ise olopa ni ipile ohun bode ojaju ni o se abewo lati fi oju re gan ni bi ti isele na ti sele ati lati se ayewo lori awon nkankan atawon nkankan ti o le toju po ona won si igbiyanju iwadi eleyi ti won se lowo lowo nibe gege bi won ti wi o according to ojaju ni salaye o wi pe won se ayewo lo si agbegbe ilegbe arabirin yi ati awon nkankan ati awon oju po ona ti isele na to gba ngba ti won ma salaye o o kedun pelu molebi arabirin yi ati awon megadi ti won ni emi ti e na pada bo lori isele yi nime gaga lo ti wa so o wi pe ju aje o lo won ni ya ni ma mu je eyan ati wi pe o gbogbo n to ba ro mo isele yi ati awon amokunsika ti won ba je ni bi ti won sise labi bi won wonu hole owo ofin yo pada ba won be si ni won o ni je o lo be won si ni dasobo gẹ́gẹ́ bó ti ṣàlàyé o tí wọ́n ìròyìn punch lagbon punch metro tí àwọn náà sì rí gbámú wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí báyìí lórí ikú tó pa Oyesiku àti megadi rẹ̀ lẹ́yìn tí wọ́n bá òkú wọn ní inú ilé wọn o wọ́n ní òkú arábìnrin yìí náà bá nínú ìyẹ̀wù títí ẹ̀ tán sì bá ti megadi nínú ilé megadi ti ń bẹ lẹ́nu lóró eléyìí tó ń ṣàfihàn wípé ejò lọ́wọ́ nú o gẹ́gẹ́ bí wọ́n ti wòye wípé ọkọ̀ arábìnrin tí wọn ò rí ń bẹ̀ ó túmọ̀ sí wípé àwọn amòkùnsìkà tí wọ́n ṣiṣẹ́ lábi ọkọ rẹ̀ gan mọ́tò rẹ̀ náà ni wọ́n padà lò láti fi gbéra tán lẹ́yìn tí wọ́n hu ìwà láabi wọn níbẹ̀ Edumare yóò máa ṣàánú fún wa yóò sì máa dáàbò rẹ̀ bò wá ọlọ́run ò ní fi wá fún kàmú a sì ní bá wọn jìn sínú ọ̀fin ayé lágbà lọ́wọ́ ọba adániwáyé o.
1: Àti àmì òun náà ni àwọn àdúrà tó ṣeun ló bá dé. Ẹ já lọ sí ìpínlẹ̀ Kogi torí pé akẹ́kọ̀ọ́ kan eléyìí tó ti wà nípele àṣekágbá nílé ẹ̀kọ́ gíga ti Prince Abubakar Audu University ìyẹn ní ìpínlẹ̀ Kogi òun náà ni ọwọ́ ṣìkun àwọn elétò ààbò ti bàbá yìí o látàrí ẹ̀sùn kan eléyìí tí wọ́n fi ń kàn án pé níṣe ló fẹ́ mọ́ mú àwọn ọmọ ọlọ́mọ ní tìpátìkúùkù wọnú ẹgbẹ́ òkùnkùn nínú àtẹ̀jáde kan eléyìí tó bóde láti àkàtà ẹni tí ṣe agbẹnusọ ìyìnì fún ilé ẹ̀kọ́ ọ̀hún ìrẹ́dò ọmọlẹ̀ wọn ni afurasí ọ̀hún eléyìí tí a porúkọ tiẹ̀ ní adéjọ́ elisha ojonimi ẹni ọdún márùndínlọ́gbọ̀n òun náà ní ṣe o wọn ni ó ń kẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé wọn ni ọwọ́ bá ń lọ́jọ́ ẹtì friday ọ̀sẹ̀ tó kọjá ǹjẹ́ kí ló fa sábàbí tí ẹ fi lọ rèé fi ṣùkú òfin gbé ńlẹ̀ bẹ́ẹ̀ o wọn ní bẹ́ẹ̀ lábí ni o ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n ní ọmọ ọlọ́mọ ènìyàn lọ́nìyàn ó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wọn nílé ẹ̀kọ́ ọ̀hún ni o wọn ní kí ni adé òjò òjò lónìí mí kí ló fojú gan ní ọmọ ọlọ́mọ sí ni o ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe lálàyé fún pé wo tó o bá fẹ́ nífọ̀kànbalẹ̀ nílé ẹ̀kọ́ yìí tó o sì fẹ́ kí ẹ̀kọ́ rẹ kíkọ́ kó já gerege àfi kó o tẹ̀lé òun láti darapọ̀ mọ́ ikọ̀ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan eléyìí tí ẹni black axe ni wọ́n ń pè wọ́n àáké dúdú àwọn ní ọmọ tí ń jẹ́ o wọ́n tẹ̀síwájú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí ẹ gbé kalẹ̀ pé ọmọ ọlọ́mọ ènìyàn lọ́nìyàn yìí látàrí pófà àáké kọrí pé òun ò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ aláàké yín dúdú tẹ̀ ń gbé ká o wọ́n ní láti gbà náà báyìí òun náà ló ti ń dídùn dúyà tó sì ń fata àjọ̀síhà fún ọmọ ọlọ́mọ lẹ́yìn tó bá dídùn dúyà fata àjọ̀síhà tán yóò sì tún wá mọ́ sọ fún o pé wò ó kó o tún wo bí bó o bá takú délẹ̀ pé wo ni dara ko mo iko elegbe okukun a je pe orun lala o na ni oro re yo ja si won ni omo yi o sa ku oni legbe eleyi ti awon obi re gbe fun leyi to si lo re fi ara pamo fun opolopo ojo ko to di wi pe oro hun ko o gbada de ti gbo igbimo lase ile oko ohun leyi ti won si gbe igbese to to ati eyi to ye nigba ti omo na yo mo soro o se lalaye pe iberu bojo lo mu ohun o tori bi e ba wa laaro ti alun alufe ku won tu pada wa lowo osan won tu didun duya fata ajosiya odun bobo tu wa di lowo alale ha ko sorun nitori pe iberu bojo o na ni won ti da sinu igbesi aye ehun nigba ti omo na o mo fule oro re o oni ewo iku o na ni won pologo re si ni gbogbo gba leyi ti won se lalaye pe bo n ba taku won le bo wo ni darapo ma won aje pe won ko won mo mura le o awon ran ohun lorun arimo bo ni akeko kan ile to ti wa ni pele asekagba nile eko giga Prince Abubakar Audu University e to fiti pati kuku mu awon omo lomo wonu egbe okukun lowo osikun awon agbofero lo ti baba yi
0: arabirin ti won kan eselu ni a arabo ti won kan eselu ni dede waju oju bayi lati odo se upo ni nje upo abese ku bi ojo ti o fi jeun sugbo birin ni egun re le si
1: da bata ni sila
0: arabirin ti soro oro ti arabirin wa so ha kamiesi olohun e fe gbo fa eji arabirin wi e wo eni an gbe yawo bo wa ba ni ki garun e sa mo ba wa bo eja bayi fi inu kula ko mo gbona feli feli lowo gba nko gbero yin ni eja dodo oluwa de si ka polowo oja ni gete ti aba wa de latakata ka ipolowo oja inti amara ti chinyere to gba si ara lati pase ese buku buku yi boya ba gi cement kan ni o boya ba gi cement meji ni o to rawon ese kan be one blow semin die ni
1: awon ese to gbe weti ni
0: awon ese oni bagi cement sugbon bi arabirin yi na se wa salaye n to sele to bi oku o okun gan popo popo desina gan ni o fun alaye nigba to ba de lati ka polowo oja e ku kale omo Nigeria e si ku gbadun wa o
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
5: Airtel. Are you in need of a nice and comfortable, fully furnished hostel accommodation in the University of Ibadan? Or are you in search of a place for seminars and executive trainings? Look no further. Adebayo Akande Hall is the go-to place for your lodging needs with a home away from home feel. Adebayo Akande Hall is a four-star hostel built in a serene environment with constant supply of electricity. It has fully furnished rooms that gives you great comfort at an affordable price. Adebayo Akande Hall is located at Ajibode Extension, University of Ibadan. For inquiries and reservations, visit www.adebayohall.com or call 080-5699-8718 or 080-5699-8719 or 080-5699-8720. Adebayo Akande Hall, built for comfort. Built for you.
6: I'm in love.
7: I'm in love.
6: Sonia Tomato Sachet.
7: Yes, it's true. I love Sonia Tomato Sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia Tomato Sachet makes meals delicious.

0: one station keeps it real. The first, the best,
1: the best,
0: the most listened to. This is Splash 105.5 FM.
2: Sade, kí ló dé sí lálẹ́ òní dómi ṣe ọkùnrin tábìlì rẹ báyìí?
3: Mo ń kó àwọn àkókò orin dómi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì dómi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò orin dómi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomie moment.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: sẹ́lẹ̀rì sálárì
0: bọ̀dá mi ẹ̀sípẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
2: turmeric turmeric
0: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: Oya, ẹ̀yin ọmọ lọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazẹ́ Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀kọ ẹ̀. Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a. Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year cashport tinú oṣù kẹfà yìí owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ní àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀ ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀ gbé bọ́dì ẹ̀ àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o wednesday june 24 yìí máa tún pọ̀ ní ti gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì lórí /FM *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
3: Pẹ̀lú mídíẹ̀ Cashport inú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé.
4: Sòtì Cashier, ọmọ mo ti Cashier.
5: We play only the hits.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọba ọgbọ́n.
2: Ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbà.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ̀sìn ní ìjà ẹ̀sìn. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní yíya cashport sí valentine cashport, easter cashport tó tún yàtọ̀ sí workers day cashport, ilé tó gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jí àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá lákọ̀tún. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mídíẹ̀ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Kira, nourishing minds, sharing happiness for 50 years.
1: Oya, ẹ̀yin ọmọ ọlọ́wọ́ ìdán, ó tún ti zẹ̀. Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí káàṣì ẹ̀léra-léra lóní back-to-back. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́, àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòrò ayé. Wọ́kazé Cashport yẹn gan lọ fàfà. Ká má wá tí sọ nípa Iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ kọ́ ẹ̀. Káàṣì ẹlẹ́yin jọ àánú ti a. Ọmọ má lọ fà tí káàṣì ẹ bá ti ṣàdéhùn, ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí, àsìkò ti tó láti gbẹnu sí Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní 1,50,000 naira 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní 100 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá, má lẹ bọ́dì mọ́lẹ̀, gbé bọ́dì ẹ̀. Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday, June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, tẹ *347*1004#. Lórí Ládélú FM, tẹ *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng. Pẹ̀lú Mid-Year Cashport nínú oṣù kẹfà yìí, àsìkò oríire mi dé. So ti káàṣì ẹ̀, ọmọ mo ti káàṣì ẹ̀.

àkíyèsí pàtàkì. A fẹ́ kí ẹ mọ̀ wípé ìtàn àròsọ pọ́nbélé ni ìtàn yìí jẹ́. Nítorí náà, ohun ènìyàn gbogbo tí ẹ bá gbọ́ jẹ́ ti àwọn tí a yàn gẹ́gẹ́ bí ẹ̀dá inú ìtàn àròsọ yìí lásán, tí kì í ṣe ti ẹnikẹ́ni tí ó ṣe é ṣe kí irú ìṣẹ̀lẹ̀ inú ìtàn àròsọ yìí ó ti ṣẹlẹ̀ sí. Bẹ́ẹ̀ sì tún ni àwọn ìró ohùn tí a lò láti fi yàwòrán ìṣẹ̀lẹ̀ nínú ìtàn àròsọ yìí jẹ́ akitiyan àti ìgbìyànjú ọgbọ́n àtinúdá olùdarí àti onímọ̀ ẹ̀rọ ìsohùnpọ̀ láti fi gbé òye ìṣẹ̀lẹ̀ náà yọ lásán ni. Kì í ṣe wípé ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni ní

0: nígbà tí mo yọ sí i ṣe ni gbogbo ojú rẹ̀ ń pupa níbi tí ó ti ń sọkún àyà mi já láti rí omijé lójú rẹ̀ mo sì kí i ṣùgbọ́n imú ló fi dá mi lóhùn wọ́n ti kó gbogbo àwọn ìwé burúkú tí mo kọ sí i nígbà tí inú fi ń bí mi fún un ó dáhùn ó ní
1: mo ti rí àwọn ìwé rẹ.
0: Nígbà tí ó wí báyìí ọkàn mi rẹ̀wẹ̀sì mo sì mú wọ yàrá rẹ̀ lọ mo bẹ̀ẹ́ mo dọ̀pálẹ̀ fún un gan ni mo bẹ̀ẹ́ púpọ̀ pé kí ó dáríjì mí àti wípé àìmọ ibi tí ó wà nígbà náà ló jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ mo fi aṣọ nù ún lójú ó sì rẹ́rìn-ín a sì tún jọ ń ṣeré ṣùgbọ́n nígbà tí ó pẹ́ díẹ̀ ó wí fún mi pé orí ń fọ́ òun òtútù sì ń pa òun wéré mo yára dá iná mo sì wá hun nǹkan díẹ̀ mo fi pa ní iwájú òun náà sì fi ẹyìn lé ilẹ̀ ó sùn.

0: padà wá sí ilé mi. Mo wá jẹun. Nígbà tí ó di ìrọ̀lẹ́, mo tún lọ sí ààfin. Nígbà tí mo sì dé ọ̀hún, mo bá a níbi tí ó gbé ń ṣeré. Ara rẹ̀ ti yá. Ṣùgbọ́n nígbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì, bí ilẹ̀ ti mọ́ àì, ni wọ́n wá kan ilẹ̀kùn ní ilé mi. Nígbà tí mo sì máa yọjú wo Olúwa rẹ̀, ó di ẹnìkan láti ààfin tí ìfẹ́ pàdé rán sí mi pé òun kò sùn mọ́jú. Mo bá tún yára lọ, a sì wá nǹkan sí ara rẹ̀ tí kò le. Àti ìgbà yí ṣá, ni ara rẹ̀ ti ń le díẹ̀ díẹ̀. Ó sì tó ọ̀sẹ̀ kan kí ó tó le dìde. Kò pẹ́ púpọ̀ náà tí ara rẹ̀ fi ń yà, tí àwọn ará ilé rẹ̀ fi wí fún mi kí n wá ṣe ìgbéyàwó, kí n mú ìyàwó mi. Ọkàn mi kò fẹ́ ṣe bẹ́ẹ̀ nígbà náà, nítorí ó rù díẹ̀. N kò sì fẹ́ kí wàhálà ìgbéyàwó tún lọ dàpọ̀ mọ́. Ṣùgbọ́n nígbà tí ọba pàápàá pè mí, tí ó tẹnu mọ́ ọ̀rọ̀ náà, mo gbà, a sì gbéyàwó.
1: Ọ̀rẹ́
0: mi, ọjọ́ kẹfà tí ọmọ náà wọlé mi ló tún bẹ̀rẹ̀ àìsàn. Àìsàn náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ẹ́. Nígbà tí ó sì di oṣù kejì tí mo ti ń wò ó, ó pè mí lọ́jọ́ kan. Ó wí pẹ̀lú omi dé báyìí.

0: tí wọ́n tẹ̀lé kún sí idẹ tí wọ́n gbé òkú rẹ̀ sí. Bí wọ́n ti ṣe ètò náà nìyí. Ààfin ni wọ́n ní láti sin òkú rẹ̀ sí. Gbogbo àwọn ará ìlú ní láti péjọ kí wọ́n tu ara wọn lẹ́sẹẹsẹ. Kí wọ́n tẹ̀lé kún sí tí yóò gbé òkú láti ilé mi lọ sí ààfin. Bí wọ́n sì ti ṣe ètò nìyí. Àwọn ọmọ wẹrẹ tò lẹ́sẹẹsẹ síwájú pósí. Àwọn ọ̀rẹ́ ìfẹ́ pàdé obìnrin tẹ̀lé pósí náà. Àwọn ọ̀rẹ́ àti ẹbí ìyá rẹ̀ tún tẹ̀lé wọn. Lẹ́yìn náà ló kun àwọn ará ilé ọba ní ààfin. Èmi àti àwọn ìjòyè gbogbo ni ó kẹ́yìn wọn. Ẹkún ni mo sì ń sun ní tèmi.
1: Oh!

tí wọ́n dé àfin tí wọ́n tẹ́ ẹ sílẹ̀ mo kígbe ńlá orí mi wú nígbà tí mo rántí bí ó ti máa ń ṣe mo wò ó mo sì bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ sọ mo ní ìfẹ́ pàdé olùfẹ́ mi ọ̀wọ́ jùlọ báyìí ni òṣùpá rẹ wọ òkùnkùn lọ́sàn gangan ìgbésí ayé ọmọ ènìyàn kún fún làálàá òun ẹkún ìbànújẹ́ òun wàhálà àti ogunlọ́gọ̀ ìrora ìfẹ́ pàdé ò ṣe bẹ́ẹ̀ ó lọ ò sọ mí di ẹni ìrònú lóde ayé mo di ẹlẹ́ẹ̀rí pátápátá nítorí ìwọ ìfẹ́ pàdé ni wúrà àti fàdákà mi wúrà bàjẹ́ lónìí fàdákà sọnù ìfẹ́ ìlábàwọ́n bọ́ sọnù lọ́wọ́ mi oníwà tútù fi ayé sílẹ̀ ní gbígbóná fún mi ayé yí èmi àti olùfẹ́ mi sí ibi ìbàjẹ́ ìfẹ́ jẹ́lá gbèdé méjì bíi fọ́rọ̀ òwú ṣùgbọ́n kí ni ènìyàn ẹ̀mí ni ènìyàn ẹran egungun àti iṣan tí ó papọ̀ lára ènìyàn kò jẹ́ mọ́ kankan bí ẹ̀mí bá ti lọ ìfẹ́ pàdé kò lè gbé ọwọ́ ìfẹ́ pàdé kò lè gbé ẹsẹ̀ ìfẹ́ pàdé kò sì lè sọ̀rọ̀ sínímọ̀ ìfẹ́ pàdé lọ ikú mú gbajúmọ̀ lọ ẹni tí kò ṣe é dípò kúrò lórí ilẹ̀ ṣùgbọ́n kí ni èrò rẹ ìwọ ikú aláìláàánú ẹ̀dá ni ìwọ ṣe ikú ni ọ̀tá gbogbo ènìyàn tí ń bẹ ní orí ilẹ̀ ayé ọ̀tá ènìyàn ọ̀tá ẹranko ọ̀tá igi inú igbó ọ̀tá ẹja inú òkun ọ̀tá ẹyẹ ojú ọ̀run ikú bá mi ṣe ọ̀tá lónìí ó gba ìfẹ́ pàdé lọ ìfẹ́ pàdé mi ọ̀wọ́n jùlọ ayé sú mi nítorí rẹ.

0: iṣẹ́ ni ọmọ náà ṣe yìí tí ó kú tí mo gbé ìbànújẹ́ wọ̀ bí ẹ̀wù ní ìlú Àlùpàyídà. Nígbà tí ọmọ náà ti kú tán ni ìlú náà ti sú mi, ṣùgbọ́n bí ọ̀ràn gbogbo tún ti rí kò jẹ́ kí n le lọ. Ọba pàápàá kò fẹ́ kí n fi ìlú náà sílẹ̀, ó ń fà mí mọ́ra. Nígbẹ̀yìn ó sì rán mi ní iṣẹ́ pàtàkì kan, wọn ò máa sọ èyí nì níwájú, ṣùgbọ́n ọ̀ràn náà kò kúrò lára ìyá ìfẹ́pàdé fún ọjọ́ pípẹ́. Ìgbàkigbà tí ó bá ti rí mi, ẹkún ló máa ń sun. Nǹkan kan sì kọ́ wá yà mí lẹ́nu tí mo ní láti sọ fún ọ, òun náà sì ní èyí. Nígbà tí ìfẹ́pàdé wà láyé, ọ̀kan nínú àwọn orogún ìyá rẹ̀ kò fẹ́ kí n fẹ́, kò sì fẹ́ràn mi. Ìgbà tí mo bá lọ sí ààfin nígbà náà, bí mo bá kí i, kì í dá mi lóhùn dáadáa. Bẹ́ẹ̀ ni ọmọbìnrin náà sì jẹ́ ọ̀rẹ́ ìfẹ́pàdé, wọ́n fẹ́ràn ara wọn, wọ́n jọ máa ń rìn káàkiri ni. Ṣùgbọ́n nígbà tí ìfẹ́pàdé kú tán ni obìnrin yìí déédéé bẹ̀rẹ̀ sí bá mi mú ọ̀rẹ́ tí ó ń wá ilé mi. Ní ọjọ́ kẹta tí ìfẹ́pàdé kú ni ó gbé oúnjẹ wá sí ilé mi, ó gbé ran ọmọ rẹ̀ obìnrin tí ó jẹ́ ọ̀rẹ́ ìyàwó mi, orúkọ ọmọ náà ni Ìfẹ́pìyà. Nígbà tí ó tó bí ọjọ́ mẹ́ta lẹ́yìn èyí, òun pàápàá tún wá, ṣùgbọ́n nígbà tí ó wá yìí, ọ̀rọ̀ tí ó sọ yà mí lẹ́nu, ó ní.
1: Ṣé ni kí o ṣe ojúgírí? Ènìyàn kò kúkú tán láyé, àwọn ọmọ bá sì pọ̀ ní ilẹ̀. Bí o bá tún fẹ́ fẹ́ ọmọ ọba, kò sí bí a ti ń ṣe é.
0: Ìfẹ́pàdé kú kò pé oṣù kan tí ó fi ń sọ báyìí, ó sì jẹ́ ohun ìyàlẹ́nu fún mi pé ẹnìkan lè sọ̀rọ̀ ìyàwó fífẹ́ fún mi nígbà náà. Mo wò ó, n kò fún un lésì kan. Nígbà tí ó wá ṣe, ó bẹ̀rẹ̀ sí rán ọmọ rẹ̀ sí mi lemọ́lemọ́. Ìgbà mìíràn kí n tó kúrò lórí ibùsùn mi lówùúrọ̀, ọmọ náà ti dé, a sì wá máa fún mi ní oríṣiríṣi ẹ̀bùn. Ẹ̀bùn náà pọ̀ tó bẹ́ẹ̀ tí mo bẹ̀rẹ̀ sí fura pé ọmọ náà ń wá ojú mi mọ́ra, kí n bá fẹ́ òun ni, àti wípé ìyá rẹ̀ náà ń fẹ́ kí n fẹ́. Ṣùgbọ́n nígbà yìí n kò tilẹ̀ fẹ́ kí ẹnikẹ́ni sọ̀rọ̀ aya lójú mi ni. Ìwà burúkú pátápátá gbáà ló sì jẹ́ lójú mi wípé kí irú ọmọ bí ìfẹ́pàdé kú, kí ó sì di pé orogún ìyá rẹ̀ kò ní èrò méjì ju pé kí n fẹ́ ọmọ òun lọ. Lẹ́yìn náà mo tún ṣe àkíyèsí pé ìgbà tí ìyá ọmọ náà bá ti wá, ọ̀rọ̀ ìyá ìfẹ́pàdé ló máa ń sọ. Lọ́jọ́ kan bí ó ti dé tí ó jókòó díẹ̀, ọ̀rọ̀ tí ó ti ẹnu rẹ̀ jáde ni pé.
1: Ǹjẹ́ aráalé rẹ ti wá kí ọ láti ìgbà tí ọ̀fọ̀ ti ṣẹ̀?
0: Mo sì béèrè, mo ní, ta ni? Ó ní.
1: Ta ni ìbá ṣe? Àna yín obìnrin kọ́.
0: N kò sì fèsì ọ̀rọ̀ náà mọ́, mo dákẹ́, ṣùgbọ́n ó mọ̀ pé kò dùn mọ́ mi nínú. Ọ̀rọ̀ tí ó sì tún máa sọ tẹ̀lé èyí ni.
1: Ìrèké oníbùdó, o kì í jáde rárá ni. Láti ọjọ́ tí ìfẹ́pàdé ti kú, o kò tilẹ̀ dé ààfin. Ṣé bí àwọn ọmọbìnrin kù sí ààfin, irú ìfẹ́pìyà tí ó ń wọ́ ọ wá lójoojúmọ́ yìí, o kò tilẹ̀ lè sọ pé o máa dé ilé rẹ̀ kí i? A mọ̀ pé ìwọ àti àna rẹ obìnrin kò fẹ́ràn ara yín ná, ṣùgbọ́n kí ni ti àwa? Ṣé àwa ń wá ọ?
0: Nígbà tí ó sọ báyìí, èmi náà wá dá a lóhùn, mo ní, n kò lè gbàgbé ilé ìyá ìfẹ́pàdé bí mo tilẹ̀ gbàgbé gbogbo ènìyàn, nítorí nígbà tí ọmọ rẹ̀ wà láyé ó tọ́jú mi dé ibi tí ènìyàn ń tọ́jú ànọ́mọ̀ ó fi iṣu kẹ́mi ó fi iyán kẹ́mi ó fi ẹ̀kọ́ àti ẹran kẹ́mi pẹ̀lú ènìyàn ní ìyá ìfẹ́ pàdé mò ń bọ̀ wá kí i ṣùgbọ́n ìfẹ́ ìfẹ́ pàdé ti bo gbogbo ọkàn mi mọ́lẹ̀ bí àwọsọ́nà ti bo ilẹ̀ kò sì jẹ́ kí n ronú àti dé ààfin kí n kí àná mi bí ẹ bá dé ọ̀hún kí ẹ bá mi kí i ìyá ìfẹ́ pàdé kì í ṣe ẹni kékeré ẹ má ṣe fi ṣeré o ẹ má ṣe fi ṣeré rárá.

0: ọ̀rẹ́ mi inú àwọn orogún dúdú ju èédú ó ṣókùnkùn bí ọ̀gànjọ́ òru ìjẹ̀dẹ̀gẹ́dẹ̀ ní ń bẹ ní inú wọn nǹkan kan ṣẹlẹ̀ ní ààfin ní kété tí obìnrin yìí ń wá sí ilé mi obìnrin náà ń sùn ní yàrá tí ó súnmọ́ ti ìyá ìfẹ́pàdé ó sì jẹ́ ẹni tí ó fẹ́ràn egbòogi púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé bí ènìyàn bá pẹ́ lóde lálẹ́ olúwa rẹ̀ á bá a ní oríta mẹ́ta ìgbà mìíràn ní ìhòhò ni èmi àti ìfẹ́pàdé bá a bẹ́ẹ̀ rí ó wá lọ ṣe oògùn kan tí wọ́n rọ sí inú ìgò ẹni tí oògùn náà bá sì kàn lára adé adẹ́tẹ̀ ni ó gbé oògùn yìí wá sí ilé lọ́jọ́ tí ó ṣe é ní ìrètí àti lọ bù ú sí ìyá ìfẹ́pàdé lára nígbà tí onítọ̀hún bá sùn ó gbé oògùn yìí sí pẹpẹ lókè àjà ó fi ẹ̀yìn lé ilẹ̀ kò sì mọ̀ pé òun lè sùn lọ bí ó ti fi ẹ̀yìn lé ilẹ̀ tán ó sùn lọ. Nígbà tí ó di òru olóbò tí ó ń sá kiri òkè àjá kọlu ìgò oògùn náà ó yí lulẹ̀ gbogbo oògùn inú rẹ̀ sì dàlé e lórí. Nígbà tí ilẹ̀ fi máa mú obìnrin náà di adẹ́tẹ̀ ìka ọwọ́ rẹ̀ sì ti bẹ̀rẹ̀ sí í gé báyìí ni ó ba ayé ara rẹ̀ jẹ́ ẹni tí ó ṣe oògùn náà fún un ló sì tún wá sọ fún mi nígbà tí obìnrin yìí di adẹ́tẹ̀ ọba ni ó ní láti jáde wọ́n kọ́ ilé rẹ̀ sí inú igbó kò gbọ́dọ̀ bá àwọn ènìyàn pé pọ̀ mọ́ ayé rẹ̀ ti kúrò ní ayé ìgbádùn ó di ayé kíkorò bí ewúro ṣùgbọ́n ọmọ rẹ̀ ìfẹ́ tó yà kò yé wá sí ọ̀dọ̀ mi mò ń fi ojú lé e kò tètè gbọ́ ìgbà mìíràn bí ó bá ti wọlé wọn ò jáde wọn ò wípé mo ní ibìkan tí mo fẹ́ lọ bí ó bá kí mi n kò ní dá a lóhùn dáadáa bí ó bi mí ní nǹkan mo lè ṣàìdáhùn rárá bí mo bá tilẹ̀ ti rí inú ń bí mi ni nítorí pé òun àti ìfẹ́pàdé ṣe ọ̀rẹ́ púpọ̀ kí ó tó kú kò sì tí ì pẹ́ tí ó kú tí ó fi ń wá ojú mi mọ́ra bẹ́ẹ̀ ni ọmọ aráyé rí bá inú sọ má bá ènìyàn sọ àwọn eléke pọ̀ ní inú ayé ẹni tí ó bá ń ṣe bí ọ̀rẹ́ ènìyàn nígbà mìíràn kì í fẹ́ni dé inú inú rẹ̀ á máa dùn sí ìṣubú ẹni ìbànújẹ́ a sì débá ọkàn rẹ̀ ní ìgbà ìlọsíwájú ẹni olódùmarè ni ọ̀rẹ́ tí ènìyàn lè gbẹ́kẹ̀lé pátápátá ìbádíẹ̀ ni ènìyàn lè gbẹ́kẹ̀lé láàrin àwọn ọmọ ènìyàn nítorí ojú ni ayé mọ̀ èyí tí wọ́n bá sọ lójú kọ́ ni wọ́n ń sọ lẹ́yìn ẹni èyí tí ó bá tilẹ̀ tún jáde lẹ́nu a máa yàtọ̀ sí ti ìsàlẹ̀ ikùn ènìyàn lásán ni ìfẹ́ pín yà nígbà tí mo bẹ̀rẹ̀ sí fi ojú lé ọmọdé náà kò wá sí ọ̀dọ̀ mi jù bẹ́ẹ̀ lọ mọ́ nígbẹ̀yìn ó di ọ̀tá mi gidigbi nítorí bí obìnrin bá ń wá ojú ọkùnrin tí ọkùnrin kò bá kà á sí ìkórira rẹ̀ á dàbí ìgbẹ́ a máa sọ̀rọ̀ olúwa rẹ̀ ní àìdára kiri a máa pẹ̀gàn rẹ̀ dé ibi tí ó bá lè pẹ̀gàn dé inú rẹ̀ á dúdú sí ẹni náà bí òkú ṣú aró a kún fún oró bí ejò a sì máa gba onírúurú ọ̀nà láti wá ìbàjẹ́ ẹni nígbà tí ó di ọjọ́ kan tí mo fẹ́ jẹun bí ọmọ ọ̀dọ̀ mi ti gbé oúnjẹ kalẹ̀ tí mo fẹ́ bu òkìlì ni aláǹgbá kan jáde nínú àwo oúnjẹ bẹ́ẹ̀ ni ìyá mi ti ṣe oògùn náà fún mi láti ìsà òkú wípé bí ènìyàn bá fi oògùn burúkú sí inú oúnjẹ fún mi, aláǹgbá yóò sá jáde nínú àwo náà. Nígbà tí èyí sì rí bẹ́ẹ̀, mo kí ọmọ ọ̀dọ̀ mi mọ́lẹ̀, mo kó igi bò ó, mo ní kí ó jẹ́wọ́ ibi tí ó ti rí oògùn sí oúnjẹ fún mi. Nígbà tí mo lù ú dáadáa, ó jẹ́wọ́, ó ní ìfẹ́pínyà ni ó mú un fún òun. Mo béèrè bí oògùn náà bá kù, ó sì wí fún mi pé ó kù. Nígbà tí ó di ọjọ́ kejì, mo ránṣẹ́ sí ìfẹ́pínyà kí ó wá bá mi ṣeré, ó sì wá. Nígbà tí ó dé, mo ní kí ọmọ ọ̀dọ̀ mi fi oògùn tí ó fi ránṣẹ́ sí oúnjẹ òun pàápàá. Onítọ̀hún sì ṣe bẹ́ẹ̀, ó fẹ́rẹ̀ má tí ì jẹ òkìlì méjì nígbà tí inú ti gbé.
1: Inú mi o.
0: Nígbà tí ó sì di pé ó ń yí kiri ní ilẹ̀, mo wí fún kí ó máa lọ sí ilé, inú náà ló sì mú pa.

0: ṣùgbọ́n ìbànújẹ́ ni ikú ìfẹ́pínyà tún wá jẹ́ fún ọba nítorí ó di ọmọ méjì tí ó kú fún un léraléra nítorí orí ìbànújẹ́ ti ìfẹ́pàdé ló wà tí eléyìí tún wá ṣẹlẹ̀ ìdààmú púpọ̀ ní nǹkan wọ̀nyí jẹ́ fún ọba ara rẹ̀ kò sì le mọ́ ó bẹ̀rẹ̀ sí í rù ẹni tí ó bá sì rí i pàápàá yóò mọ̀ pé làálàá wà fún un.
1: Ìtàn forítì tí ń gbé inú ihò ilẹ̀.

nígbà tí ó di oṣù kẹta tí ìfẹ́ péyà kú ọba pè mí ní òwúrọ̀ ọjọ́ kan nígbà tí mo dé ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ìsọ ó ní èmi kí oníbùdó èmi ni mo pè ọ́ pípè tí mo sì pè ọ́ lónìí ìwọ náà ni mo lè ṣe bẹ́ẹ̀ pè ní ilẹ̀ yìí nítorí ìwọ nìkan ló lè ṣe nǹkan tí mo fẹ́ ràn ọ́ kí a tó rí erin ó di igbó kí a tó rí ẹfọ̀n ó di ọ̀dàn kí a tó rí ẹni tí ó máa ṣe bí rẹ ó di ọ̀run alákejì ọ̀dọ̀ abàmì ẹ̀dá kan ni mo fẹ́ ràn ọ́ ìní ibẹ̀ yóò sì gbà ọ́ tó oṣù méjì gbáko kí o tó lè padà dé síbẹ̀ mo fẹ́ kí o lọ fún mi ọ̀dọ̀ ẹni tí mo fẹ́ ràn ọ́ ni ẹni tí ń jẹ́ ìtanforítì tí ń gbé inú ihò ilẹ̀ olóògùn ni ìtanforítì ọlọgbọ́n sì ni kò sí olóògùn rẹ̀ kò sì sí ọlọgbọ́n rẹ̀ lóde ayé nǹkan tí mo fẹ́ kí o bá mi ṣe lọ́dọ̀ rẹ̀ nìyí mo fẹ́ kí o lọ bá mi gba nǹkan tí n ó lò fún àìsàn mi yìí nítorí láti ọjọ́ tí ọ̀fọ́ ti ṣẹ̀ mí ara mi yìí kò jẹ́ ara mo ń rọjú jáde ni eléyìí ni yóò jẹ́ iṣẹ́ kínní tí o máa ṣe fún mi lọ́hùn-ún ṣùgbọ́n iṣẹ́ kejì ṣe pàtàkì ju ti ìkíní lọ.

0: fẹ́ kí o lọ kọ́ ọgbọ́n kún ọgbọ́n nípa ìlú yìí. Ọ̀nà tí a ó máa fi ṣe gbogbo nǹkan tí yóò fi máa dára. Ọ̀nà tí àlàáfíà fi máa dé, tí owó sì fi máa wọ ìlú yìí. Àwọn nǹkan méjì yìí ṣe pàtàkì láàrin àwọn ọmọ ènìyàn. Ìlú tí kò bá ní àlàáfíà kò ní ìgbádùn owó. Èyí tí kò bá sì ní owó kò ní ní àlàáfíà pípé. Àlàáfíà wo ló wà ní ilé ẹni tí ebi ń pa? Nítorí náà, nǹkan tí mo fẹ́ kí o bá mi ṣe nìyí. Ìrèké oníbùdó, n kò sì ṣiyèméjì rárá wípé o kò ní jẹ́ kí ojú tì mí, àti pé o máa ṣe nǹkan wọ̀nyí fún mi.
1: Nígbà tí ọba parí ọ̀rọ̀ rẹ̀, èmi náà fún ní èsì. Mo ní, kábíyèsí, agbára wo ni ewúrẹ́ ní níbi tí olóòtú rẹ̀ wà? Àgùntàn lè wípé òun á ṣe bí òun ti fẹ́ níwájú ẹni tí ó ní. Ẹṣin lè pọ́n ju olúwa rẹ̀ lọ. Èèwọ̀ n kò lè kọ iṣẹ́ fún yín. N kò tó bẹ́ẹ̀, n kò tilẹ̀ gbọ́dọ̀ ni. Ẹ̀yin ni mo dúró tì níyìn. Nítorí náà, ibi tí ẹ bá rán mi, n ó lọ. Ṣùgbọ́n kinní kan ni, mo rò pé ìrìn àjò náà yóò gba ìmúra gidigidi. Nítorí ẹni tí ń gbé inú ihò ilẹ̀ kúrò ní ẹni kékeré. Nítorí ìdí èyí, mo fẹ́ kí ẹ wá bí ènìyàn méjì tàbí mẹ́ta tí a ó jọ lọ. Mo sì fẹ́ kí ẹ yan àwọn bíi méjì náà láàrin àwọn oníṣègùn ìlú. Nítorí bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò lè wò yín nínú àìsàn yín yìí, síbẹ̀ ẹni tí ó mọ ewé méjì tàbí mẹ́ta yàtọ̀ sí ẹni tí kò mọ ohun kankan. Èyí tí mo rí tí mo lè sọ nìyí, kábíyèsí, kí Ọlọ́run bùn yín lẹ́mìí. Nígbà tí mo ń bẹ̀ yìí, ọba gba ìmọ̀ràn mi. Ó ní èmi náà ni kí ó pe àwọn oníṣègùn ìlú jọ, kí n yan ẹni tí mo bá rò pé ó yẹ kí ó bá mi lọ. Lọ́jọ́ kẹta lẹ́yìn èyí, mo pe ìpàdé àwọn oníṣègùn, mo sì bá gbogbo wọn sọ̀rọ̀. Mo ní, ẹ kú ìjókòó ẹ̀yin jọ̀mọ́, ọ̀rọ̀ pàtàkì kan ni mo pè yín sí. Iṣẹ́ ńlá kan ló dé tí a máa ṣe fún ilẹ̀ yìí. Ọba ló sì fún mi láṣẹ. Mo rò pé ẹ ti lè gbọ́ orúkọ ìtánforítì tí ń gbé inú ihò ilẹ̀ rí. Ìtánforítì tí ó gbọ́n ju gbogbo ènìyàn, tí ó sì ní oògùn ju ẹnikẹ́ni. Ọ̀dọ́ rẹ̀ ni à ń lọ. À ń lọ kí a bá a lọ kọ́ ọgbọ́n tí ilẹ̀ yìí yóò fi máa ti ibi gíga dé ibi gíga, tí yóò máa ní òkìkí lé orí òkìkí, tí àlàáfíà yóò sì jẹ́ ìpín olùgbé ibẹ̀. Lọ́nà kejì, a ó rí oògùn díẹ̀ kọ́ sí èyí tí a mọ̀ lọ́dọ̀ ìtánforítì. A ó sì ṣe ilẹ̀ yìí lóore nípa bẹ́ẹ̀, àti pàápàá ọba wa. Nítorí náà, nǹkan tí a máa ṣe nísinsìnyí ni pé kí a jókòó, kí a pa èrò. Báwo ni ẹni tí ó máa lọ ti máa pọ̀ tó? Àwọn wo ni kí ó lọ? Ọjọ́ wo ni kí a sì múra àti lọ? Ẹ kú ìjókòó.

0: 105.5 FM. The best and the best.
1: Ètò tẹ fẹ gbọ báyìí òun ni àkókò ìyìnrere láti lè ṣe ìránṣẹ People of God Evangelical Ministries POGEM.
2: Àwọn bẹ́ẹ̀ ṣe rẹ̀ wo, àwọn bẹ́ẹ̀ ṣe mi wo.

0: wo ka to le wole ogo a o be se re wo mo fe se wa lo ti loni o ti rere Matthew ori ketala ese kerin logode ikarun ji logbon so fun wa
1: owe miran ni o pa fun won wipe
0: Jesu pe fun won wipe
1: ijoba orun dabi okunrin
0: ori ijoba orun dabi okunrin kan
1: so fun irugbin rere
0: o gbe irugbin rere ko so ko re
1: sugbon
0: o
1: nigba ti eniyan sun
0: ota re wa o
1: fun epo sinu alikama
0: o ba ti re lo agbe okunrin kan fun epo rere so ko re leyin na ota re wa fun epo sinu alikama nigba ti irugbin rere bere si dagba epo buburu fi ara won pelu awon modo re wa won ba lati so fun pe oga wa irugbin re la ma gbe epo buburu ma ti hu pelu o si da won lohun pe ise ota niyan awon eniyan ni irugbin rere ti oluwa gbe sinu aye awon eniyan lo oluwa gbe saye satani ni epo na o ni ota na to wa fun epo buburu kini epo buburu yi satani wa fun sinu aye wo olugbo mi to ba n da ese epo ni o to ba si se awon kan won ni ti ni olorun ko du si eyi to wa ni iwe galatia ori karun ese kọkandinlogun titi de ese kọkanlelogun epo ni o awon omo odo okunrin yii won bere lowo re pe oga se ki a bere si fa epo tu kuro oga won so fun won pe e ba mi ka Matthew 13:30 ki lo wi
1: e je ki awon mejeji ki o dagba po
0: oga won da won lohun ni e je ki awon mejeji o da papo o
1: titi di igba ikore
0: o
1: ni akoko ikore emi o su wi fun awon olukore pe
0: awon ti awon olukore pe
1: e tete koko epo jo
0: e koko ko awon epo yen jo
1: ke di won
0: ni ti
1: lati finosun won sugbon e ko alikama sinu aba
0: e ko awon yen sinu aba mi wo olugbo mi epo na o fatu ta o dana sun alikama la o ko sinu aba oga won ni e je ki awon mejeji kan jo ma dagba po titi di gba ikore eyin ara mi gba ikore ma nbo olugba labo wa se ikore igba inu o se daju aye nigba na ni o wa fa epo tu lati fina sun won owo eniyan mi idi ti emi ati eyin ta fi ni afani lati wa ti a ko ti fa wa tu o ni won yi o won fi wa sile ni ki gbogbo wa ati awon eniyan rere wa ti eniyan buburu ẹlẹ́ṣẹ̀ àti èèyàn mímọ́ olùsọ ọlọ́run àti ọmọ ẹ̀yìn sátani kájọ máa dàpapọ̀ wọn ní kan sì fìwá sílẹ̀ kájọ máa dàpapọ̀ wọn fún ọ ní àkókò kan fi ronú pàdà kán máa dàpapọ̀ pọ̀ títí dìgbà kórè nígbà táwa béèrè lọ́wọ́ pé wọ́n ọmọ ènìyàn báwo ló ṣe lo ìgbésí ayé rẹ̀ èmi àti ẹ̀yin tó ń gbọ́ mi a ó máa jíyìn lọ́jọ́ kan olùkórè fẹ́rẹ̀ dé ìwọ olùgbọ́ mi tí o kò bá tì ní Jésù ní olúwa àti olùgbàlà rẹ tí o sì ń dẹ́ṣẹ̀ èpò ni ọ ìwọ abanijẹ́ oníkúpani èpò ni ọ ìwọ pa ṣága àti àgbèrè èpò ni ọ ìwọ òpùrọ èpò ni ọ ìwọ tó ń jalè tó ń mú kọmọkan èpò ni ọ aláìlè ìdáríjì ni èpò ni ọ ká má bàá fà ọtú sínú iná ronúpùwàdà lónìí ọ̀làlẹ̀ ìpẹ́jù tètè ṣe àtúnṣe ọ̀nà rẹ lónìí ká má bàá fà ọtú kó má bàá dèrò iná ọ̀run àpáàdì wọn lè jẹ́ kí wọ́n jọ máa dàgbà pọ̀ ọlọ́run rọ̀jò sọ́kú ẹni búburú ó rọ̀ sí tẹni rere torí pé ó fẹ́ kọ́ máa dàgbà pọ̀ ọjọ́ ń bọ̀ kí a wà mọ ìyàtọ̀ láàrin ẹni tó sin ọlọ́run àti ẹni tí kò sí olùkórè ń bọ̀ tí yóò kó àlìkámà sọ́tọ̀ tí yóò kó èpò sọ́tọ̀ tí yóò dáná sun èpò tí yóò kó àlìkámà sínú àbà ìwọ olùgbọ́ mi ká má bàá fà ọtú kó má bàá dèrò náà ràn pàdì ṣe àtúnṣe ọ̀rọ̀ lẹ́lẹ́ ní yá ara rẹ wò gba Jésù ní olúwa tó lùgbàlà rẹ kó tó pẹ́jù fún ọ ọ̀làlẹ̀ pẹ́jù o God bless you. Fún ìgbaninímọ̀ràn àti àdúrà pé nọ́mbà yìí 08088038265 lẹ́ẹ̀kan sí 08088038265.
2: Oníwàásù ni Pastor Mrs. Moji Akinyemi, ẹ ṣe tẹ́ ń gbọ́ wa.

0: pede gbọ pede pede láwùjọ pede pede àwọn kan wà tó ṣe wípé wọn rí àánú ọlọrun gba o. Mo rántí fún ẹmọye ọdún sẹyìn nígbà tó wà ní rédíò ìpìlẹ àkọkọ ní ọba adébímpé ròdù ní dùgbẹ ńbàdàn ó ti yé gbogbo èèyàn bàbá ẹ káàlẹ o.
1: Bàmí ẹ káàlẹ.
0: Ẹ káàlẹ ohun wo lẹ ń gbọ yìí ṣé kìí ṣe alàgbà adésòye ọmọtọṣọ bàbá àgbà bàbá onírírí ayé akakatiri kakakaka bí aka aka àyàn sí aka gbádá ọlá pẹ̀lú ẹ̀rín aka ní onírìjúmọ́ abọ́lá kájọ bí aka olùkakaka tí ka náírà la ìtàn máa bara mímọ́ bí epo òdíkàrà ni ẹ kí gbogbo àgbáyé.
1: Gbogbo àgbáyé
0: adésòye ọmọtọṣọ kí bàbá máa jẹ bàbá èdèrè.
1: Ó dàbí kí bàbá mídòmídò mọ gbẹnu mi kí yìnyín ẹbẹ ṣe dákọ tẹ ti kí àwọn èèyàn bí ìgbà tó jẹ pé mi mo sọ ni òun lóhun ewì ni mbàké
0: ìwúlẹ̀ ẹ̀mọ́ ń bẹ̀.
1: Tọ́bù kí n pẹ́ kúrò tó gbẹ́ni tí ò bá kí ni kúlé ó pàdánù káàbọ̀.
0: Nígbà tí àwọn akéré gan-an yìí dàgbà káwọn òyìn wájú rédíò Nàìjíríà. Bí ọlọ́run jẹ́ ń dàbí ọkùnrin yìí. Adúpẹ́lẹ̀ ọlọ́run. Ní apá ọ̀tún mi níyà yìí ìyàwó Adésòye ọmọtọṣọ wọn wà bí mama wa nínú olúwa ọláwùmí ọmọtọṣọ kùsàrí jákẹtẹ santa soma mọmi ẹkàlẹmà
2: ẹkàbọ
0: sórí ètò
2: àtọkùn ètò gbogbo ẹyin ọmọ nàìjíríà tẹ ń gbọ wà nílé lóko lókè òkun mo kí gbogbo yín náà ní àsìkò tẹ bá ń gbọ wà náà ni mo fi ń kí yín ṣùgbọn ní ti nàìjíríà ń bí mo kí yín pé ẹkàlẹ o bàbá wa ẹ ṣe tẹgbà wá lálejò sórí ètò adúpẹ gan
0: ni ẹ là á mọ lérè ṣìtú ni ẹ mọ pé mi làbúrò ọkọ yín ni pédepéde níyìn ẹ rí ohun yín bó ṣe dùn mọ̀rànmọ́ràn yín ọ̀dà náà bọ̀sùn aláyẹ̀dẹ magic finger ọlọ́wọ́ ọdẹ wà ní kàlẹ̀ ṣùgbọ́n ó ń ṣẹ́jú sí mi pé sáàní pawó wọlé kó tó di pé
1: a
0: wà sẹ́ngẹ̀rẹ̀ sórí ètò ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ wa splash la wà ní ìbàdàn mídòmídò.
3: Àgbo ìfẹ́ special ẹ máa bá wa ká lọ.
4: Flash FM 105.5.
5: Many Indomie wrappers on your table.
6: I'm collecting my Indomie Moments wrappers. I want to win something big.
5: Something big, just like that.
6: Yes, by collecting 10 unique moments inside the Indomie wrapper, anyone can become a winner.
5: I'm going no more. I want to start collecting my own Indomie Moments wrappers.
7: That's right. Don't miss out on my Indomie Moments promo. Collect 10 unique moments and stand a chance to win amazing prizes. Visit www.indomie.ng/my-indomie-moments.
8: Guy, why you dey smile like this? Wetin happen?
9: Cause I don't win trip to go abroad.
10: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
11: Guy, we don't dey talk since. Ha, make I go do my work, eh? We go continue this talk later.
12: Oh boy, you don't talk. Haba, you know the tire.
11: Na the new level be that, oh. This new MTN sachet bundle don't make life easy for me.
12: Brotherly, involve me now. Nah. Make myself dey follow ya like you.
13: Talk until you tire. When you dey on top the new MTN sachet bundles, dial star 312 star 7# and press 2 to start to enjoy from 100 naira. Load am.

0: Ṣade, kí ló dé sí láyọ̀ ní Dómìṣẹ́ ọkùnrin tábìlì rẹ báyìí?
1: Mo ń kó àwọn àkókò yín Dómìmí jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
0: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
1: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nù Indomi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
0: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò Indomi tèmi náà jọ.
2: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomi moment yìí kọjá rẹ̀ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomi.ng/myindomimoment.
3: Out of airtime and you don't have money to top up? Out of data and you don't have money to top up? The GC Bank Airtime and Data Known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime.

0: kọ́dún ẹ̀.
1: Adúpẹ́ lọ́wọ́ Bọ̀sún Aláyànde ọlọ́wọ́ dán ọwọ́ náà yóò máa pawó ni lágbára lọ́wọ́ Ọlọ́run. Àjíǹdára yóò sì máa jẹ́ alàgbà Adésóyè Ọmọ́tọ̀ṣọ́ ẹkú kalẹ̀ lẹ́ẹ̀kan sí pèdèpèdè láwùjọ pèdèpèdè ni bàbá alàgbà Adésóyè Ọmọ́tọ̀ṣọ́. Bẹ́ẹ̀ náà ni ìyàwó wọn wà ní apá ọ̀tún mi ní àyín.
2: Àwọn
1: náà ni màmá wa ní Olúwa Ọláwùmí Ọmọ́tọ̀ṣọ́ ẹ̀ka alẹ́
2: ẹ̀ka bọ̀ sórí ètò
1: àwọn ọmọ wa ń kọ́ o.
2: Àlàáfíà ni adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ẹ ṣe o, ẹkú àtìlẹyìn bàbá o.
2: Olúwa ṣe.
1: Ojú òní yín ti ẹ̀ ní tẹ́ o.
2: Àṣẹ ìgbà.
1: Á bá àwọn ọmọ wa jìnà o.
2: Àmì o.
1: Á ṣoríire láyé o.
2: Àmì o.
1: Tó láti má gbára wa ní àkókò. Ta bá ń sọ̀rọ̀ nípa akíkanjú aṣíwájú nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ tá a yàn láàyò látọdún Nàmí Nalẹ̀ alàgbà Adésóyè Ọmọ́tọ̀ṣọ́ wọn kéré nú ayé o. Ẹja sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Àwọn náà ni àgbà onírírí ayé níbi ìpìlẹ̀ tí bàbá tó ti bẹ̀rẹ̀ níjọ́ níyìn bàbá yìí ẹkú ìrọ̀rí ẹkú ìfaradà ẹkú gbogbo ẹ̀. Kí bàbá kó máa jẹ́ bàbá lọ́jọ́ kọjọ́. Ẹ̀yin ló yẹ ká máa pè ní àgbà ńlá alágbádá alágbà bàbá àgbàlagbà tí Ọlọ́run fún ní làákàyè kára ó lè sa ọmọ kí yín.
3: Lẹ́nu
1: jó ni sa.
3: Lẹ́nu jó ni. Mo ní sọ, mo ní lẹ́nu jó ni.
1: Àmọ́ mi wà Ọláwùmí Ọmọ́tọ̀ṣọ́ ẹ̀ka alẹ́.
2: Ẹ̀ka alẹ́ sà.
1: Bó o ní nǹkan o.
2: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Bí mo ṣe gbóhùn yín lẹ́ẹ̀kan, mo ti mọ̀ pé ẹ̀ ń pèdè lórí afẹ́fẹ́. Eléyìn náà dà.
2: Àwọn dájú wa náà fi sí wa lẹ́nu.
3: Àìsàn rẹ̀ sọ̀nà.
2: Àbí o.
3: Àìsàn rẹ̀ sọ̀nà amọ́lamí awọlá
1: rẹ̀. Àbí o.
2: Àwọn náà fi sí wa lẹ́nu. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ẹ ṣe gan o.
2: Olúwa ṣe.
1: Torí àwọn ìyàwó wa, wọ́n máa ń sábà sọ ohun tó ń bẹnu wọn wípé nígbà míì a lè lọ kó pẹ́ ká má tètè wálé bígbà pé ibòmíì la lọ dákẹ́ sí. Kò dẹ̀ wá rí bẹ́ẹ̀ o. Ẹ mọ̀ pé ẹni tó bá ti ń ṣerú iṣẹ́ wa yìí
2: kò sọ ní dé
1: kò sí òpin ọ̀sẹ̀.
2: Ó yé wa bẹ́ẹ̀.
1: Adẹ̀dúpẹ́ pé ńgbà yín náà ti tọ òun sí ẹ ti mọ nǹkan tí à ń sọ. Ọlọ́run ò ní jẹ́ kó bàjẹ́. Bàbá wa ní ṣókí ṣe rántí ọdún náà lọ́hùn tí ẹ pàdé àmọ́ mi wa tí wọ́n wà ní ṣíṣí nígbà ẹ̀.
3: Tábà sọ̀rọ̀ pàdé. Àní tí sọ̀rọ̀ kan ibi ìfẹ́ àbí ibi.
1: Tẹ ti ẹ̀ kọ́kọ́ pàdé fúngbà àkọ́kọ́.
3: 1978.
1: Ó ti pẹ́ gan o.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀dọ́nà ta ló rìn wọ́kọ̀wọ́kọ̀ lọ́jọ́ yẹn? Ta ló rìn wáyáwáyá?
3: Iná mi ṣe sọ pé àní tí ìsọ̀kan ọ̀rọ̀ ìwọ̀nù àjọ lọ sí the same secondary school àgbàdé ń fákúnlé lọ́ṣọ́gbó.
1: Ilé ẹ̀kọ́ girama lẹ́jọ́ lọ.
3: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ọdún kan náà lẹ bẹ̀rẹ̀?
3: Ọdún
1: kan náà. Kíláàsì kan náà lẹ wà? Ṣé bẹ̀lẹ̀ ti ń ṣẹ́jú síra yín?
3: Ìdá la máa ń dà sí tá a fi kúrò.
1: Mọ́mì wa.
3: Bàtà kú láti
1: bẹ̀rẹ̀. Kálẹ́ lẹ́ẹ̀kan sí.
2: Kálẹ́ sọ.
1: Kí lẹ máa rí sọ sí nǹkan tí baálé yín sọ fún wa? Adésóyè Ọmọ́tọ̀ṣọ́.
2: Ó tọ́nà sọ 1978 ni ká sọ pé a mọ́ra wa.
1: Ta ló gbé súnmọ́ra wọn?
2: Kì í ṣe ilé ìwé kan láti.
3: Irọ́ ọdún ti súnmọ́.
1: Gbígbé súnmọ́.
3: Last paper
2: wa. Ṣé ká sọ ọ náà ni.
3: Ẹbẹ́.
2: Kan tó ṣẹlẹ̀ ni pé a jọ wà ní GS ní form 1-3 àti ní class kan náà. Ṣùgbọ́n ní form 4-5 wọn ìgbà yẹn náà pín arts class, science class, commercial. Àwọn méjèèjì wá fọ̀ sí art class. So class kan náà la jọ wà ń gbà yẹn.
1: Lédè kúkúrú ojú lẹ fi ń ṣèpàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan
2: ìjì èjì tá
1: a yọsẹ̀ lẹ́kọ̀ọ́.
2: Mi ò bá ṣèpàdé kankan gbà náà torí a máa ń jà nígbà yẹn. A máa ń jà gan-an
1: ni. Ló fàjà.
3: Ẹni èbó fẹ́ràn ní tì mọ́lẹ̀.
2: Àwọn náà ló máa ń fà
3: á. Mo gbọ́dọ̀ kí èsì kankan tí yóò pa wá pọ̀.
2: Mo lè wà nínú kí n jókòó.
1: Báwo ni ìjà ṣe dìfẹ́? Èmi ní ìfẹ́ sí eléyìí.
2: Èmi lè wà nínú kíláàsì kí nǹkan jókòó.
1: Kọkàn
2: ṣàdédé wá bá mi. Ó kàn lè ní báwo ló ṣe jókòó bá yẹn. Kí ló kọ́ ẹ bí mo ṣe jókòó?
1: Oníbàárà. Ọmọ akíní kan bọ̀.
2: Èmi àtàwọn ọ̀rẹ́ mi lè máa lọ. ani ori nkan won tun ti kuro won tun ti lo nje ah sha ni jeun ni so bo se so
1: ti ti ala so your mother show e jewo o studio la wa yi gbo aye lo ngba wa kaakiri agbaye e foju se pade afẹ abẹ foju se pade ngba yin
3: gba ton so yin eni teyin ibo feran ni ti imole
1: o ye mi
3: o ti wa lokan mi ti pe bo mi o le lamole
1: bo le se wa la mole
3: ro ma nbuyan ni idota se last paper se epo
1: we ni abe kewi
3: iro idota se
1: igba te so yen ewu ti nbe nu ara yin
3: ewi nbe ojo ta se last paper yoruba 2 eh tori on awon ma o lore kan tan do ma rin to won ma critique won ma nbuyan ni won ma nbuyan ni but emi mo gbara mi le lowo won mo fun mo gbara mi le
2: yes sir
1: mo le ma bu sele ke obu ni yin
2: eh se ri e mo pe ni igba yen se ka so ko omode ife ko omode lo ma nse wa ngba yen e mo pa si ko gba ton ma nko letter in my garden of love in my clinic so ti okunrin ba ko letter si kan ninu wa ngba yen a so fun ra wa pe abo ri lagbaja o ma ko letter si mi atemi atawon ore mi en ta ba ti ri ngba yen a ma bu pe ah ah sogun shakin se bi kini iwo na fe fe yawo kini kan so awon awon okunrin ma nsa fun wa na
3: so en to fa ti mo se fagidi
1: okay
3: mo fagidi rare
1: o ti ye mi o ti ye mi o ti ye mi
3: so do last paper yen ko to di pa bere mo ti wo ta ba pari paper lawun mi mo fe ri o la ma nko paper lo lo ba ku bi iseju mewa bi nkan ti paper pari lo ba lo submit ibi mo ko dende mi na pari mi ti emi na ya lo submit
1: ko ma lo mo yin na
3: olorun lo bodu
1: adupe lo olorun mama wa ninu oluwa ta ba boju eyin oro ten so yi o ti se die o saye ope yo
2: ah adupe lo olorun ba o
1: olorun se
2: adupe lo olorun ba
1: olorun se
2: at least o ti le ni ogoji odun 1983 la pari
1: ogoji odun o ti le ni ogoji odun olorun e se o
2: Jesus se
1: awon omo gan won ti ma loko niyawo
2: adupe lowo olorun
1: ha se ri pe olorun dara si wa
2: oluwa dara
1: beeni beeni tori akoko mo fe ka se ni perete oni awon ibeere kan ti mo fe bi alagba adesoye omotoso awon yen ma so pe won ni ise egbohun safefe ise apedegba yi ta yen laayo yi won ni o ma fun yan ni opo okeke amo owo to n wole sapo apedegba yi lori radio abi television won ni ora jaja agbon o le wanda si baba adesoye omotoso
3: it can only be God's grace ko sogbon ta ri dasi
1: olorun lo le se ohun na lo si nsise
3: ko fa yakun mo se fe korire ko se ma ri be
1: ah
3: olorun lo nse
1: tori ise egbohun safefe baba o n gba asiko apedegba yi
3: beni beni
1: tori mo ranti nigba yen ta ma n wo yin lookan ope ni fun olorun gbogbo n te ba fe se lori radio e ti se ise iwadi yen sile
3: enu agbodo se pe n te ba ti so ekan na ni ko si correction eti gbo ti an ba fi gbo ni ni ni won le fi ni won le fi pa won correct yin so eyin ti balẹ teyin ba se balẹ to ti tuka ko se ko
2: da pe yin tutu
3: pelu sora to peye e ma sora te ba nso e gbodo seyan e gbodo buyan tori nta won ti won gbo
1: owo oda ka to lo si abala keji boju ba yeju ko won o ma se yeun mama wa lawumi omo toso yin le ni
2: bele
1: to kadi re ni ipele ta wa yi mo ni awon eyan ma so pe awon obirin to po ma fife han si awon okunrin apedegba yi lori radio ati television
2: ben
1: ogbon wo le wa nda si ti o fi ni fa ija boye n lo sibi kan ti bale yin teju mo obirin kan ti o tete gboju ko nbe
2: awon ma ndiju ni temi ba ti wa lodo won
1: won gboju segbe
2: won gboju segbe won ma face
1: e je wole ro
3: street
1: court la wa yi o
3: high street
2: tori
3: o ma nbe mi ki ma ndiju ni te ba ri
2: ika
3: to ti ba ri pe n wo
2: ibi temi ti joko segbe won so ika mi ti ma n wa ready ready made ni
1: o se won gbo ji se gbe to ma gbo ji se gbe ki de ma se
2: eyin wa le kan na ni
1: olopade
2: e ko ju sodo ani akini o igbo nkan kan ma le mi na mo be
3: to ma wa be pe o se kin kuku diju ka ma lo yo ma be ni pe ki ma diju o
1: adesoye omo to so olawumi omo to so won ni arise larika arika ni baba regun iregun ni baba sele sele ni baba seba iwaju le ma lo e ni pada se I'm lossy, Ipele Kejita, Penny, Bojuba, Yeju, Kongo, Mashi, Yon, Baba, and let Grand Lelani say, You mefa, pretty. Our taco toy, very mefa, so do ya woe, ewa pada wole, lati fi eri, very mefa, tabi ya woe, mole, boya yo tase, and before you don't say, Oh, that very pray. Pelu be se tun sise kan na yi gbogbo ele gba
3: o ti e tin lo
1: se ka mu ipele kan si abi meji ka to ma tesi waju e se ti en gbo wa splash la wa ni badan agbo ife
0: special oku akoko radio adani badan
4: agbo ife special e ma ba wa ka lo
5: splash fm 105.5
6: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
7: Yeah, mo gbe o. Data ti mo sese se ma ti to.
6: Se mi o so fun e.
7: Jara e. Ma je ki phone e ma fi data re se ogle. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
6: Ero ibanisoro lato le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
7: Je igbadun data re ni wele mu. Leave it 100 MTN.
8: Ite meji omi orombo lemon ni. Sugar eduko ati iyo.
9: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
8: Àpòpọ̀ tí mo fi ń fún eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òróǹbó lẹ́mọ́nì tí ó ń fún eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
10: Bíbi tágbò méjì bá ti ń fìwó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rọ́jú láyà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀ lò ó. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéròǹkè

0: níbi táwọn olùyẹ̀nẹ̀ náà ti jọ mọ́ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gòde lágbére ìdárayá ẹ̀yìn aráalé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti jẹ̀gbádùn abala gbéná wojú ẹ̀ kíni máa fà á já olórí sport máa já wa lọ jọ.
1: Ìdùnnú bá ní ìrò ní Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
2: Ọkọ ìyàwó, gé ìyàwó ẹ mọ́ra.
1: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọ lórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀síjọ wà.
2: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
1: Nísìnyí, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá 20 sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite pàkí 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
3: Flash FM 105.5

0: ọpẹ pàtàkì lọwọ àmúlàgà
1: tó
0: dúró tó mẹyìn dúró lókè ẹnu ọpẹ lọwọ bọsùn aláyẹdẹ magic finger ọlọwọ dan studio manager kó tó di pé à ń lọ sí abala kejì àwọn ìbéèrè tí a máa takùtó sí màmá wa ọláwùmí ọmọtọṣọ ìyàwó bàbá dẹsì kò ní bàjẹ láéláé pédépédé lọkọ àtìyàwó eléyìí gan ó tún lé kéńkà kó tó di pé a wọnú ìpele kejì yìí mo kí gbogbo ẹyin tẹ ti ń dúró dè wá níkànnì ìbánidọ́rẹ̀ẹ́ àgbáyé tá a mọ̀ sí facebook àti ẹyin tẹ wà ní tiktok ẹ ṣe ẹkọ àtìlẹyìn gbogbo àwọn kan tẹ ń tẹ tí a sì ń rí kà ó múnú wa dùn ṣùgbọ́n ẹyin lẹni ìbéèrè àkọ́kọ́ kí n tó máa lọ sọ́dọ̀ màmá wa ọláwùmí ọmọtọṣọ ṣé ẹyin náà àtọkùnrin àtobìnrin iṣẹ máa ń rí àwọn nǹkan tó máa ń kọ sórí facebook pé apply now béèrè fún owó ìrànlọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára facebook kí ló dé tí irú àǹfààní ọ̀yà apply now béèrè owó èlò ló fẹ́ kí ló dé tí irú àǹfààní yìí kì í sábà já sówó ṣé gbogbo ìkéde apply now kí ẹ gba owó lójú ẹsẹ̀ lórí facebook ló máa ń jẹ́ òfégè ni ìyẹn ni ìbéèrè tí a ní fún yín màmá wa mo fẹ́ kẹ́ ẹ tún ìjókòó jó ìbéèrè àkọ́kọ́ leléyìí bí ọkọ yín bá wà lórí rédíò tí wàá jẹ́ àkókò tí wọ́n ń ṣe atọ́kùn ètò lọ́wọ́ bíi program anchor tàbí máa ń pè ní presenter tí ẹ sì fẹ́ sọ ọ̀rọ̀ kan pàtàkì fún baálé yín ọgbọ́n wo lẹ máa ń dá sí ṣé ẹ máa pè pẹ̀lú ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ ni àbí ẹ máa chat lórí whatsapp ọgbọ́n wo lẹ máa ń dá bóyá ẹ fẹ́ sáré sàn kankan fún wọn tí ó sì ní dí wọn lọ́wọ́ lórí iṣẹ́ atọ́kùn ètò lórí rédíò tí wọ́n ń ṣe lọ́wọ́.
2: ọ̀nà méjì ni sà.
0: ẹ̀ṣẹ̀ á wò máa.
2: ìkíní ni pé tí wọ́n bá ń ṣe program lọ́wọ́ ṣé n pé wọ́n máa ń polówó ọjà ní àsìkò ìgbà kan so lásìkò gbà yẹn mo lè lò láti pe ìkan lára àwọn ọmọ tí wọn jọ wà ní studio ìyẹn lára àwọn tó jọ ń ṣe àwọn ọmọ wọn tó máa ń tẹ̀lé wọn ṣá pé tó bá mi sọ fún dádì pé mo fẹ́ sáré bá wọn sọ nǹkan kan ìgbà míì dẹ̀ ni mo lè send text message sórí whatsapp wọn even àwọn lè máa ṣe pé tó máa ń ṣe program wọn lè máa ní time àti wòrú nǹkan báyẹn
0: bẹ́ẹ̀
2: ni tèmi á ti sọ fún kan lára àwọn boys wọn pé sọ fún wọn pé tó máa ti ń polówó ọjà kí wọ́n sáré wo whatsapp message ó ṣe jẹ́ nìyẹn sà.
0: ẹ̀kú làákàyè
2: yes,
0: ìbéèrè kejì ǹjẹ́ ẹ lè rántí ohun mánigbàgbé kan tí baálé yín máa ń sábà rántí nínú ìrírí wọn gẹ́gẹ́ bí agbóhùnsáfẹ́fẹ́ látìgbà tí wọ́n ti wọnú iṣẹ́ atọ́kùn ètò olóòtú àti gbogbo ohun tó jẹ mọ́ rédíò ṣé ìbéèrè yẹn yé yín.
2: kò yé mi dáadáa pé
0: ṣé
2: lórí ohun mánigbàgbé lórí rédíò.
0: ǹjẹ́ ẹ lè rántí ohun mánigbàgbé kan tí baálé yín máa ń sábà sọ fún yín nínú ìrírí tí wọ́n ti là kọjá gẹ́gẹ́ bí apèdègbàyè gẹ́gẹ́ bí olóòtú tàbí atọ́kùn ètò tó ṣe pé wọ́n ti sọ láìmọye ìgbà fún yín lórí ìdojúkọ ìrékọjá ìlàkọjá ìpèníjà ẹ lè sọ méjì ní ṣókí pé tí ò bá jẹ kan àjẹ kan.
2: tó ẹ ṣe atọ́kùn.
0: ẹ ṣe mà.
2: àwọn ìgbà tí mo kàn rí pé bóyá àwọn ìpèníjà ó wá ní àsìkò ìgbà kan pàápàá ìgbà tí wọ́n kúrò ní rédíò nàìjíríà tí wọ́n lọ sí abẹ́òkúta ni wọ́n kọ́kọ́ lọ ń gbà yẹn ṣé mo gbogbo oríṣiríṣi nǹkan tójú wọn máa ń rí.
0: wọ́n máa ń sọ fún
2: un ẹ̀yà
0: adaṣọ wò yókù ìjà tún lè rí nǹkan míì pé tí ò bá jẹ́ yẹn kọ́ wọ́n máa ń sábà sọ fún yín tó dẹ̀ wàá jẹ́ nǹkan tó túbọ̀ ró wọn lágbára títí dòní.
2: ó dà pé irú nǹkan yẹn náà ni.
0: ọ̀dà bàbá àbàdàn ìbéèrè kẹta àbí kí ni àpẹẹrẹ tí ẹ máa ń rí nínú ìṣesí baálé yín tẹ́ ẹ fi máa ń mọ̀ pé inú wọn dùn sí bí wọ́n ṣe ń wọlé.
2: tí wọ́n bá ń bọ̀ láti ta tẹ́ bá rí pé wọ́n máa ń ra oríṣiríṣi nǹkan bọ̀ pàápàá fún àwọn ọmọ lẹ́nu ìgbà míì náà dẹ̀ ní láì bèrè lọ́wọ́ wọn kàn lè transfer owó sí àkáǹtì mi.
0: Eh, wọn kí ń ra nǹkan olómi ọsàn fẹ́yìn ni.
2: Ìyẹn máa ń ra náà, ó ní fẹ́ sí owó ju. Wọ́n sá ra bí wọ́n ya supermarket.
0: O ti dá báwọn.
2: Wọ́n rọ oríṣiríṣi.
0: Bàbá àdá ìbéèrè kẹlò.
1: Ìbéèrè kẹrin.
0: Ọlọ́ba yìí, tí baálé yín bá fẹ́ fún yín lówó. Aha, I love this question, very technical indeed. Tí baálé yín bá fẹ́ fún yín lówó láti gbọ́ bùkátà mọ̀lẹ́bí, ṣe transfer ni ọkọ yín máa ń ṣe sí yín ni, àbí cash yẹn owó bébà gangan ni wọ́n máa ń kà fún yín pé my dear, olówó orí mi ẹ gbà o fún àwọn nǹkan tí a jọ sọ pé ẹ máa rà.
2: Transfer ni wọ́n máa ń ṣe fún mi.
0: Ọmọ ìlú wo ló ń jẹ́ transikua yẹn lọ? Títa owó látàpọ̀.
2: Tọ́.
0: Bẹ́ẹ̀
2: ṣe pé yẹn gan-an náà ni.
0: Ìbéèrè karùn-ún, báwo ni ọkọ yín ṣe máa ń kí ara wọn ní oríkì-orílẹ̀? Tàbí pé ẹ̀yin gẹ́gẹ́ bí ìyàwó wọn, bóyá ẹ mọ oríkì-orílẹ̀ bí méjì mẹ́ta, ọmọ ọgbá, ọmọ àwo, ọmọ kòkó bàbá ìsásun, ọmọ ṣàkìtì wọ́n-ìn-wọ́n-ìn, ọmọ àrídẹgbájẹ́, ọmọ láwọ̀ya, ààrẹ àlàó tó ní gbóbì tó láàjùmọ̀dá, ọmọ láwálé àbílẹ̀rọ̀rọ̀ lẹ́dọ̀ di ààrẹ mi dáwọn orí ẹ̀rọ ọba ìlàrí mọ̀ sókè kéré ọkàn lóhùn ọba bàbá ṣọ̀run.
2: Kábíyèsí o.
0: Bẹ́ẹ̀ kí n kí ọkọ yín ni, bí oríkì orílẹ̀ bí méjì kan.
2: Èmi ò mọ oríkì orílẹ̀ kankan. Kan tẹ́mi kan máa ń sọ ni pé irú kan lè ní àkànmú jí. Olówó orí ọkọ̀ àdùnní.
0: Irí mi sì ń wú.
2: Báwo lèmi ṣe máa ń kí wọn nìyẹn?
1: Ìyún náà ti
0: tẹ̀. Ẹlẹ́kẹ̀ẹ́fà mi.
1: Bẹ́ẹ̀ orí ẹ̀kẹ́fà tó káàdì ẹ̀lẹ́.
0: Ó lọ báyìí. Ǹjẹ́ rántí ọjọ́ tí ọkọ yín tó fọwọ́ kọ yín lọ́rùn kẹ́yìn? Mido wàhálà àti yín gan pọ̀.
2: Tó ń fọwọ́ kọ mi lọ́rùn.
0: Ẹ jẹ́ ká ṣe báyìí.
2: Dasa.
0: Nǹkan méjì làwọn obìnrin máa ń nífẹ̀ẹ́ sí látọ̀dọ̀ baálé wọn.
2: Bẹ́ẹ̀ni.
0: Fífọwọ́ kọ́ lọ́rùn àti hugging, dídì mọ́ra ẹni gbàgì. Èwo ni ọkọ yín máa ń dìbò fúnnú méjèèjì?
2: Ṣẹ̀rí ní àràárọ̀. Lónìí àràárọ̀ yìí ni wọ́n sì fọwọ́ kọ́ mi. Ìyẹn ni tí máa ti kí wọn àhẹ́kàárọ̀ sà.
0: Fífọwọ́ kọ́ ni lọ́rùn.
2: Wọ́n wá wà mí mọ́ra.
0: Kí dídì mọ́ra ẹni láàrin ọkọ àtìyàwó pàpà kókó ẹ̀ iṣẹ́ yẹn ni.
2: Èmi ò túbọ̀ yẹn o.
0: Yẹn ni eléèbó ń pè ní hugging.
2: Ọ̀là ni wọ́n máa ẹ̀rọ like okay sí. Bóyá
0: ajá fífọwọ́ kọ́ ni lọ́rùn yẹn lè ní máa ń jẹ́ kírí èèyàn ó wú.
2: Àárọ̀ yìí wọ́n sì ṣe fún mi.
1: Ìfọwọ́
2: kọ́ mi.
0: Ẹ̀yin èèyàn wa, ṣé ká gbé ìpolówó ká pe bàbá kán wọlé àbí ká máa tẹ̀síwájú? Ọ̀dà náà tó ẹ̀yin èèyàn wa, kí bàbá máa wọlé bọ̀, kí bàbá máa jẹ́ bàbá o. Lọ́gùn lẹ́kọ̀ọ́ dé.
3: Adéṣọ́yè
0: dé. Ọmọ́tọ́ṣọ́ dé. Nẹ́sì bàbá.
3: Bami. Ẹ ti ń wọnú ibẹ̀ yẹn lọ. Mido.
0: Náà wọ́n ń gbé wa ni.
3: Orí mi, ọlọ́run là ń rí wa ní à.
0: Adúpọ̀lọ́ wa lẹ́hùn. Ẹ̀jẹ̀ a ṣe pápápá. Ìbéèrè àkọ́kọ́ tí a bi ìyàwó yín nígbà tẹ́ ẹ̀ sí ń bi lélẹ́yìí. A bi wọ́n pé bí baálé yín wọ́n bá wà lórí rédíò, ìyẹn ẹ̀yin alàgbà Adéṣọ́yè Ọmọ́tọ́ṣọ́ kí bàbá máa jẹ bàbá. A ní bóyá ń darí ètò lọ́wọ́. As a program anchor, àbí atọ́kùn ètò lórí rédíò, tí ó sì wá jẹ́ pé ìyàwó yín fẹ́ sọ ọ̀rọ̀ kan pàtàkì fún ẹ̀yin tó jẹ́ ọkọ wọn, tó ṣe pé ẹni láti ṣe ní pàjáwìrì, ọgbọ́n wo ni wọ́n máa ń dá tí wọ́n á fi lè rí ọ̀rọ̀ yẹn sọ sí yín, kẹ́ ẹ lè tètè mọ̀ kó tó di pé ẹ kúrò ní studio, ọgbọ́n wo ni wọ́n máa ń dá sà? Tó bá pọn dandan pé kí wọ́n sọ nǹkan kan fún yín tí ẹ ní láti mọ̀ tí ó sì ní dí iṣẹ́ atọ́kùn ètò tẹ́ ń ṣe lọ́wọ́. Ọgbọ́n wo ná máa ń dá?
3: A send message sí.
0: Níbo ni wọ́n á send message yẹn sí?
3: Ọ̀nà méjì ni. Yóò tún send sọ́dọ̀ ìkan lára àwọn aláìmí tó mọ̀ pé close mọ́ mi.
0: Ọmọ ìlú wo ni aláìyẹ sà?
3: Ọmọ ìlú ni yóò jẹ.
0: Ok, ọ̀kan lára àwọn èèyàn tẹ́ ń kó ṣiṣẹ́.
3: Bẹ́ẹ̀ni.
0: Àwọn náà ti di èèyàn ńlá báyìí.
3: Ọlọ́run ṣeun.
0: Ọpẹ́ ni fọlọ́run. Bàbá Ìbàdàn, ìbéèrè.
1: Ẹlẹ́ẹ̀kejì.
0: nje le ranti ohun mani gbagbe kan abi mommy pe nje le ranti nkan mani gbagbe kan ti bale yin ma nsaba ranti ninu iriri won irekoja ila koja idojuko ipenija nu ise igbohun safefe to se pe bi gbo nkan te la koja lasiko kan te ma so fun yawo bye bye kasha bye kawodi o ba se se yokan
3: ah well mi mo mi mo se kuro ni radio nigeria
0: e ma so fun won
3: ah iro ngba mo kin to kuro a mo kin to kuro
0: eh
3: igba yen
0: mo mo la pe jo baba bada
4: Iketa
0: lo bayi abere lowo madam pe kini apere ti won ma nri inu isesi eyin te je bale won ti estefi ma ti awon fi ma mo pe inu won dun bi won se n wole boya ti jade lo so ke wa wonu le pada kini apere ti awo yin ma nri ti won fi mo pe inu baba dun o inu yo si dun kale ni
3: amen
0: mama inu yo dun kale ni gbogbo awon omo ti olorun loyin fun lati pe wa saye won asorire
2: amen
0: awon omo won yi ni olorun fe lo fun igbe soke oruko molebi yin kakiri agbaye
2: amen
0: bo se ma ri ni oro jade
4: ase
0: tele
3: baba
0: baba
3: ti ma nri abi ti awon ma nri pe inu
0: baba baba
4: baba po de senu re
0: e n wole bo e n wole bo kini apere ton ma nri pe ah inu baba dun boye se nkan kan tori pe n jade bo lati gboro
3: se o se n ba ti won ba ni adun ni mi o
0: eh
3: eh adun ni mi o
0: ko se owo ofo le fi wole ko si nkan kan pe boya
3: ah
0: bosu ala
3: ya ni
0: to fi mo pe de dun
3: mo we mu kan ti a le fenu je wole
0: se fenu je wole nikan ni ki se fenu mu e mu kan
3: lo ati fenu je fenu mu papo atem to ba te
0: baba ba le ewo lo kan ibere kerin abi ti ba le yin ba fe abere mommy pe ton ba fe fun yin lowo lati gbo bukata molebi ti o ni gbasiko se e man transfer owo si yawo yin ni abi owo cash
3: transfer ni
0: transfer ni
3: se mi ti transfer leni na
0: bo so ala ede ara oju se tokunrin wa gba gege bi ba le ni wa ma transfer na ni I need le transfer ibi 13 transfer kan to da ko ni gbe nbe
2: ami o
0: wa na sa mi e ewo lokan
4: ibere karun
0: o lo bayi ati fe setan bawo ni oko yin se abere lo mo mi pe bawo ni bo ni won se ma bawo ni oko yin se ma ki ara won ni ori ki orile ati pe awon gege bi enikan njo ni bo won se ma lo ori ki orile omo gba omo awo omo koko baba asasun omo sakiti won won ela sa gbaro
3: en ba ji laaro
0: gan
3: en omo ba nki mi nki
0: eh
3: ji oloya adibo ke so yesu ru se ogun lu gbeti mo mi ku nugo wa nki mi nki
0: e ran ti mo se ma nki yin to ma je kori yin wu
3: to ma je kori mi wu le akamuji
0: oloye mo fe gbe yen I say what akamuji
3: oloye adiboke so yesu ru emi na ma tun wa nki ma kia kiwo ikirun
0: eh ada ibere kefa papapa ka to ma lo si eka ipolowo oja se ntete so baya bi o lo bayi nje eran ti abe lowo yawo yin pe olawo mi omo toso ani nje eran ti ojo ti ba le yin to fowo ko yin lorun keyin abi nse le ma ndi mora yin papa koko tawon lele bo npe ni hugging nje eran ti gba te fowo ko yawo yin lorun
3: mo si fowo ko loni
0: ago melo
5: Ti le to bo kulojun. Eh wa pari e pele mo fofun idile yin o ni daru
2: amen
5: hello dada no aye
0: ino bere mefa
5: ogbe fe fa na lo lo ko ni bi an so won wa wi to ni kankan baba e pe fun
2: amen o e
0: se ala praise the lord
2: hallelujah
0: take it bill
5: allah wa wa
0: e le ka lo si e ka ipolowo ja ko to di pe e se gosa ah oju oni ti e ni te ah mo gbadun riri yin ah e se e ko afomo ni e se ko ni baje lai lai e ba nkan won mo
2: awon
0: na gbo wa lowo lowo bayi 105.5 fm splash lawa ni badon
5: e se bosun alayan de ja loju oja nta gba rowo ba ka enu osoro ni nbo yo ma pa won le ni
0: logun le ko de baba lalu bosa

0: The best and the best.
1: Ayé wa ń bọ̀ tán, fún ẹnìkan wà, Jésù ni orúkọ ẹ̀, mo jù ayé lọ, ó ní àmì wọ̀nyí, ó mọ̀ bá àwọn tí ó gbàgbọ́ lọ ní orúkọ mi, wọ́n mọ̀ bí àwọn ènìyàn sì jáde, àwọn tí ó gbàgbọ́, wọ́n mọ̀ bí èdè tuntun sọ̀rọ̀.
2: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run, ajíhìnrere tí ń bó ló wá ti fẹ́ òjò, olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
3: Ẹ jẹ́ àgbàdo à, Ọlọ́run ayérayé adúpẹ́ fún oore ọ̀fẹ́ àti àǹfààní tí ẹ fún wa lónìí láti tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà fún gbogbo olùgbọ́ ọ̀rọ̀ rẹ lẹ́nu mi lónìí, wípé kí ọ̀rọ̀ rẹ kó la ipa nínú ọkàn wa, kí òye ọ̀rọ̀ náà kó yé wa yékéyéké, àti ẹ̀mí olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kàdí aláyọ̀ kàdí alábùkún fún lórúkọ Jésù Kristì náà, Olúwa wa. Amen. Mo mọ̀ láyọ̀ láti mú ọ̀rọ̀ Ọlọ́run wá fún wa lónìí o. Ètò yìí náà ni ètò ẹ̀kọ́ Bíbélì. N tá a sì ń ṣe lórí ètò ẹ̀kọ́ Bíbélì ni láti kọ́ wa lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún ìdàgbàsókè wa nú ẹ̀mí. Tí mo sì fẹ́ mú wá fún wa lónìí fún ẹ̀kọ́, òun náà ni tí mo pe àkórí rẹ̀ ní ìhìnrere Jésù Kristì. Ìhìnrere Jésù Kristì. Kí sì ni ta fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ nú ẹ̀kọ́ yìí náà ni kí tilẹ̀ ni túmọ̀ rere gan. Mo pé ọ̀pọ̀lọpọ̀ wa ta jó nígbàgbọ́ náà láti gbọ́ èdè yẹn rí. Ìhìnrere, ìhìnrere, àwọn wàásù ìhìnrere, ẹ lọ wàásù ìhìnrere. Àwa gan tá a ti bó ṣe ṣe kó o máa gbọ́ ètò yìí náà lónìí o, kó ṣe pé òun so nígbàgbọ́ tàbí o ti ìdo nígbàgbọ́ náà. Torí mo gbàgbọ́ nú ọkàn mi wípé bó o bá ti ń tẹ́tí gbọ́ ẹ̀kọ́ yìí, Ọlọ́run ó bá ọ sọ̀rọ̀, ẹ̀mí Ọlọ́run ó ru ọ sókè láti pé kíwọ náà ṣe kíni kó o fi gbàgbọ́ rẹ sínú Jésù Kristì. Bó ọ̀pọ̀ wa la mọ láti gbọ́ èdè yẹn, ọ̀rọ̀ yẹn rí, ìhìnrere. Ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ kó ṣe ni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ ni ò tilẹ̀ mọ túmọ̀ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ò mọ túmọ̀ ẹ̀. So n ta fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ nú ẹ̀kọ́ yìí nìyẹn o, kí ni ìtumọ̀ ìhìnrere Jésù Kristì, àti pé kí ni Bíbélì sọ o nípa ìhìnrere? Kì í ṣe n tí ẹnìkan sọ tàbí n tí ènìyàn rò, ṣùgbọ́n kí gangan ni ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ìhìnrere Jésù Kristì? Ẹ jáwo nú Bíbélì mọ̀mọ́, ìwé Rómù orí kìíní, ẹ jáwo láti ẹsẹ̀ 16 yẹn, ẹsẹ̀ 16, Rómù orí kìíní, ẹsẹ̀ 16. Ó ní nítorí èmi kò tijú ìhìnrere Kristì. Ẹ jẹ́ rán wa létí wípé ẹni tó kọ ẹsẹ̀ Bíbélì yìí, òun náà ni Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì, o lẹ́tà rẹ̀ tó kọ sí àwọn ìjọ Ọlọ́run ní Rómù ni o. Kí sì ni tó sọ nínú ẹsẹ̀ yẹn? Jẹ́ kà lẹ́ẹ̀kan sí. Ó ní nítorí èmi kò tijú ìhìnrere Kristì, nítorí agbára Ọlọ́run ni sí ìgbàlà. Ó ní agbára Ọlọ́run ni ìhìnrere sí ìgbàlà fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́, fún Júù ṣáájú àti fún Héléènì pẹ̀lú. Mo sì padà bọ̀ wá ṣàlàyé ìtumọ̀ Júù ṣáájú àti Héléènì o. Ẹ̀sùn ẹ̀sẹ̀ àmọ́ bá pẹ̀ mọ́ tẹ̀lé ẹ̀kọ́ ìlọba ṣe ń bá àbọ̀ yẹn. Ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ 17:17. Ó ní nítorí nínú rẹ̀, ìyẹn ni pé nínú ìrere yẹn, li òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́, gẹ́gẹ́ bí a ti kọ́ pé ṣùgbọ́n olódodo yóò wà nípa ìgbàgbọ́. So nǹkan lákọ̀ọ́kọ́ tí mo fi àdìmú nínú ẹsẹ̀ Bíbélì yẹn ni o, ẹsẹ̀ 16:16, ó ní èmi kò tijú ìrere Kristì. So nǹkan lákọ̀ọ́kọ́ tá àkọ́kọ́ tó yẹ á fàyọ níbẹ̀ ni pé ìhìnrere jẹ́ ìròyìn rere nípa Kristì. Ó jẹ́ ìròyìn rere nípa Kristì. Ẹ jẹ́ mọ̀ pé èdè yẹn ìhìnrere. Wọ́n papọ̀ ni ọ̀rọ̀ méjì ni wọ́n papọ̀ níbẹ̀ yẹn o. Ìròyìn rere ni wọ́n papọ̀, ló wá di kíni o? Ló wá di ìhìnrere. So yẹn ni pé ntá ó bá pè ní ìhìnrere Jésù Kristì pé mo lọ wàásù ìhìnrere lónìí, mo wàásù ìhìnrere lánàá, àwọn kan wàásù ìhìnrere fún mi. Tí ó bá jẹ́ ìhìnrere lóòótọ́, ó gbọ́dọ̀ jẹ́ ìròyìn rere o. o gbọdọ jẹ iroyin rere nipa tani o nipa Kristi Jesu ejabo pe iwe owe lo mo so nkan kan iwe owe yen e je nka fu iwe owe ori ke dogma 25 ni ese ke dogma yen e gbọ nkan ti bele so nbe yen ni o ni bi omi tutu si okan ti o ngbe ngbe be ni ehin rere lati ilu okere wa bi omi tutu si okan ti o ngbe ngbe be ni ehin rere lati ro ilu okere wa mama ijo ti ati sele ri to je pe boya oru mu gan ni bi se re ni tabi nu le leni kan wa de lo mu lo ba lo iko mo re ba bu omi tutu wa ni tabi funra re lo ra pure water tutu to se won daada tabi tabi boya o ti eleri dodo kan ni lo lo wa to tutu to mu omi yen ofun tin gbe o gidi o inu oru lo wa igba to wa mu omi yen kilo sele si o lara ti o kilo sele sagu ara re momo okan re se kini o okan re bale ara re wale inu re tutu dada aha se ri nti oluko iwe owe yi to nfe to fe fa yo ninu ede to lo nbe yen e je nka le kan si o ni bi omi tutu si okan ti o gbe ngbe be ni rere lati lo okere wa ohun to fe fa yo ni pe se ri in to ma sele nu agu ara eniyan nigba to ba mu omi tutu tori o ngbe to ngbe be gege na ni irere je nigba ti eniyan ba gbo irere Jesu Kristi yani wipe gbogbo eyan to wa laye yi o ngbe kan wa ninu okan eyan o ipo ngbe kan wa ninu okan gbogbo eda laye ta si lo fi ongbe yen si sinu okan eyan olorun ni tori be le je amo wipe ti oluwa ni le ati ekun re aye ati ohun gbogbo to tedo sinu re so gbogbo ti olorun da lo ni ipo ngbe yen papa julo eniyan to je kini o to je ade lori ohun gbogbo ti olorun da e je mo pe igba ti olorun da da mu yen ni we iwe jeresi ori keji bele so fun wa pe olorun mo lati nu amo leyin igba ti olorun se ti mo eniyan lati nu amo kini bele so pe olorun se yen o ni olorun mi emi inu re sinu amo yen iyen ni pe ati odo olorun ni eniyan ti se wa so tori pe o je wi pe ati odo olorun ni gbogbo eniyan ti se wa yen ipongbe kan wa to wa ninu gbogbo eda laye ipongbe lati mo eleda ipongbe lati mo aseda abalajo to se pe opolopo eyan loni lo nwa orisisi ona lati wu olorun opolopo eyan loni lo wa ni orisisi ona lati sin olorun eredi ti opolopo esin fi wa laye loni niyan tori pe ipongbe kan wa ninu oko eniyan lati mu eleda re lati mo aseda sugbon kini solution kini dawun olorun si ibere to wa ninu okan gbogbo eda laye lati mu eleda ihirere Jesu ni o ihirere Jesu ni o o ni bi omi tutu si okan ti o gbe ngbe be ni ihirere lati ilu okere wa so won alakoko ti mo fi ademo niyan o wi pe ihirere je iroyin to se pe ti eyan ba gbo yo tan o ngbe re yo se kini mama yo tan o ngbe re to ba gbo ire nipa Jesu kese o ngbe okan re lati wo olorun o ngbe okan re wi pe to ba ti le fi aye ile loni pe o ni segbe kini solution kini dawun olorun si ipongbe yen irere Jesu kese ni o irere Jesu kese ni o kini dawun olorun si ipongbe to wa nu okan yen pe temi na ba fi aye le loni won o ma fe jona temi na ba fi aye le loni mo fe ki temi sa fe fe re ba se bon so ihirere Jesu kese ni dahun si ibere yen so in ta fe wo nu eko yin niyan o ki ti le ni a fe si atupale bibeli se salaye ihirere yi sugbon mo fe eja pada eja to pada o si iwe Rome ta tin bo yen iwe Rome ori kini ese ikerindinlogun o ni nitori emi ko tiju irere Kristi nitori agbara olorun ni si igbala fun olukuluku eni ti o gbagbo so nkan lekeji ta o tun fa yonu ese beli yen ni wipe irere Jesu kese o na ni iroyin to se pe o ni agbara lati so eniyan di eni igbala o ni agbara lati so eniyan di eni igbala to ba dola a tun tesiwaju nu eko yi mo pe o ni alabokofu

fún àlàyé ìdáhùn sí ìbéèrè tàbí láti ṣe onígbọ̀wé ètò yìí ẹ kàn sí wa lórí nọ́mbà yìí 081-633-09793 lẹ́ẹ̀kan sí 081-633-09793 ẹ tún lè dáwọ́lódù ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì jésù níbi gbogbo.

0: A ti de padà o.
1: A de padà.
0: Agbo ife.
2: Special.
0: Lẹ́ṣẹ̀ àní àní, a mọ̀ pé káàkiri orílẹ̀-èdè àgbáyé, iná ilẹ̀ ti ń tẹ́tí sí wa, agaga ibi ìyówù tí ẹ bá wà tó bá jẹ́ orílẹ̀-èdè tó jìnà gbá sí Nàìjíríà táwa ti ń sọ̀rọ̀ nìbàdàn nílé Olúyọ̀lé, ó rọrùn púpọ̀ ẹ sá lọ sí Radio Garden,
1: kẹtẹ
0: Splash 105.5 FM, fẹ́lẹ́lẹ̀ ńbàdàn, iná ni ò bá lẹ́jọ́ ná. Tó ẹ̀yin èèyàn wa, a ti bọ́ sí ìpele Òkòtó Ìfẹ́. Òkòtó Ìfẹ́ talẹ́ yìí, ó dàbí ẹni pé
1: ìkìlọ̀
0: tó lágbára ni. Òkòtó Ìfẹ́, ẹ jẹ́ àtakò tó fẹ́ kó lè yéra wà.

0: ojú bá yẹjú ì.
1: Ẹ ṣe òkòtó ìfẹ́ ibẹ̀ náà ni a bọ́ sí yìí. Ọpẹ́ ni Fọlọ́run tó ń fún wa lára ìdá lọ́sọ̀ọ̀sẹ̀ tó jẹ́ pé tá a bá ti lè gbé ẹnu sí microphone.
2: Ọ̀rọ̀ wà ní àga dúró déédé yóò máa wà
1: ní. Ìmísí lọ́tún, ìmísí lọ́sì, ìmísí níwájú, ìmísí lẹ́yìn, ìmísí lágbède méjì, ọpẹ́ ni Fọlọ́run tó ń fún wa ṣe ní gbogbo ìgbà. Adémọ́lá Ọlágbẹ́njọ́ bàbá Àbàdàn Abiola Adékànbí. A máa ń sábà sọ̀rọ̀ kan pé bí èlò tó bá ti yí padà kí ló máa ṣẹlẹ̀
3: sórí
2: yí padà. Orin náà yí padà, ìlú ti bá ti yí, orin náà yóò yí padà. Orin náà yí padà, bẹ́ẹ̀ ni.
1: Bí ìlú bá ti yí báyìí,
2: orin náà gbọ́dọ̀ yí padà.
1: Ẹ̀yin tí ẹ láǹfààní láti máa tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́gbọ́ wa lórí ètò agbo òfẹ́ special àti alẹ́ òní ní ìpele tá a pè ní òkòtó òfẹ́. Ọ̀rọ̀ ara wa la fẹ́ bára wa sọ.
2: Ká jọ fìfẹ́ bára wa sọ.
1: Ká fi làákàyè, ká fi yí ara wa. Kí kálukú sì mú nǹkan tó ṣe pàtàkì sọ́wọ́ àlàáfíà kó má bàa fi jẹun. Ohun tá a fẹ́ ṣe àgbéyẹ̀wò lé lórí lálẹ́ tòní, ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ baálé ilé. Ẹ súnmọ́ rédíò yín kẹ́ ẹ gbọ́ wa dáadáa.
2: Ó pin àyàwó wọn náà ṣe gbé.
1: Ẹyin tí ẹ wà nínú mọ́tò tó jẹ́ pé ẹ ń lọ sílé.
2: Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́
1: yí rédíò sókè nínú mọ́tò. Ẹ má sáré pọ̀ kí nǹkan tí à ń sọ lórí rédíò lórí ètò agbo òfẹ́ special yìí ká lè ba àrí ẹ̀kọ́ tó ṣe pàtàkì mú sọ́wọ́ àlàáfíà ń bẹ̀ ká má ba fi
2: jẹun.
1: Kí ni nǹkan tá à ń gbìyànjú láti nà lẹ́fọ̀?
2: Tá à ń fọ́lẹ̀ náà.
1: Ṣe rí ojú tí kálukú wa, yálà ládùúgbò ni o, àbí ní ìgboro ìlú tá a bá wà, àbí abúlé ko la wà ni, àbí ìlú ńláńlá la wà ni, àbí ìlú kéréje, àbí inú mọ̀lẹ́bí tí kálukú wa tó ti ń ṣe àkóso lé àwọn ọmọ inú mọ̀lẹ́bí lórí. Mo fẹ́ ká jọ ṣe àṣàrò lálẹ́ yìí lórí àwọn nǹkan wọn ni nípa ètò ààbò tí à ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ṣe pé pẹ̀lú bíta ṣe rí ní ìsìn a gbúdọ̀ dáṣà pa tún máa ṣerú ẹ̀ bá ṣe ń ṣe tẹ́lẹ̀ mọ́ o.
2: Ọwọ́ ẹ̀rẹ̀ ò sí mẹ́tọ́ ààbò mọ́.
1: Kí Ọlọ́run nínú àánú ẹ̀ kó máa ṣọ́ kálukú wa. Nǹkan àkọ́kọ́, ṣé ẹ rántí ọjọ́ tá a sọ̀rọ̀ kan, Adémọ́lá Ọlágbẹ́njọ́ bàbá Àbàdàn Abiola Adékànbí Slick Lady. Nígbà tá a sọ pé bàbá onílé kan ó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ gbogbo àwọn ẹlẹ́yàmẹ̀yà tó bá ń gborí wọlé sọ́dọ̀ rẹ̀ tán sì fẹ́ ràn lọ́wọ́.
2: Bẹ́ẹ̀ni tó ń kó wọn mọ́ra.
1: Bàbá tá a sọ yìí inú ilé tí Ọlọ́run kọ́ fún un. Àwọn àtọ̀hún rìn wá orí rédíò la wà yìí lórí ètò agbo òfẹ́ special òkòtó ìfẹ́ náà ni à ń gbéyẹ̀wò lọ́wọ́. A lè máa bẹ́ gbogbo ẹ̀gbòlà làákàyè la fẹ́ kẹ́ ẹ máa fi tẹ̀lé wa. Ṣẹ́dẹ́ni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tá a sọ ó ti pẹ́ sẹ́yìn. Òun ló kọ́lé tí ó ń gbé. Ó wá ní Ọláapé Ajẹ́ Nàìjíríà ẹyọ kan ni, kò pé méjì kò pé mẹ́ta, tẹ́lẹ̀ ìbọn ń pè ní One Nigeria. Ó ní irú bí Ọlọ́run ṣe ṣẹ̀dá wa sí orílẹ̀-èdè kan ṣoṣo tó ń jẹ́ Nàìjíríà. Òun fẹ́ kí àpẹẹrẹ ẹlẹ́yàmẹ̀yà tí ń bẹ ní orílẹ̀-èdè tó tóbi tó fẹjú bíi ti Nàìjíríà yìí kó máa hàn nínú ìṣesí òun. Torí pé oríṣiríṣi ẹ̀yà ní ń bẹ ní Nàìjíríà. Ṣé ti Ìgbò ni ká sọ ni, ìbí obi ni, Haúsá ni, Fúlàní ni, TV ni, Ṣèkírì ni, Tápà ni, Ìgbòmínà, oríṣiríṣi tó pọ̀ lọ bẹ́ẹ̀. Eléyìí gan ló jẹ́ kí bàbá inú ilé tá a sọ pé kọ́lé alárinrin yìí ó lọ rèé gba àwọn èèyàn wa ní apá àríwá lọ́hùn láti máa ṣe alákòóso ètò ààbò inú ilé. Ṣùgbọ́n ohun tí bàbá yìí ó mọ̀ ni wípé tóun bá ti jáde ìpàdé tó lòdì sí ìgbáyé gbádùn bàbá onílé ìyá onílé àti àwọn ọmọ inú mọ̀lẹ́bí.
0: ó lọ́ máa ń ṣe.
1: òun ni wọ́n máa ń ṣe bí wọ́n ṣe fẹ́ jà wọ́n lólè bí wọ́n ṣe fẹ́ kó wàhálà bá wọn bí wọ́n ṣe fẹ́ pa wọ́n lára.
2: ṣùgbọ́n
1: bàbá yìí ò mọ nǹkan kan. ibi tí àṣírí ti wá tú ẹ̀ràn tí ń sìn wípé òótọ́ nìkan tá à ń sọ ó ti pẹ́. n ta fẹ́ sọ pọ̀ a ṣe pápápá torí àkókò. ṣé wàá rí bàbá yìí ó wá jẹ́ ẹni tí ọlọ́run fún ní ìfẹ́ àti máa da ẹran jẹ. ṣùgbọ́n dída ẹran jẹ tiẹ̀ ẹ má jẹ́ ń parọ́ fún yín o àwọn tó ṣe pé ẹ̀yà tiwọn iṣẹ́ ká darin jẹ làwọn nífẹ̀ẹ́ sí tán bá rí ẹlẹ́yà míì tó ń darin jẹ inú máa ń bí wọn ni èmi ò mọ ohun tí ṣé wọn bí sórin mẹ́ja ni.
2: àbí dada wo kó wà nbẹ ni.
1: ìgbà tó dẹ̀ wá yá àwọn tó jẹ́ ọ̀rẹ́ irú ẹ̀yà kan náà

0: Wọ́n á sì da èdè palẹ̀, bàbá Àbàdàn, ẹ sùn ni. Wọ́n á da èdè palẹ̀, wọ́n á máa sọ èdè ẹ̀yà tiwọn tó jẹ́ pé bàbá tí ó ń sin ẹran tó gba àwọn èèyàn wọ̀nyí tí ò dẹ̀ gbọ́ rárá. Ló bá di ọjọ́ kan, ẹran tí ní ìsìn. Ibi táwọn tó ń ṣọ́ inú ilé gẹ́gẹ́ bí ọ̀dẹ aṣọ́de, àwọn náà ronú ìpàdé tí wọ́n ní láti ṣe lórí wípé wọ́n fẹ́ yan gúgúrú lórí bàbá onílé ìyàwó àtàwọn ọmọ. Kí ló dé? Ṣé tipátipá ni wọ́n fi ń ṣe Nàìjíríà kan ṣoṣo ni? Nígbà tó yáṣá, èèyàn méjì ni bàbá yìí gbà sí abúlé kan ibi tó ti ń sin màálùú. Bàbá Bàdà, ẹ ti rántí? Òun sì máa ń lọ ra gbogbo èròjà tí àwọn màálùú máa jẹ. Òun náà ló lọ ń pe àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí ó fún àwọn màálùú kọ̀ọ̀kan lábẹ́rẹ́. Òun náà ló ná gbogbo owó rẹ̀ débi pé kò ní sí wàhálà kankan pẹ̀lú àwọn màálùú tó wà lágbo màálùú tó jẹ́ tiẹ̀. Èèyàn méjì ló ń sanwó oṣù fún tóun náà tún jẹ́ ẹ̀yà àwọn tá a wí lẹ́ẹ̀kan tí a sọ pé irú wọn náà ló ń ṣọdẹ aṣọ́de. Ló bá di lọ́jọ́ kan tí bàbá yìí tó bá ti lọ láìṣe àní-àní, gbogbo àwọn èròjà tí wọ́n nílò ní agbo ẹran màálùú ló máa ń kó lọ síbẹ̀, àtoúnjẹ tí àwọn màálùú máa jẹ. Ẹni tó dẹ̀ jẹ́ ẹni tó lọ́kàn tó dáa, a tún ra oúnjẹ lóríṣiríṣi, ra búrẹ́dì, ra nǹkan mímu, ra gbogbo ẹ̀ láti múnú àwọn èèyàn wa ẹlẹ́yà tá a wí yìí kínú wọn lè dùn.
1: Láti lè máa ṣètọ́jú
0: gbogbo àwọn. Ló bá dé agbo màálùú rẹ̀, èèyàn kọ̀kọ́ wọnú igbó kó tó já sí abúlé. Nígbà tí ó débẹ̀ ló bá rí wípé kí ló ń ṣẹlẹ̀? Èèyàn méjì lòun fi àkóso agbo màálùú yìí lé lọ́wọ́. Kí ló wá dé tẹ́ ẹ di mẹ́ta? Tó bá tiẹ̀ wàá jẹ́ pé ẹnì kẹta ó wà nǹkan kan wá, kí ló dé tẹ́ ẹ lè sọ fún mi tẹ́lẹ̀? Ṣé bémi ni mo ní agbo màálùú mi mo ní nàá? Tó bá wá rí pé tó bá tiẹ̀ wá ṣàkíyèsí pé nǹkan kan làwọn fẹ́ ṣe, ṣé ò yẹ kí wọ́n jẹ́ kí ẹni tó lagbo màálùú
1: gbọ́?
0: Nǹkan burúkú Ọlọ́run bò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa. Ẹyin tí ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò agbo ìfẹ́ special, ìpele òkòtó ìfẹ́ náà la wà yìí. A ní ká má nífẹ̀ẹ́ ara wa, ṣùgbọ́n ìfẹ́ burúkú tí ó yọ wá lójú, Ọlọ́run ọba ò ní jẹ́ ká nírú ìfẹ́ bẹ́ẹ̀ o. Ìfẹ́ burúkú tí ó pa wá lára, Ọlọ́run ọba ò ní jẹ́ ká nírú ìfẹ́ bẹ́ẹ̀ o. Ìfẹ́ tó lè mẹ́mìí lọ, Ọlọ́run ọba ò ní já rírú ẹ o. Ìfẹ́ téèyàn ó tabilaka tí ó máa sùn, tẹ́nìkan máa wá dáná sun òrùlé lókè, Ọlọ́run ọba ò ní já rí o. Ló bá di lọ́jọ́ tá a wí yìí, bàbá tó lagbo màálùú Yorùbá ni. Ó lọ ra gbogbo nǹkan nígbà tí ó gba àwọn owó tí wọ́n jẹ́. Ló bá dé agbo, ló bá rí pé dípò òṣìṣẹ́ méjì, àwọn ẹ̀yà kan náà tí mo ní ẹ̀yà kan náà ni wọ́n jẹ́ pẹ̀lú alákòóso inú ilé.
2: Wọ́n ti pé mẹ́ta.
0: Ọdẹ aṣọ́de, wọ́n bá pé mẹ́ta ní agbo màálùú.
1: Èrò ti pọ̀ sí.
0: Bó ṣe páàkì mọ́tò rẹ̀ yẹn bàbá tó ní agbo màálùú, ló bá pe ìkànnì wọn wípé kí ló dé tẹ jẹ mẹta, kí lẹnì kẹta yìí, kí ni ó ń wá ń bì báyìí? Ṣé ẹ sọ fún mi pé ẹnìkan ń bọ̀ wá sí agbo màálùú mi ní bì báyìí ni? Wọ́n ní ọ̀gá kò rí báhùn. Bóun ló ṣe wá rí ẹ ṣàlàyé. Ọlọ́run kò ṣàánú wa o. Ó ní àwa mọ̀ pé kò ní pẹ́ tí ẹ̀yin ó padà lọ tún ra àwọn nǹkan tí ẹ bá fẹ́ rà. Òun wá fẹ́ kí ẹ gbé òun dé Ìgboro. Ẹ sì mọ̀ pé ibi tí àwa wà yìí ó jìnnà sí
2: Ìgboro.
0: Bàbá yẹn tiẹ̀ kọ́kọ́ fẹ́ bínú pé ṣé torí ìyẹn lẹ ṣe wá dá òun dúró pé èmi ní màá gbé ẹni tí mi ò mọ̀?
1: Tí a mà rí tẹ́ ẹ mà gbá mú wọ
0: ọdún. Ọ̀gá ẹ ṣàmọ̀ wípé ọ̀rẹ́ ni àwa, ibìkan náà ìlú kan náà ni àwa ti wá.
2: Ara wa ni
0: kẹ́ ẹ fọkàn balẹ̀, kò sí wàhálà kankan. Bàbá bá ṣe pápá ó ní kò sí wàhálà. Ẹ̀yin tí ẹ̀ ń tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ tẹ̀ ń gbọ́ wa níbikíbi káàkiri àgbáyé, a fẹ́ kẹ́ ẹ máa fìwé lórin o. ejo eje ka ma fi la kaye si nkan ti an so lale yi asise nla kan ti baba to ni agbo malu bo se wonu moto se mo pe na lo sa wa moto na wa
2: ben
0: o bo si ibi ti dereba wa ti o bo sinu moto ti o si se ta yun yun yun yun ti moto yo si down ko de gba steering mu ko ma lo sugbon iya lenu nla ademola alagbonjo baba badan Abiela Adekan, this slick lady. To shele ni wipe. Baba to ni agbo malu, to ni moto. On so kwe kye ni yon bossi waju, yon so kwe rara oga.
2: Ni mo fè joko.
0: Oni yon yon lo fè joko. E da kon, e fi so wala, fi a ima fi jè won. O a lore joko, si e yon biti dereba wa.
1: Si yo ti lira ye.
0: Sugbon, lati gba gan ti kuro ni no agbo malu, e rum ba baba to jè. Eni to ni agbo malu idi ni wipe okun to lagbara kan be lowo e ohun wo pe kilo fe fokun se to wa tun lo re joko si eyin aga se ibi ti baba ti nwa moto no ba kuro nu agbo malu no ba lo mo se nlo bayi ton de ojugbo lojiji ni okunrin ajeji ti baba alagbo malu odamo lo ba so okun si
2: baba lorun
0: baba to nwa moto lorun lojiji lo ba fa lo ba poju be ni e ba npariwo ohun to yo baba yi ni pe baba olode kan o rin se bo lati nu gbo
1: lo ba won bi an ti jo ndu
0: lo wa ri ibi ti baba to nwa moto yi ko le wa moto mo emi ti fe bo lara re
1: to ti fun gogongo
0: lo ba yo pati e fun ma yi lo ko orisirisi nkan bo emi o mo pe mo sokun si won lorun ejo emi o mo pe mo sokun se nikankan lorun o won sa gba baba yi mu won si mu lo si tolopa ilu ti yi ori ti yi wada
1: kakisara o
0: eja lo sodo obosun alayede magic finger ko gbe oja wa laruge se ti en gbo wa splash la wa ni badan agbo ife
3: special
1: ju oja ya

0: Ebora ati alijonu. Eka abo sinu iwe itan aroso o boju ode ninu igbo irunmole mole o boju ode ninu igbo irunmole
1: ero boramba mi o
2: Flash FM 105.5
3: ẹṣẹ ti ẹ ń gbọ wa níbikíbi tí ẹ bá wà tí ẹ bá gbàgbé ìpele òkòtó ìfẹ lórí ètò agbo ìfẹ special náà ni à ń gbé yẹwò lọwọ ẹyin èèyàn wa ohun tí a sì ń dọgbọn náà lẹfọ fọlẹ náà kò ju wípé ibi tá a fi ètò ààbò sí tẹlẹ
4: ó ti kúrò
3: abẹ o ẹyin èèyàn wa a ní láti ṣọra ṣe adémọlá ọlágbẹjọ bàbá àbàdàn kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ sọ sí ọ̀rọ̀ ká máa pe ọlọ́kadà kan pé gbé ọmọ mi lọ skul lọ gbé lọ́sàn-án lọ ṣe gbá lọ ṣàwo.
5: ọwọ́ ẹ̀ tó ti ẹsẹ̀ lẹ̀ gan tó mígboro jìgìjìgì lórí ìta ọmọ tí wọ́n kó wọgbó lẹ̀ gan ó tó kéèyàn ò sí ọpọlọ ẹ̀ lẹ̀. ìmọ̀lẹ̀ la mọ̀ jẹ̀rẹ̀ pé ìjìlá mọ̀ mò lè sìn ẹ̀ ọ̀rẹ́ mi tí mo mọ̀ ni ọmọ ẹ̀ lọ ọyá jẹ́mi náà fọ ọmọ tèmi náà le ó ti kúrò báwọn o kága pọ̀ ọlọ́kadà kan sáyé pé o ti mọ àti mọra wa la àtijọ dẹbi ni màá bá ní gbọ
4: máa lọ
5: ọgbọ ti kú ọba àwọn o kó kálukú kí ẹ sáà ní sọ ọmọ nu o àwa náà ò ní jù nu o ìgbàyé ìgbà kan ní ẹmọ pé gbọmọgbọmọ o ti kú òun gbọmọgbọmọ báyìí o agbagbà
4: gbàgbàgbà
5: kó kálukú bá ti rí ọmọ àwọn ẹyin wo ni.
3: ṣe rí kó tiẹ̀ tó wá di pé ìlú rí bó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nínú mọ̀lẹ́bí ló máa ń pe ọlọ́kadà
5: bẹ́ẹ̀ni
3: tó ṣe pé dípò kan tiẹ̀ máa sanwó òòjọ́ fún wọn wọn ní ẹ máa gba owó yín lóṣooṣù
5: ọlọ́sẹ̀
3: tó wá jẹ́ pé irú àwọn ọlọ́kadà bẹ́ẹ̀ wọ́n á pè pétò tètè dé láàárọ̀ kó wá gbé àwọn ọmọ ẹlòmíì lè yọ̀ǹda ọmọ rẹ̀ mẹ́ta ẹgbẹ́ wọn lọ sí sùkúù
5: tí ó ti ẹ̀rẹ̀ bá dá sí
3: aago kan tó bá ti lù lọ́sàn-án
4: lọ bá mi gbé wọn
3: tó sì wá jẹ́ pé kò sí àjọṣepọ̀ kan dàbí alára láàrin àwọn tí ó lọmọ àti ọlọ́kadà ò ní mọ ìgbà tí ọlọ́kadà ń lọ gbé ọmọ níléèwé àfìgbà tó o bá rí wọn tí ọlọ́run bá ń bẹ lẹ́yìn rẹ tó o rí wọn o ní mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ n tá à ń dọ́gbọ́n náà lẹ́fọ̀fọ̀lẹ́ náà ni pé nǹkan ti yí padà ní ìsìn ẹ̀yìn ìyàn wa
5: má
3: ṣe àṣìṣe kó wá fi ọkàn tán àwọn èèyàn kan lọ kó o fọkàn tán wọn tán kó o máa lérò pé kò sí wàhálà tí ó ṣe.
4: àwọn òbí tiẹ̀ tún máa ń ṣe nǹkan kan
3: jẹ́ ká gbọ́jà
4: rí wọ́n tún inú mọ́tò bóyá wọ́n ti rí pé ọmọ eléyìí skul kan náà lòun àtọmọ òun jọ lánàá ó yàbá ń gbé lẹ́sẹ̀ ẹjọ́ máa lọ ẹni tó mọ̀ rí ẹjọ́ mọ̀ mí ẹjọ́ máa ń gbọ́mọ dé ojú ọ̀nà
5: bẹ́ẹ̀
4: ẹ bá ń jálẹ̀ níwájú ẹni tó mọ̀ rí tó kàn ń fọmọ́ tì ayé ti kúrò bẹ́ẹ̀ o.
3: ṣe rí bàbá àbàdàn bọ̀sún aláyẹ̀dẹ ṣe mọ̀ pé ẹ̀kọ́ kan a lè ṣe ká má máa tẹnumọ́ pàtàkì ẹ̀kọ́ lé nínú mọ̀lẹ́bí aláyọ̀ ó dàbí ẹni pé àwọn olórí ẹbí àwa tá a jẹ́ bàbá àti àwọn ìyálé ilé tí ẹ jẹ́ màmá nínú ìdílé aláyọ̀ ó dàbí ẹni pé a ti fi iṣẹ́ wa sílẹ̀ láì ṣe o ẹ̀kọ́ ilé tí wọ́n mọ̀ wá mọ̀ láti gbà ìwáṣẹ̀ a kó àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́
5: lẹ́mọ́ṣẹ́ òtọ́lẹ̀ ẹjẹ́
3: àsòòtọ́ ká dàbà ó fò tó ń ta bá parọ́ ẹyẹ oko lọ́dọọdọ́
5: ìwúbẹ́
3: lóko lóńgẹ́ fúnra rẹ̀ náà ewu gbogbo bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ yẹn ó ń láti yí padà o ẹjọ́ nítorí ọlọ́run pẹ̀lú bí nǹkan ṣe rí nísìn ẹ lè máa fi ọkàn tán gbogbo èèyàn tán àwọn míì wà tó jẹ́ pé wọ́n á wò pé ṣé bí àkọlé tira wa ni
5: ṣé bí
3: ilé karùn-ún kẹfà nílé tiwọn sí tiwa nígbà tí wọn dẹ̀ ń gbé ọmọ wọn lọ sí sùkúù kí ló wà ń bẹ̀ pé kí wọn gbé ọmọ tiwa náà eléyìí náà dà ṣùgbọ́n ṣé o mọkàn àwọn tí oníkó máa bá lọ
5: ọ̀tọ̀ ní tẹnu ń sọ ọ̀tọ̀ ní tọ́kàn ń rò.
3: mo rí pé o fẹ́ sọ nǹkan.
4: nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé ká ṣọ́ra náà ni ká ṣọ́ra wa ká mọ ẹni tá a máa fi ọmọ ṣọ́ then awa to ye pe ta ba n kuro le laaro aliwo to ba si de odo le ya amurika ni ko lo joko si o joko si be ma ye ma je ka se ye mo nsin yo to ba possible fun wa e je ka lo momo wa kan je wa ni bi tin ba wa ibi teyin na ba wa ko mo yin wa nbe ka ma fi omo ise eyan kankan pe jo boda kini kan e ma ba won omo yin to ba si de lati school
5: o e ma ja se ni abala benti e ni omo kan o tun wa kere mo
4: be ni
5: melu melu obo omo odun mefa omo odun meji ti won o si basu basu
3: ah
5: oh lo ma ti o mo kankan ti o si
3: ti o da kan
5: ti o da kan mo
3: ti o mo wo ti ya to si to si
5: ti o mo keke pe a fi ti abale o kan
4: a fi ti boda ko ba
5: mu dani mo ti won ti ba omo laye je e wo woru nkan bayin
3: awon mi gan wa to je pe ti omo won ba ti de lati lewe won ni kan wa nile aladugbo
5: kan na to po ju na
3: e ma wa gbo se mo pe ah o ma se o igba yen o ti lo to je wi pe te ba wa nile alamulegbe yin kan ton ba n fun awon omo won lo nje awon omo to se pe won reti awon baba mama won pe ka won na de kan wa mu awon ton ba fun won lo nje won nile je
4: ni
3: sugbon gbogbo nkan ti yato ni
4: se
3: bosun alayin de nkan ti mo sakiyesi ni wi pe gbogbo mi lo lo mi la la eto abo ti nbe ni tayi kọlọrun ko ba wa wawo re bole
4: amen
3: nigba to ba pari tan eko nla ti kaluku di so wa lafia ta ni fi le jeun mo ina ni wi pe ki kaluku ki o ni la kaye ka si keko si daada lori wi pe a ma mo n to ye ko ki kaluku wa se o le ma tari omo re wo na mo adugbo bi te n gbe igbo wa lotun igbo wa losi oni ko ma rin lo pe ko so wo kanda
5: ibi oja rin igboro gan kaluku ki isa ka to wa ko
3: jo rin igbo se ka lo se ka polo oja ta ba kuro nbe ta ka ma lo si kotu oloka e se ti en gbo wa o splash la wa ni badon
2: splash fm 105.5
1: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dẹ́tà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
1: Se mi o so fun e.
6: Jara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
1: Ero ibani soro lato le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
6: Je igbadun data re ni welemu. Leave it 100 MTN.
7: Oya eyin omo olowo idan o tun ti ze fufu marun akoko ninu odun ni awon to tap ti gbenu si cash lera lera loni back to back abere latori new year cashport lo sori valentine cashport easter cashport nko awon eyan tun gbenu si yen lo ni gboro aye wakaze cashport yen gan lo fa fa ka ma wa ti so nipa ileya cashport pelu eran agbo to seme nko e cash eleyin ju anu ti a omo ma lo fa ti ka se ba ti sade ohun o ma set ni e set ni e ni bayi asiko ti to lati gbenu si mid-year cashport tinu osu kefa yi owo to le ni milionu lona dota naira 50 million naira ni awon oloriire to le ni 60 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole gbe body e anfani wa fun e lati gbope lori gbogbo games wa to ba se ta si ni wa se gbenu si si o wednesday june 24 yi ma tun po ni ti gan pelu se kedugbe owo lotun losi lori splash fm star 347 star 1004 star 1 hash lori lagelu fm te star 347 star 1004 star 2 hash tabi lori website wa www.cashier.ng pelu media cashport inu osu kefa yi asiko rire mi dede so ti cashier omo mo ti cashier.
8: ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì, ṣíbí èdùkọ àti iyọ̀.
9: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ẹjú ṣe kú gbogbo ilé báyìí?
8: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
9: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
10: Guy, why you dey smile like this? Wetin happen?
11: Cause I don't win trip to go abroad.
12: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
13: Wòdì tó lè bára lórí yẹ́.
14: Ó lọ mú agbára kún agbára ni.
13: Gbogbo ẹ̀yìn olólùfẹ́ Abiodun Adéwọlé Mr. Double A. Ẹ máa jó, ẹ máa yọ̀, ó ń dé padà.
15: Kájọṣe, tiwọn ìtàgbà kájọṣe
13: o. Ojú ọ̀run ṣúdẹ̀dẹ̀ yóò rọ̀jù ayọ̀. Òjò ìdùnnú àti àlàáfíà. Ó yá o, ẹ wá fi kẹgbẹ́jọ lórí ètò ìjọba ìbílẹ̀ lọ́jọ́ jọ ẹtì láago 5 ìrọ̀lẹ́ 5 PM Friday. Àti gbangba làṣáàtà láago 11 òwúrọ̀ ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé 11 AM Saturday. Pẹ̀lú Abiodun Adéwọlé Mr. Double A. Owó bàbá fọwọ́ sí táàmù bí ẹ mọ̀ pé kò lè dọ̀ rárá. Ó máa fọná sójú kẹ̀kẹ́kẹ́. Mr. Double A balẹ̀ bàgẹ̀ bí ẹran dẹ̀dẹ̀ sórí ìkànnì Splash 105.5 FM lórí ètò ìjọba ìbílẹ̀ àti gbangba làṣáàtà. Ẹ̀yin kọ́ yìí, ẹ mọ̀ ní ìsìn.
16: Ibi tágbò méjì bá ti ń fi owó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rọ́jú láyà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀ lò ní. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sport tó ti gbàdàngbà ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá a ṣe ń ṣàfikún abala tátijọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́. Gbéná wojú ẹ̀ lò ní. Níbi táwọn olùyànnànà ó ti jọ mọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá. Ẹ̀yin aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti

0: ejo ti opon sokan ni kotu lo kata le oni ni eti ba le ile kan arakunrin tomo ni muru ojo ale pe aya re arabinrin ejo mi ko ojo ale ti agbole oko fariga adugbo omo ni ojogun ni ilu olorun ni so omo ko
1: oda olupejo nko
2: mo lu ai mo nje o
1: eyin ni ogbeni tani moro ojo ale
2: be ni tomo ni moro
1: tomo ni moro ni
2: be ni
1: eh ro tara yin gan
2: tomo ni omo ni omo ni gbe yin
1: tani ewo wa si ko tu
2: iyawo mi ni
1: madam
2: be ni
1: ki loruko ti yin eyin ni olujejo
3: ejo mi ko
1: ejo re ko ejo ta wa ni
2: o na ni o ma yiri ewo
1: ejo mi ko ojo ale
3: be ni
1: eh baba
2: Kini
1: iyawo yin se te fi wo wa si koto lo ka lale yi ojo nlo
2: adupe lodo olohun temi mi ti ewa odun ke edogun re ta ti fe fera wa
1: oda nkan to an pe ni protocol ilana atele ni koto lo ka yi e ki ntele eni oluwa mi mi loluwa yin ni koto yi
2: oluwa mi
1: ko ri be o ko ri be o
2: oro po na o le ko bo
1: e ki n bowo fun adajo koto lo ka
2: e mo pe toro mi ba ti kayan laya bayi gbogbo e o kan ma jalura won ni odun ke edogun re ti mo ti fe yawo mi ko ni
1: ko pa olupejo odun ke edogun re 15 years ago le ti fe yawo yin kilo wa de te fi wo wa si koto lo ka kini yawo yin se
2: oye ko pa mo si ni ko ma lo ko je raye fe lomi lo ba ta
1: oda around town so na niyan eyin odidi ba lele o todun melo bayi te ti fera yin ni suloka
2: odun ke edogun ri
1: se odun ke edogun pere le ti jo wa eyin ati yawo yin te wa nfowo lale ni isin e wa nfi ebu arabu pe ko ye ko pa ni bo ni won ti se ru e
2: igba ti gbiyanju gbiyanju ti mo ti ri pe ko jora won agba si ti
1: nde oda se ri
2: teyin
1: o ba mo bi o se gbe alaye oro kale o le mu ki elomi ibinuku bo le yin agbalagba se nlati ma soro beyen
2: oda ko
1: e se nlati ma so se yin lolohun ni ngba te ni
3: oye
1: ko pa iroro bayi o da o le je ke elomi iforisan le ko da
2: ati to
1: agbalagba yi soro bayi inu mi odun si
2: ati so ni baba ati so ni koko ni lo je fi binu soro ba hun lati gba yi
1: alagba olupejo o todun melo te ti fera yin
2: odun ke edogun ri
1: odun ke edogun re
2: bẹẹni
1: te ti jo wa ninu
2: idile alayo ta ti jo wa bẹẹni
1: nje yin gege bi balele to je eni to ni la kaye to je je agbalagba ti sawo jeje kini igbese te ti gbe lati le se wadi pe ki lo ndi omo bibi lowo ninu iyawo yin
2: lodo
1: to a je pe nu ile na le ti n soro odi si iyawo yin nje ti e fa lowo lojo kan pe iso lọdọ àwọn akọṣẹmọṣẹ dókítà lọsibítù
2: ni mo ti ráyè eléyìn èmi mọ pé mo dá pé mo dúró déédé o ní kó náà tó bá mọ pé òun fẹ mọ pé òun fẹ nípa nínú ilé òun náà gbọdọ gbìyànjú lọrọ ara rẹ èmi ti fẹ́ ṣe gbìyànjú
1: mi tọmọ ni mo rọ ọjọ alẹ agbalagba lẹyìn ṣé kò yẹ kẹ gbé ìgbésẹ àkínpé ìyàwó mi àtẹmí àtiwọ ẹ jẹ ká lọ rèé ṣe ìwádìí nípa àgọ ara kálukú wa níbo ni kùdìẹ kùdìẹ kùdìẹ kùdìẹ káàtó sí ká lè ṣàtúnṣe ká lè rọmọ bí.
2: olúwa mi nǹkan nígbèsè bí ṣe ń jẹ bí ṣe ń mu nǹkan nígbèsè bí ṣe ń raṣọ ara bí ṣe ń lo mọ́tò bí ṣe ń gbádùn yìn nǹkan nígbèsè lórí ọ̀rọ̀ ọlọ́mọ kò wá nígbèsè kan tó ń fẹ́ gbé nígbà tẹ́mi náà bá tó ń bá àjíyá mọ lọ tí ọba ti nígbèsè kan tí ohun tó sì ṣẹlẹ̀ tí ò rí
1: pé ọba kọmọ bá ti ẹ̀ lọ ni tọmọ ni mo rò
2: mò ń jẹ́ olúwa mi
1: ǹjẹ́ yín gan-an jọ̀wọ́ ara yín sílẹ̀ fún àyẹ̀wò ní ọsibítù lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà oníṣègùn òyìnbó ṣebí ọ̀tọ̀ ni nǹkan tí ẹ ń sọ ńbẹ̀ wípé ara ti yín dápé o
2: ara tèmi dápé o
1: ìyàwó ló ni wàhálà
2: òun ni kò wádìí sọ̀rọ̀ ara rẹ̀
1: lẹ́yìn tẹ́ ẹ̀ tí ì jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ara yín ẹ ti ń sọ pé ara yín dápé ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní kòtò lóòka lálẹ́ yìí ó wà káàkiri ìgboro tó jẹ́ pé àwọn baálé ilé yóò yarí bí aláǹda ìyàwó sọ pé ẹ̀jẹ̀ á lọ sí ilé ìwòsàn lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà kan yẹ̀wá wò ẹni rárá kò sí ohun tó ń ṣe yín
2: olúwa mi mímọ̀ pọ̀kùn yín ládà òní kò múra sọ́rọ̀ ara rẹ̀ mi ò ráyè
1: kí ló dé táwọn baálé ilé fi ń ṣe báyìí ọ̀dà náà olùjẹjọ
3: olúwa mi mo kúkú ń jẹ yín o
1: ṣé ẹyin gẹgẹ bí ẹnìkan ǹjẹ babalẹ yín sọrọ pé ẹ jẹ lọ ṣe àyẹwò ara wa lọdọ àwọn akọṣẹmọṣẹ dókítà oníṣègùn òyìnbó
3: olúwa mi gbogbo ẹ náà mo kún máa ń sọ fún kàkà kó sọrọ sí mi kó sọrọ wẹrẹwẹrẹ sí mi ọrọ dùnú sí mi ọrọ bínú tó máa bàyàn nínú jẹ ló máa sọ mo ti sọ fún o
1: ṣé ohun tó ń sọ ni wípé ọkọ rẹ kò mú ẹ lọ sílé ìwòsàn kan ṣe àyẹ̀wò ohun àtẹ̀yìn tẹ́ ẹ jẹ́yàwó.
3: Olúwa mi èmi ti ṣe àyẹ̀wò mo dẹ̀ ní kọ́kọ́ mi kó jẹ́ ká lọ ó ní rárá ó ní kò sí nǹkan tó jọ ó ní ara mi nìkan wà. Jẹ́ ká lọ ṣe tẹ́ẹ̀sì wọ́n lè mi wà òkè ìwọ náà wà lọ ṣe tẹ́ẹ̀sì ká yẹ ìwọ náà wò ó ní rárá ó kò sí nǹkan tó ṣe òun o òun ṣàfẹ́ ní sọ pé kí n máa lọ ṣáàyè.
1: Alàgbà
2: mo ń jẹ́ olúwa mi.
1: Tọ́mọ ni mo rò ọjọ́ alẹ́. Ń gbọ́ kí ló dé tẹ́ fi yarí bí aláǹda pé ẹ ní múyàwó yín lọ fún àyẹ̀wò nílé ìwòsàn ìgbàlódé.
2: O ní kọ́ mọ bí o sì sọ̀rọ̀ rẹ̀ ṣe é rí olúwa mi ẹni abálọ́rùn ọ̀pẹ o ti kọjá pé sára le píri ni mo pé lọ́kùn yẹn o ní kọ́ mójútó ara rẹ̀. Ṣé ibi tí mo bá dé yìí lẹ́yìn tó mi orin ìrìn mi kó jẹ́ ráyè fẹ́ lómi ìwọlé kọ́ bá tiẹ̀ lọ.
1: Ẹyin ni ẹ wá mọ bí ara yín ṣe rí àbí dókítà ló yẹ kó ṣèwádìí.
3: Ẹ bá ń bi wọ́n o.
2: Gbogbo èmi ò ní ìsáàárẹ̀ orí èyí fáwọn ẹ̀dọ̀ ìdọ́gbìn òun lọ́mú ni kó kíyèsí ara rẹ̀.
1: Ẹ ṣe ẹ̀ sì mọ̀ pé nínú ìdílé aláyọ̀ láàrin ọkọ àtìyàwó ó yẹ kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ kí àlá ọmọ rere tí ẹ̀ retí kó lè bá dé láyọ̀ ni. Olúwa tí
2: bàbá fọwọ́sowọ́pọ̀ láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún yín ti kù dànù bí ìlúbọ̀ bó ṣe sùúrùtò kọ́ bá tiẹ̀ lọ kó jẹun ráyè fẹ́ ẹlòmíì wọlé kó sì máa pamọ́ dàálẹ̀ fún mi.
1: Wọ́n ní nítorí ẹ̀sìn tí ẹ̀yìn láàyò.
2: Nítorí ẹ̀ náà ni.
1: Náà ni ò jẹ́ kẹ́ ẹ ti fẹ́yàwó mi.
2: Ìbá ti fẹ́yàwó mi lè ṣùgbọ́n kọ́kọ́kọ́ yé ẹ̀bà kẹ́
1: mi
2: ò wọlé.
1: Nígbà tí ẹ̀wà lè fẹ́yàwó mi ó yẹ kẹ́ ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìyáálé yín. Kẹ́ẹ̀dẹ̀ gbé ìgbésẹ̀ kẹ ṣètọ́jú ìyàwó ṣètọ́jú ara yín. Ẹ̀yin
2: lè máa sọ wípé lára ìyàwó y mo mọ pé sákàlà rádá
1: ṣé bàbá
2: ìgbọ́n tọkùnrin
1: ẹgbọ́n tó ń sọ
2: tí n bá sẹ́yọ̀ ọ lẹ́bàáyì ọmọ máa kí n bẹ̀ ni onikó mójútó ara rẹ̀.
1: Madam
3: olúwa mi mò ń jẹ́
1: kí lè sọ̀rọ̀ yìí
3: ẹ bá ń bẹ̀ wọ́n kó kọ́sẹ̀ jẹ́ ká lọ ṣe test
1: ẹ̀yin náà ti dákẹ́ sára jù
3: mo ń bẹ̀ wọ́n mo ń ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe ó ṣàlè rárá o mo ń lọ kò sí nǹkan tó ṣe ó.
2: Kò sí ń tọ́jọ́.
1: Wọ́n lè lálẹ̀. Ẹ̀gbọ́n ká ń sọ ni.
2: Bẹ́ẹ̀ni téèyàn bá ní àwọn ṣebí lára àwọn táwọn kó tún mọ̀ pé àwọn lè ṣe téèyàn lè bímọ fún mi ni mo fẹ́ mú wọlé ṣùgbọ́n láìjẹ́ pé òun yẹ̀ bá àwọn ò lè wọlé.
1: Gẹ́gẹ́ bí ẹ̀dúnà ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀lé ìgbẹ́jọ́ kóòtù olóòka ti àlẹ́ yìí tí ọ̀rọ̀ bá lọ́dí ìgbìn báyìí tó ṣe pé ọkọ àtìyàwó ti wà papọ̀ nínú ìdílé aláyọ̀ tó wá wá ọmọ títí tán ọ̀rọ̀ ọmọ kí ló dé tó jẹ́ wípé ọkọ máa di ẹ̀bi àìrọ́mọ bí sọ́run ìyàwó ìyàwó máa sọ pé ṣákálára òun dá ọkọ òun náà ni òmọ tó ń ṣe ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà madam.
3: Olúwa mi mi mọ ẹ bá ń bẹ wọn kọ́ ṣàjẹ́ àlọ sí ọsibítù.
1: Ọ̀dà ṣẹ̀rí ká tó tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ yìí mo fẹ́ fún yín ní ìmọ̀ràn pé kí ẹ lọ sílé ìwòsàn kí baálé ilé kẹ ẹ ṣe gẹ́gẹ́ bí olórí ilé kẹ sì múyàwó yín dání.
2: Wọ́n
1: ti ẹ̀ ṣe ìwádìí ẹ̀yìn méjèèjì kẹ́ ẹ lè mọ bí tí kùdìẹ̀kùdìẹ̀ káàtó sí nípa ọ̀rọ̀ ọmọ bíbí. Ẹ̀yin náà tẹ wà ń bẹ́ ohun tó ṣe pé ńṣe làhú nǹkan jáde lọ́kàn yín ní alẹ́ tòní ọlọ́run àfún yín lọ́mọ alálùbáríkà ọmọ rere tí yóò sọ ilé ayé yín di èyí tí gbogbo ayé ń pé wò ẹ̀yin náà máa bímọ láyè àìní lè bímọ kò ní jẹ́ ìpín yín tó bá dijọ́ mẹ́jọ á máa tẹ̀síwájú ẹ máa sọ pé òlèlè
4: aléwà bàrẹ o
1: ìṣíà
4: abáwà ṣe ó ṣì dànù
1: bòdè
4: adégbogbo bí wà mọ́lẹ̀
1: ọlọ́fin
4: kò ní jẹ́ kan fún wa ní àlàyé
1: láwọya
4: ajẹ́kòwò yálé kálukú wa
1: ìkọ́làbà
4: akọ́là àtàlàbà
1: bákan náà láfihàn
4: àfiwáhàn sówó sọmọ àìkú baálé ọ̀rọ̀
1: ọgán
4: kò ní jẹ́ kọ́ rí wa gànítà wa
1: ìmọ̀ba
4: ajẹ́kílẹ̀ rẹ̀ kó máa bọ́ wa lókè pẹ̀
1: òkè hò
4: ajẹ́ká máa hó ìhó ayọ̀.
5: ijo nko
6: aje ka ma jo
5: ijo ayo titi ojo mejo ta tu lanfani lati pade ara wa lori eto ta pe ni agbo ife special o wa ra ojo ti gbalẹ dedede aperoro bi eni o sun omo ti aja ni oro alagbede ede mido mido lere siture ni waju yin a tu ma pade baba badan
2: dagbere ja lo adupe fun toni ti o ton wa si imose iwo yi ose ti nbo a ton bo pelu ara totun tori awa gangan lara lori eto agbo fe to sara oto
5: eni ton ki won ni ademola
2: olagbeju baba
5: abadan biola adekanbi
3: abiola adekanbi loruko semi ka supade lose so bo layo asi
5: alaafia bo sun alayende e ku ise takuntakun fun ti ojo oni olohun yo ma ti yin leyin oda na je ma so pe o da bo e mo runko ye orun re la osun

Ok. Je ka mo lanfani ati mo kira wa ku dede akoko yi. Iye ni gbogbo bi te ti mo lanfani ati mo je gbaladun eto yin eto wa idan. Idan gaga leleyi ele to yato si dokido. Iroyin ere idaraya ni. Ele ta ki a mo si ikanni omoluabi. Splash 105.5 ele to kale sinu ogbale funfun balawo lagbegbe felele ni le ibadan adu gbogbo akan si lale yi tori ati ko gbogbo ede fun igbaladun eyin ti ani bi nkan se ri lapa abe yen niyan adupe lowo olohun ele to so wa lo futana atu ti de pada lala afia ta de ni gbagbo be ba se de lala afia na la beyin ti ana lala afia alafia ti yin ti wa ko ni di fiafia bo so alayede lo ma je ke lanfani lati je pe ke gbo wa daada lapa abe yen oga wa Tunde Olawuwo lolotu eto Alex Ferguson ti jani oloko dana lo ko mi oloko ele to ndada royin re daraja lori afefe lede yoruba ti antia the sport actor actor ele to wa active ewo wa ni kan ni bani doge ti lese wa bi Facebook be ba ti wo Facebook e te sibe splash 105.5 ibadan splash 105.5 ibadan ba kan na ni TikTok at tijani oloko dana sport actor ni TikTok ewo wa nbe yen na se gbagbe ola ni o baba so nipa media cash sports. Media cash sports that in polongo lati bere osu yi ola ni o mo lanfani ati waye million lolokun ojokan iyan kan ma je 1 million lola yen ta ba so nipa ti media cash sports o lo fa star 347 star 1004 star 1 hash code is splash fm nu mo gbagbe pe ticket ojojumo yen se papa julo to se ta wa yi anfani meta ototo ni nbe nle fun ticket to se yi anfani alagokan ni pe o je lale yi anfani elekeji ni pe o je media cash sports lola anfani eleketa ngba telekeji je ti media cash sports lola eleketa ni friday cash sports o wo odun ara won ni o star 347 star 1004 star 1 hash kódi àti wọbẹ yẹn nìyẹn láti gbẹnu sí bàbá sọ nípa ti káàṣì ẹ mọ wàá gbàgbé pé nípẹ yí koto lálẹ yìí owó alalẹ yẹn kì í ṣe 10,000 mọ 25,000 ni o 25,000 olóòtú ìpè káàṣì ẹ láti jẹ yóò jẹ káàṣì ẹ so ti gbìyànjú talẹ ibi táwọn èèyàn ti mú àwọn èèyàn mọ ń jẹ ń bẹ yẹn gan wọn ò ní já ọ sí ṣùgbẹ́ mi nílò láti já ọ sí o ti ń pè káàṣì ẹ tipẹ o jẹ káàṣì àbí o play láàárọ̀ o play lọ́sàn play talẹ́ náà kọ gbọ́pẹ́ sápò bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ẹjẹ́ abẹ́rẹ́ ni tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà n ti ń tẹ̀ á lọ́wọ́ báyìí ni pé yóò lọ kò lọ kò ní lọ kò ní lọ gbogbo ẹ̀ báyìí ó ti ń di àfihẹ́yìn tẹ́gùn fi sọ báyìí o láàrin olùkọ́ni kan ti super eagles olùkọ́ni erisiku chel àti national sports commission nsc lábẹ́ alága wọn sehu dikko wọn ní gbogbo ẹ ti yanjú báyìí láti jẹ́ kí olùkọ́ni erisiku chel kó fẹsẹ̀ lójú gẹ́gẹ́ bí olùkọ́ni kan ti super eagles wọn ní gbogbo ẹ ti yanjú owó ti ń gbà tẹ́lẹ̀ $50,000 ní lóṣù báyìí owó yẹn máa wọ $80,000 kò wá ní jẹ́ olùkọ́ni kan super eagles nìkan o òun náà ni ó tún jẹ́ olùkọ́ni olympic eagles ta tún mọ̀ sí dream team under 23 torílẹ̀-èdè wa nàìjíríà lára àwọn iṣẹ́ tí ó mọ̀ sí náà nù wọ́n fún yóò gbọ́kọ̀ yóò gbalé tí ó mọ̀ gbé bákan náà ta tún gbọ́ ni pé nsc náà ni ó tún mọ̀ san allowance àti salary àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ dábàá sọ nípa àwọn technical crew tí wọ́n jọ ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ olùkọ́ni kan ti super eagles èyí ti ń tẹ̀ á lọ́wọ́ nù láti bẹ̀ ká sanwó iwájú agbábọ́ọ̀lù fún ikọ̀ ti 3sc bá sọ nípa àbáyọ̀mí junior
ti gbogbo aye mo si agba agba eh eh won ni ke gbe agba bolu kan lorile de Kenya won ni won ti se tan lati gbe agba mo iko ti 3SC lowo bo ti se pe iroyin ohun o kede ke gbe agba bolu ohun lati orile de Kenya o won ni intan la won fe mo fun Ayobami Junior agba eh ojun tin gba nu ke gbe agba bolu ti 3SC bayi lo won ni sugba ko ti fun won lesi eh eh intan agbo labenu nu won ni o ti fun won lesi bo yohun se tan lati fi nu ko 3SC ile lati orile de Kenya o ni won ni ke gbe agba bolu yen ni won ti na owo wa lati ja Ayobami Junior lati ja kuo ninu ke gbe agba bolu ti 3SC e ja ma wo bi kan ba tun se lo nipa ti idunadura to ni se pelu Abayomi Junior agba eh a ja yin tan bi nkan ba se nlo lapa abe yen eh mo ja o to gbe ni pe yi ko to lasale yi o *347*1004*1#25,000 be lale yi ko je lale yi ko tun je media cashport lola ola ojo 24 osu kefa June 24 ati so ti pe ti pe pe media cashport o ma ze ola na ni ka gbogbo ticket ati ibere osu yi o na ni o wonu ko

0: eji iyen fun orilede si Portugal England na gba figabaga ti won na lowo Ghana ti wo mo England lowo bayi omi ayo dodo ni won ta lowo aipe yi na ni won bere abala ile keji laipe yi na ni won bere orilede Portugal fi ya je Uzbekistan ami ayo marun sodo ni England ati Portugal omi ayo dodo ni won ta lowo bi nkan se rinu majuma to ba ti dago mejila Panama ohun ati Croatia Colombia ati DR Congo la go meta niyan la go mejo lasale ola ni Switzerland ati Canada Bosnia and Herzegovina ohun ati Qatar ago mejo ni ago mokan lale ola ni Morocco ohun ati Haiti Scotland ohun ati orilede ti Brazil la go kana na ni ago mokan la gege bi nkan si lonu pelu bi Cristiano Ronaldo pelu bo se lanfani ati mi awon meji yen o ti di agbabolu akoko bayi ti o mo mi awon ninu idije fi eye agbaye mefa ototo ta ba so nipa ti Cristiano Ronaldo bakana oni agbabolu to dagba julo bayi ninu idije fi eye agbaye ti o mo mi awon meji iyen ta mo si Brace pelu 41 years 133 days ta ba so nipa Cristiano Ronaldo Ronaldo o te go meji sibe lasale yi ajo FIFA won ti so fun IVAB ta ba so nipa ajo to nre si ofin to de bolu alafesegba International Football Association Board oye won ni ajo BVA yi agbaye se nlo yi afeye ke sare yi nkankan pada nu bi won se ngba penalty afeye ke yi nkankan pada nbe bi won se ngba penalty ta ba so nipa penalty shootout star 347 star 1004 star 1# kodi lati gbenu si cash yenu 25000 be lale yi iwo lokan England won fe ka ki bi owo nu awo ko ti e ye won gamo Ghana ti wo mo England lowo bayi omi ayo dodo na ni lo lowo aye pada wo ni won fe ko de ba penalty shootout aye pada na ni pe e mo pe ton ba fe gba penalty ti ifi gabagaba wo penalty adari ayo yo ju coin e meji ni oju coin alakoko ni pe oju lebo ta ni okoko moju le tani okoko mojule nke ton ba ti fe gba penalty bayi won okoko mojule e ba ko elomiin to ba bo si lowo ibi ta won ololufe re po si ibe ni o mu pe emi mo okoko mojule o da ibi ta apa sale lohun la mu ka won ololufe won le fi ariwo si alatako lese to fe gba penalty ti o fi ni mo ti o gba mo elekeji o na ni pe Tani o kokogba o na lele keji ton ba ti mu oju ile tan tani o kokok play iru asikagba idije UEFA Champions League ni sin ile to wa ile arin PSG ati ko gbe agbabolu ti Arsenal nigba ti won ojo coin iko Arsenal padanu mejeji ni PSG on lo mu tani o moju ile PSG na lo tun kokogba PSG lo tun kokogba sugbon ni sin won fe jo ti o yule je pe koni si coin meji mo won ni jo coin meji mo eyo kan won mo ju eyo kan to ba n gba winner stake all winner en to ba ti win ni bayi yo mo gbogbo e lo ni koni si pe e ju lototo nti ajo FIFA ti won pe FIFA bunduzi e ba wa yo fi n pada ki world cup to wo penalty shootout ko to wo knockout to won ti kan sajo FIFA sugbon FIFA bo ti so nkan kan lori e bayi bi nkan se rinu lati beyen ka so won waju en tin bere code cash e yi star 347 star 1004 star 1# star 347 star 1004 star 1# code yen lati gbenu se cash e So, eja sunwo waju o. Eja sunwo waju. Iko ti Lazio won ti kede General Gattuso. Gege bi oluko ni won bayi. Gattuso ti o ni se lowo lati jo to ti ku oni. Orilede ta lo gege bi oluko ni. Sugbon bayi won ti kede e ninu ko ti Lazio gege bi oluko ni won. O je se pe won fe yodun ti o fi ba won sise si. Sugbon bayi be ba wa Gattuso. E ma wa kaaki inu ko ti Lazio lo wa lorilede ta lo. Bakana iko gbe agbabolu ti iko ti Real Madrid. Gbo mi dada ijoba ta lo ala Madrid. Madrid ti so fun iko ti Como. E mo pe Madrid ni agbabolu kan be. Iyen ta ba so nipa Nico Paz. Omo bibi orilede Argentina ni. Oni won fun ni midfielder of the season. Ninu idije ti Italian Serie A. Agbabolu ta so nipa re yi. Madrid ni anfani ati gbe tan pada wa ta mo si buyback clause. Madrid ji aso fun Como ipe be ba fe gbe tan o te ba fe ka activate buyback clause ye san 60 million sugbon Madrid Como wa ni ni elo ni owo ti awon elo la owo ta won fi sowo te ni ka won san 60 million lati permanent ye iko ti iko gi agbabolu ti Madrid wa ni ko si wahala ngba te ti le ni 60 million awa o san buyback clause ye a gbe wa pada awa ta sugbon ta gbo ni pe iko ti Inter Milan ti so fa awon alakoso ko Madrid pe ejo te ba fe ta wa ni interest o awa ni interest lati gbe o te ba fe ta n to so fun anu Inter Milan ti so fun Madrid be pe awa ni interest inu ni ko pass o tori Madrid ni ogun ti o ba gbe 60 million ni o ise 60 million pounds yo 60 million euro da pe bi nkan se rinu lati be yen ka sun wo waju iko Madrid ti ni lasiko yi ka won to le gbe player kankan wole mo awon nilo lati ta player awon nilo lati ta player won ti so pe iwo to ba ni fe si Frank Garcia agbabolu lowo eyin lapa alaafia left back won yen to ba ti ni bi owo ti nlo bi 20 million euro ko wa mu bakan na ni won to so pe o sumo ki Madrid pada ta Aurelio Tchouameni o sumo kan pada ta o paapa julo ni won ba gba ti won ti yan awon scout pe kan ma ba won wo baba n so nipa gba bọọlu fun orilede ti Morocco yen Ayoub Wade pe to ba pada sumo to won ati Enzo Fernandez to boya ni Aurelio Tchouameni o ni lo ku onu ko ti Madrid bayi gege bi ta tun gbonu o to ran loluko ni o se Morio ti ni ohun o fe ki agba bọọlu kan po yanturu lai ni ise kankan ti won se nu ko bi agba bọọlu ohun ohun je oluko ni kan to je pe iwon ba agba bọọlu ti o wulo lohun fe pe a wa n gba figa ba ga bench wa kun lo afi gba ti yan ba wa ni party ko se tin je be o agba bọọlu ti o ni po ohun to won fe nu *347*1004*1#. Code is a cash here. No, oh, you go to like pay you go. Ogo. Commander, you got to jack pay. Move the code. The anyone you go to motor. I'm saying, Jayan Town leg pay. You go saco cola lay. Azana, Liu Tundex, on Ben Facebook. Peter Akinsoji. Network lo fa ti TikTok yen Peter Akinsoji network ni yo je lo live on TikTok Ibrahim Bello up Chelsea Obempe Olugbenga awon ti a Facebook nu o Abefe Jaske Ode Yemi omo Okure na Bembe up Chelsea Alatani Abdul Hafiz Adediran Jelil Ojo Gafa Adesina Ola Soju Olalekan Ladi Meji Mustafa Adeyemi Kebiru na Bembe Isola Olasukami o na Ben Facebook tin wo wa adupe lowo gbogbo yin o Olaide Surajudi Adeyemi Oba Koya Ismail lati Jebugbo to eja ku onu kegi agbabolu ti Madrid yen lowo kan bayen eja ku onu ko ti Madrid lara won ta tun ko wa so de lale yi o ni pe Iko ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti AFC Bournemouth. Ikọ̀ ti AFC Bournemouth. Ìyẹn tá a gbọ́ báyìí ni pé wọ́n ti sọ fún àwọn alákòóso kan Man City àti Arsenal. Ilé tí wọ́n jọ ń jà sí agbábọ́ọ̀lù wọn. Tá a bá sọ nípa Alex Scott, mi fi dá wọn yẹn. Alex Scott. Ẹ̀yin ti Chelsea ọmọ kan ti fẹ́ wọlé o, ọmọ kan ti fẹ́ wọlé o, ọmọ kan ti. Chelsea ọmọ kan ti fẹ́ wọlé. Chelsea ń bínú lọ́wọ́ o. Chelsea ń bínú lọ́wọ́. Chelsea ń bínú lọ́wọ́. Ọmọ wo ló fẹ́ wọlé? À ń bọ̀ lápá abẹ̀yẹn. Ọmọ tó fẹ́ wọlé yìí, tó bá fi lè wọlé, agbábọ́ọ̀lù kan ó jáde. Ọmọ tó fẹ́ wọlé yìí, tó bá lè wọlé, agbábọ́ọ̀lù kan ó jáde. À ń bọ̀. *347. *100*#. Àwọn alákòóso kan máa jù wọ́n ní ẹ báwọn dúpẹ́ o. Látijọ́ yìí táwọn ti ń lo Old Trafford, nígbà tí ó bá fi tó bí ọdún bíi mélòó kan, àwọn ó kọ́ pápá ṣeré tuntun. Eléyìí tí ó lè gba èrò tí ń lọ bíi 100,000. Tí ó jẹ́ pápá ṣeré tí ó tóbi jù lágbọn ti UK. 100,000. Ilẹ̀ tí wọ́n fẹ́ kọ́ stédíọ̀mù yẹn sì kò jìnnà sí Old Trafford tí wọ́n ń lò báyìí. Man U ti yanjú gbogbo ẹ̀. Èyí tó kù báyìí ni pé kí wọ́n san owó tí wọ́n fi ralẹ̀ yẹn. Ilẹ̀ yẹn, ilẹ̀ tí ń lọ bíi 25 acres ni. Bíi 350 meters ló fi jìnnà sí Old Trafford. Wọ́n ní ẹ bá wọn dúpẹ́ o. Stédíọ̀mù yẹn, ilé tí yóò gba èrò tí ń lọ bíi 100 million bíi tìbò. láìsí gbogbo àgbáyé 100,000 spectators. Wọ́n ní yóò ná àwọn ní owó tó lé ní £2 billion. Ẹ bá wọn tún dúpẹ́ o. Wọ́n wá ní Old Trafford, bó o ní ṣe ẹ wo ni wọ́n ní à wíwo bíi tìbò. Àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù lóbìnrin Man U ni ó mọ lo bẹ̀. Àwọn ọkùnrin ó mọ lo stadium tuntun, ṣùgbọ́n yóò gbà wọ́n lọ́dún tó pọ̀ o, kì í ṣe tí ó yà kánmọ́kánmọ́ bá wọn o. Bákan náà ikọ̀ Man U wọ́n ní Manuel Ugarte. Eléyìí táwọn sọ pé àwọn fẹ́ tà £40 million pé àwọn dúpẹ́ o. Títà táwọn ta Garnacho fún Chelsea ní owó tí ń lọ bíi £40 million. Ó ti fún àwọn ní àǹfààní láti jẹ́ pé táwọn ò bá tiẹ̀ padà rí Ugarte tà ní 40. Táwọn bá sì pé ó tiẹ̀ kéré tán láti báláàsì ojú ìwé táwọn bá rí tàbóyá bíi £25.3 million. Àwọn gbọ́dọ̀ tà á lò 25.3 báyìí. Torí owó táwọn pa wọlé lórí Garnacho, ó ti kọ́fà ìpàdánù táwọn bá fẹ́ pàdánù lórí Manuel Ugarte pé £40 million. Táwọn pé Ugarte ń àwọn gánmọ̀ pé kò dájú pé ikọ̀ kankan lè gbé Manuel Ugarte ní owó tí ń lọ bíi £40 million. Àwọn alákòóso kan ti Manchester United, àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Ọmọ kan fẹ́ wọnú kan ti Chelsea. Ọmọ yìí, ọmọ tá à ń sọ yìí, ìṣọwọ́ gbá bọ́ọ̀lù ẹ̀, agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ni o, ṣùgbọ́n a tún mọ gègé, ó mọ ègégé gan o. Kódà gan ikọ̀ Man City gan, àwọn gan ranjú mọ́mọ́ yìí, a yí koto láìpẹ́. A ti ń súnmọ́ bẹ́ẹ̀ bọ̀ báyìí. Matheus Nunes àbí Matheus Fernandez ti ń bẹnu kan ti West Ham. Ìròyìn kan jáde ní ìsìn pé ó ti gbà láti darapọ̀ mọ́ ikọ̀ ti Tottenham Hotspur lórí Personal Terms. Wọ́n ló ti gbà di ọdún 2031, ṣùgbọ́n kò tí ì súnmọ́ pé Tottenham náà ni ó padà gbé otí ikọ̀ Man U àbí ikọ̀ míì bá tún wọlé. Ó lè tún padà gbà sáwọn náà lẹ́nu pé òun lọ ọ̀dọ̀ wọn o. Ẹ̀yin ti Chelsea, kọ́mẹ́ntì ti lọ Facebook pé player wo nìyẹn. À ń bọ̀ ń bẹ̀sẹ̀. Ikọ̀ ti Fulham ti ń bá Álvaro Arbeloa sọ̀rọ̀ papọ̀ báyìí. Yóò ṣe gbaṣẹ́ ikọ̀ Fulham tí ó mọ rọ́pò Marco Silva tó lọ́nù kọ ti Benfica. Ilé ti Benfica gbé láti fi rọ́pò bàbá olùkọ́ ni Jose Mourinho báyìí. Álvaro Arbeloa òun náà ni n tó súnmọ́ kó darapọ̀ mọ́ Fulham gẹ́gẹ́ bí olùkọ́ ni, pẹ̀lú àdéhùn ọdún mẹ́ta. Gẹ́gẹ́ bí ti ń tẹ̀wá lọ́wọ́ nù, àdéhùn ọdún mẹ́ta òun náà ni wọ́n fẹ́ fún un kọ Fulham. Bákan náà, láàrin Chelsea àti Kọtí Man City lórí ẹ̀sùn Maresca, ó ti ń súnmọ́ kó bọ́ sí yíyanjú báyìí o. Torí tá a gbọ́ ni pé owó tó súnmọ́ kí Chelsea gbà lọ́wọ́ Man City pé ó sì wà lóòótọ́ àwọn ti gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀, ṣùgbọ́n àdéhùn jọ wà láàrin àwọn méjèèjì pé ó ní gbèdéke ìgbà tí ó tó gbaṣẹ́. Wọ́n ní owó yẹn máa lé ní £10 million. Pẹ̀lú àwọn ẹgbẹ̀gbẹ́ yóò lé ní £10 million lókè tí Chelsea fẹ́ gbà ìyẹn lọ́wọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City. Kí Enzo Maresca kó lè darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man City. Ọ̀sẹ̀sì agbábọ́ọ̀lù tá a sọ nípa rẹ̀ yìí ẹ̀fẹ̀ mò ń bọ̀ sẹ́ẹ̀ àwọn alákòóso Kọ́má City wọ́n ní bí àwọn ṣe ń bá Rodrigo sọ̀rọ̀ bí ó ṣe fẹsẹ̀ lójú kò dàbí ìgbà tó fẹ́ fẹsẹ̀ yẹn lójú báwọn bá ti ń bá a sọ báyìí ọ̀tọ̀ ni tí ó mọ sọ ọ̀tọ̀ ni tí ó mọ sọ náà sí àwọn òpétọ̀ ó ti fẹ́ bọ́ sí wáìnì pé tó bá padà di pé kò padà fẹsẹ̀ lójú mọ́ á jẹ́ pé Sandro Tonali àwọn ò gbé mọ́ Elliot Anderson láti inú Cottingham Nottingham gẹ́gẹ́ bí n tá a tún gbọ́ nù ẹjẹ́ ayé kò tó ti káàṣì ẹ̀ *347*1004*#. Kóòdì láti gbẹnu sí káàṣì ẹ̀ nu ìṣẹ́jú kan ẹja fi ìṣẹ́jú kan lẹ̀ sí káwá yí koto ti káàṣì ẹ̀ 25,000 lálẹ́ kìí ṣe 10,000 ọ̀la ni mid-year cashport èèyàn kò jẹ 1,000,000 lọ́la ó lè jẹ́ wẹ́wẹ́ ó lè jẹ́ ẹ̀yìn ó lè jẹ́ lára tíkẹ́ẹ̀tì alẹ́ ni ó jẹ 1,000,000 lọ́la báwọn bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn. Nínú kan ti Chelsea yẹn agbábọ́ọ̀lù tí mò ń sọ nípa rẹ̀ yìí Marco Palestra láti inú kan ti Atalanta agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn ni o lọ́wọ́ ọ̀tún ó lè gbá bọ́ọ̀lù gẹ́gẹ́ bí right full back ó lè gbá bọ́ọ̀lù gẹ́gẹ́ bí right wing back torí ó mọ̀ ń gbá bọ́ọ̀lù bí winger ni ó mègégé o ikọ̀ Inter Milan ni ó lóun fẹ́ darapọ̀ mọ́ tòótọ́ pé òun ò fẹ́ kú lórílẹ̀‐èdè ta ló ṣùgbọ́n owó tí ikọ̀ ti Inter Milan fẹ́ san fún ikọ̀ ti Atalanta rí owó yẹn kéré pọ̀ ikọ̀ Chelsea ó ti súnmọ́ láti gbé báyìí Chelsea láwọn ó san ikọ̀ Inter fẹ́ san 45.5 million add-ons ikọ̀ Chelsea láwọn ó san 50 million àwọn ó san 5 million gẹ́gẹ́ bí add-ons létò túmọ̀ sí pé owó Chelsea jowó Inter lọ ó ti súnmọ́ báyìí láti gbé Marco Palestra wọ́n wá ní tó bá lọ possible bẹ́ẹ̀ agbábọ́ọ̀lù tí mọ́ ń delédè Reece James ẹ ti mọ́ wọn ló súnmọ́ kó ń bá tiẹ̀ lọ o ta ló ni nọ́mbà yìí nọ́mbà tó jáde lójú ọpọ́n káàṣì ẹnu ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yìí 1999 ló parí nọ́mbà yìí ogo ó ti ń plè káàṣì ẹ̀ tipẹ́ kọjá kí kẹ́ẹ̀jẹ́ kẹ́ẹ̀ mọ́ gba agolo báyìí England àti Ghana omi ayò dòdò ní ó ti wọ 65 minutes gbogbo ẹ̀yin winner nova 1.5
1: hello
0: ẹ̀ka alẹ́ o kí ló kọ́ yìí bólẹ̀ wà yìí
1: Idris ló kọ́ mi mo wà ní inside your side
0: Idris kí lẹ pé
1: Idris Musa
0: ẹ ti jẹ́ káàṣì ẹ̀rẹ́ àbí
1: ó ti lọ bí èyí ẹ̀
0: congratulations ẹ ti jẹ 25,000 lálẹ́ yìí kọ́sọ́mà kí ẹ wá máa pè yín ṣe gbọ́ sà bówo yín ṣe máa tẹ̀yìn lọ́wọ́ bí nǹkan ṣe rí nù wọ́n ní tí Marco Palestra bá fi lè wọlé Malo Gusto yóò wọ́n ó tà á ní tá a gbọ́ látọ̀dọ̀ Chelsea nù bí nǹkan ṣe rí nù ẹ jẹ́ àmọ́ ọlọ lásàlẹ̀ yìí lọ́la látún láǹfààní àti pàdé lórí àkọ́tù ètò yín ètò wa idán gangan nìyẹn o bọ̀sán aláyẹ̀dẹ́ ló jẹ́ kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn ọ̀gá wa túndí ọláwọ́ olólòjú ètò alex ferguson ti jáde olóko dáná ló kọ mi olóko eléètò ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ léde yorùbá ti àǹtí àti sport actor eléètò wà active ẹ ṣe jọ̀dá pickford ti dáràn o ẹ jẹ́ àmọ́ ọ̀lọ́lá lápàdé ẹ ṣe tẹ̀ gbọ́ ìkànnì splash fm ẹ ṣe ó dàbọ̀.